0: 101.9 FM, Peace of a Dove.
1: Tóò ẹtún kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture, àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn, ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa, ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yé ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀, dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà, ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún, ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun, ẹ bá ń bẹ ọkọ mi, ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé, gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ òun ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn, à ń mu tó dùn, ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́, àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn, ọ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé, bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó, egbògi tá à ń sọ̀rọ̀

0: kò lọ tinú rárá.
1: Omi pọ́nbélé náà fi ṣe.
0: Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà náà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Mission ko lọ ti nu rara o kagu ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgọ lọmọ ọkùnrin abaduro tọ ti o si ma ṣiṣẹ akọni lọdun lólùfẹ rẹ iwe atebo la fi pelu rẹ ajọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbo ara 24/7 Abba Mission láti jẹ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire o.

0: nu adaba.
1: On gbadun adaba.
2: Mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugun bile tawon ko ri n bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro a po gede gede do ti ara danu logo lo mo ko ri aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nada ki fonte lugba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abomination gbugbu iga ijawa ija osi always guide
4: Se ri eni gboro lenu ojo meta yi.
5: O, be la bi ni, isoro isara e na mo ni. Bo ba ji, gbogbo ara ma ro mi, isara yo ma fa mi so lati bara idide ese. Mi o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le. Ise lowo mi ma nkuriri, ati ese mi ti ma kan mi gogo, koda irorun su dede. O, ore mo ti gbiyanju gbiyanju, oro na bayo oje. Aye ohun ti e wa su mi.
4: Agbo yi ise lo se je lobe. Se wo gbo nipa baba oke ogun ni. Ogulugbo de tun fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro to njo mo edalenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode tun fi wi atego sewosan
6: mo ki gbogbo eti to n gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be n bi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
7: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe bere ona lowo mi abo ni marakan to fe bi mi abo fe bere lori ona abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
6: e seun baba amo ipe ohun teyin ma n gbani nimoran le lori ni ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
7: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo onu ara na lo ti ni isoro yen apere wo ni won wa ri ninu ara ti e won to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo onu ara lo bere si ma rohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sọrun wákàtí kan àbọ̀rún wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí epo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fà jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Àgbà kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́hùn fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́hùn ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419.
6: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
7: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí pé gbogbo bàrá àdínlọ́bẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ titi di alẹ won tun fi ese rin loko won fe rin terin pada wa le be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu ise ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun wa lati ilu seyin oro papa egbo ogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
0: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: shade.
1: Orílẹ̀ wa rọ ma ṣèyíde.
0: Ọdún méje mẹ́rẹ̀ yìí o. Yìí Prince Johnson Ayọ̀dẹ́lẹ́ Adédọ̀wọlé.
1: Yóò ti dà fọ́hun ẹ̀pọ̀ òǹdà.
0: Odùmarè Chere wòrò tọ̀hún ọmọ Adédọ̀wọlé headmaster.
1: Jíba wọn ti rí bòde.
0: Wọ́n ìkáwọ́ wọn sálẹ̀ ń ya jẹ́.
1: Ọmọ báwo ma jẹ kúrẹ́ o.
0: Oríjìnà.
1: Odìgẹ̀ múra o Prince Johnson Ayọ̀dẹ́lẹ́ Adédọ̀wọlé.
0: Ọmọ alálàgbó
1: kù. Ọmọ alálẹ̀ láre.
0: Ọmọ ṣàgbọ́ ẹ̀ngùnyàn.
1: Ọmọ jìkàrà jìkàrà gbéngé sùsù.
0: Ẹ̀ngẹ́ máa mú roro.
1: Kùsẹ̀ ẹ̀ngẹ́ mú ṣe jàgbọ́ lálẹ́ ẹ̀ngẹ́ ọmọ kùrọ̀dá ṣe.
0: Yèmé gbẹ.
1: Ẹ̀nà fídọ́mù ta lọ yí lò.
0: Prince Babatọ́pá Adédọ̀wọlé.
1: Lórúkọ gẹ́gẹ́ bí àtọmọ.
0: Iye ọdún méje ó máa pé o.
1: Ibà máa ti retí bọ́jà.
2: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ̀wò mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
4: Gbogbo oníṣòwò àtolókòwò kékèké jákèjádò ìpínlẹ̀ Ondo oríire ńlá ti dé o. Pẹ̀lú Lucky Light Initiative, Gómìnà Lucky Ayédàtiwa ló ní kí gbogbo oníṣòwò àtolókòwò kékèké kan máa ríran lọ́wọ́ Inetiki ìṣẹ́jú 24/7 solar system tí ó jẹ́ kọ́lá ajé wọn máa rúgọ́gọ́ sí. Ẹgbẹ̀rún kan 1000 ni ó jẹ́ àǹfààní yìí. Jákèjádò ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo ni o. Yes, o. My people for Ondo State, better opportunity don land o. Na the Lucky Light Initiative, one statewide solar empowerment wey go support 1000 small business across all the 18 local government areas. Now complete solar system they go give you if you qualify. Solar panel, inverter system, battery, charge controllers, plus including full installation and setup free of charge. They no go charge you kobo. Ibese gomine yini ofo pisi ifowoshofu. Letter here and ekpo bentiro. No do yourself o. Apply today through www.ondea.ng/luckylight. And take them again. www.ondea.ng/luckylight. Chikena, Lucky Light Initiative. Powering the economy of Ondo State. One

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
1: Ẹ tọ́ bẹ́ẹ̀ ìyàwó láyọ̀.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ lè wá máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
5: Live is good on Adaba FM.

sáré ìjẹ yìí lọ àdàbà sì múra lọwọ eré ìjẹ yìí kì í ṣe ti alágbára àdàbà gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ àdàbà 88.9 fm ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: mọ́ polongo ọjọ́ ìbí mi mi ò fẹ́. Ẹ fi gbogbo agbára yẹn gbàdúrà fún ṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Èmi kọ́ mo sọ̀rọ̀ náà jáde, igbákejì ààrẹ Shettima ni. Ti ṣe mọ́ jẹ́ àwọn irinṣẹ́ náà mọ̀nàmọ́ná tẹ́sì mọ́ retí iná tó dún ore. Ẹ kúrò lórí ẹ̀ kò lè jọra wọn lọ́wọ́ tá a wà gbogbo yín lẹ́fì mú kata òfin. Mínísítà tó rí sọ́rọ̀ náà mọ̀nàmọ́ná ló fọ̀rọ̀ nílédè. Ẹgbẹ́ ni ẹ lajá. Ẹ̀gbọ́n òun sì ń bẹ lákọ́lọ́ àwọn àtìmọ́lẹ̀ àwọn ajínigbé. Talẹ́n tó fọ̀rọ̀ náà léde lórí ọ̀rọ̀ àwọn owó mò ń bọ̀ wá ẹ mọ̀ gbẹ́kùnrin rẹ̀ nínú ìròyìn. Àwọn mùsùlùmí nìkan lòfin wá mú o kò káwọn kìrìsìtẹ́nì. Àwọn wo ló sọ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ wo ẹ mọ̀ gbọ́ nínú ẹ̀kúnrin rẹ̀ ìròyìn mò ń bọ̀ wá. Ọ̀gbá ní ẹ lajá àgbà kò mọ̀ dé. Ẹ wà àwọn ènìyàn tí wọ́n ń sá lọ sókè òkun. Ìyẹn àwọn dókítà àwọn tí wọn ò tiẹ̀ tí ì dá dókítà tán. Torí kí ni wọ́n ṣe ń jápa lọ ẹ mọ̀ gbọ́ mò ń bọ̀ wá. Wọ́n yí àtàwọn kókó míì ló wà ní ìròyìn láàárọ̀ tòní. Àjọ tu ìwé ìròyìn ọ̀nlẹ̀ dáadáa ṣùgbọ́n kó tó di pa tẹ̀síwájú. Ẹ já lọ sójú ọjà náà. Adégbòye Gàlà nílùú ọkọ̀ tèmi ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
3: Káàbọ̀ máa jẹ́ ọkùnrin kákáká ọkùnrin kókókó ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàánú.
4: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdè wá ń ṣe wípé ó bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun le gún yọ dé lẹ́vù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule tí kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣantẹ́rán àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà tí ò ní six months mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858 Vigoka
5: orúkọ lọ orúkọ tí ṣẹ́gun fúnni nípa èyí gbogbo ìdààmú ìfòró tí dohun ìgbàgbé táyọ̀ ẹ̀ nígbàkúsì jẹ́tẹ̀ nìyàn ìtúsílẹ̀ pátápátá.

0: àdúrà ẹ̀ lẹ́ẹ̀kanlọ́dún tí wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdọọdún ní sí ẹsì kẹnàlá gárájì ọlọ́dẹ àkókò ọdún èyí ti tó àkòrí ẹ̀rì ní orúkọ Jésù gbogbo ènìyàn láì fi tìjọ ẹ̀sìn tàbí ẹ̀yà kan ṣe ìwọ wá orúkọ yìí máa ṣiṣẹ́ ìgbàlà ìwòsàn àti ìbùkún fún ọ odidi ọjọ́ mẹ́sàn-án yìí lọ́lọ́run yóò fún máa lo ìránṣẹ́ rẹ̀ wòlí Ezekiah Olúgbóyè Ọládẹ́jì ajíhìnrere àgbàjọ apostle ti Kristi ilẹ̀ yìí àtòkè òkun bẹ́ẹ̀ ni àǹfààní kánsẹ́lì à ń wà fún àwọn tó bá fẹ́ rí wòlíì fún ìmọ̀ràn nípa tẹ̀mí òwúrọ̀ ọ̀sán àti ìṣọ́ọ̀rù ni lójoojúmọ́ ní sí Ezi Kenaland kilomita 2 omi funfun road gárájì ọlọ́dẹ via ilé-ìfẹ́ ńpínlẹ̀ ọ̀ṣun tí a jọ pàdé níbẹ̀ ìtúsílẹ̀ kí ó sì jẹ́ tìrẹ ní orúkọ Jésù.
1: Ẹkábọ̀ padà ẹjá ti ọ̀dọ̀ gbákejì ààrẹ ilẹ̀ yìí mú láàárọ̀ yìí bí Kashim Shettima bó ti ṣera wẹ́bẹ̀ sí gbogbo àwọn afẹnifẹre àtàwọn ènìyàn tí wọ́n bá fẹ́ bá ṣọdún láti mọ̀sẹ̀ kí òun kú oríire ayẹyẹ ọjọ́ ìbí òun nínú ìwé ìròyìn kò ní kálukú wọn mọ́ pariwo orúkọ òun lórí rédíò ó ní òun ò fẹ́ kú oríire bàbá lórí tẹlifíṣàn tàbí ní ojú òpó míì bí òun ó ti ṣe mọ̀ pé ọmọ ọgọ́ta ọdún lókè pẹ̀ Shettima ló fi àròwà náà léde nínú àtẹ̀jáde kan látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ rẹ̀ pàtàkì àgbà lórí ìròyìn ìyẹn Stanley Nkocha lọ́jọ́ Sátidé. Shettima yóò mọ̀ pé ọmọ ọgọ́ta ọdún ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ó jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà òun láti lè ṣe ọjọ́ ìbí òun ní pẹ̀lẹ́kùtù kó ó dá lórí àti lè gbájúmọ́ iṣẹ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà àti ti ènìyàn gan nísàn-án ó ní kàkà káwọn èèyàn kí wọ́n mọ fi ìròyìn sọwọ́ sóun pé bàbá ẹ kú oríire àti wípé owó táwọn ènìyàn lọ́mọ lò láti lọ́mọ fi kí òun kú ọjọ́ ìbí lórí rédíò àti tẹlifíṣàn tàbí nínú ìwé ìròyìn òun ni kí wọ́n mọ ná láti lè fi ṣèrànlọ́wọ́ fún àwọn ènìyàn lórílẹ̀‐èdè yìí lọ́kọ̀ọ̀kan ìjejì o òun ni àdúrà táwọn ènìyàn gbà fóun òun ni kí wọ́n gbà fún àṣeyọrí ìṣèjọba ààrẹ Bola Tinubu àtàwọn àtúnṣe eléyìí tó ń ṣe lọ́wọ́ òun ò fẹ́ ariwo káàkiri bó ti wù kó rí inú ìwé ìròyìn Hope newspaper lẹ́tìrí láàárọ̀ yìí

ìjọba àpapọ̀ ló ti jẹ́jẹ́ báyìí láti gbé ìgbésẹ̀ tako gbogbo àwọn fèrèndé ọ̀kẹ́ tí wọ́n ń ṣe ìwà ìbàjẹ́ sí àwọn irinṣẹ́ mọ̀nàmọ́ná ìyẹn ní agbègbè Ìkòròdú lọ sí Sàgámù. Mínísítà tó rí sọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná Joseph Tégbè ló fi ìkìlọ̀ náà léde lánàá ọjọ́ Sátidé lákòókò ìpàdé rẹ̀ papọ̀ kankan pẹ̀lú àwọn oníléeṣẹ́. Mínísítà ọ̀hún ló fi ìkìlọ̀ náà léde bí àwọn atiláwe bí wọ́n ti ṣe ń ṣe ìbàjẹ́ lọ́pọ̀lọpọ̀ sáwọn irinṣẹ́ náà lágbègbè náà. Ó jẹ́ kó di mímọ̀ wípé 100 megawatt ò ní wọ́n mọ̀ ń bàjẹ́ ńbẹ̀ ní gbogbo ìgbà tó sì jẹ́ wípé iye owó rẹ̀ lọ́dún ò ní bí 100 billion owó náírà torílẹ̀-èdè Nàìjíríà ń pàdánù wò látàrí ìwà wọn. Tẹ́gbẹ́ wa jẹ́ kó di mímọ̀ wípé ohun tó jẹ́ ìjọba àpapọ̀ lógún ò ní láti dá iná mọ̀nàmọ́ná padà sí dédé àti wípé ohun gbogbo tí yóò bá ṣe àkóbá ńláńlá fún èròngbà wọn ọ̀hún ò ní wọ́n mú kúrò lọ́nà. Agbègbè Ìkòròdú lọ sí Sàgámù ọ̀hún ló jẹ́ àkókò kan ibì kan gbòógì tó jẹ́ wípé ọ̀pọ̀ èrò wọ́n máa ń perí jọ sí láti ṣe káràkátà eléyìí tó ṣokùnfà bí àwọn atiláwe ọ̀hún ti ṣe ń lórí ọ̀fẹ́ láti ṣe ìbàjẹ́ sí agbègbè náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà nínú ìwé The Hope newspaper eléyìí tó jáde láàárọ̀ yìí ẹ lọ kà ń bẹ̀. Ẹjẹ́ ń sáré dókè ọya nípínlẹ̀ Sokoto bí àwọn ìgbìmọ̀ ISBA nípínlẹ̀ ọ̀hún ti ṣe tako ìròyìn kan wípé àwọn gbé òfin kan kalẹ̀ tó ṣe àti ó ṣe àkóbá fún ètò ìjọsìn àwọn ọmọlẹ́yìn Jésù ti ṣe kìrìsìtẹ́nì nípínlẹ̀ ọ̀hún. Ọ̀rọ̀ náà ni wọ́n fi léde tako ìròyìn kan tó gbojú òpó ayélujára kan báyìí wípé ìgbìmọ̀ ọ̀hún ti fi òfin tuntun léde eléyìí tí ó ṣe àkóbá ńláńlá fún ìlànà ìjọsìn àwọn kìrìsìtẹ́nì àti àwọn ẹ̀sìn míì tí iṣẹ́ sí mùsùlùmí. Ẹni tó jẹ́ olùdarí fún ìgbìmọ̀ ọ̀hún ọ̀mọ̀wé Usman Jatao ló ṣàlàyé ìròyìn náà gẹ́gẹ́ bí eléyìí tí ò ṣòótọ́ bó ti wù kó rí. Ó ní bí àwọn ènìyàn bá tẹ̀síwájú láti mọ gbé irú ayédèrú ìròyìn bẹ́ẹ̀ káàkiri ó lè dá yanpọ̀yanrin sílẹ̀ nípínlẹ̀ Sokoto láàrin àwọn ẹlẹ́sìn. Nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Sátidé Jatao jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀sùn náà ó ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìwé tí àwọn ìgbìmọ̀ ISBA náà tí wọ́n fi léde. Ọ̀rọ̀ ọ̀hún ló tẹ̀lé ọ̀rọ̀ kan eléyìí tí àjọ náà tó fi léde ó jẹ́ kó di mímọ̀ wípé òfin eléyìí tí wọ́n fi léde ló jẹ́ pé àwọn mùsùlùmí kan òun ló ń báwí. Lára àwọn ìròyìn tó gbàgbọ́rọ̀ kan òun ni wípé àwọn ìjọ ọlọ́run kò ní lórí ọ̀fẹ́ láti mọ̀ ṣe ìsìn lákọlábo mọ́ o àti wípé àwọn ọkùnrin àtobìnrin kìrìsìtẹ́nì òun ni wọn yóò mọ̀ ṣe ìsìn wọn lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀rọ̀ míì tí àtẹ̀jáde ọ̀hún tún fi léde òun ni wípé àwọn ìránṣẹ́ ọlọ́run kò ní lórí ọ̀fẹ́ láti mọ̀ jókòó papọ̀ pẹ̀lú ìyàwó wọn lákòókò ètò ìjọsìn mọ́. Bákan náà ìròyìn ọ̀hún tún fi léde wípé àwọn wọ́n fẹ́ dọ́gbọ́n láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn mùsùlùmí nìkan ṣoṣo bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Sokoto ni. Ṣùgbọ́n nígbà tó wá ń sọ̀rọ̀ Jatao ló tako ìròyìn náà ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bó ti wù kó rí torí wípé òfin táwọn fi léde kò ní nǹkan kan ṣe pẹ̀lú kìrìsìtẹ́nì tàbí àwọn ẹ̀sìn míì ó ní àwọn mùsùlùmí nìkan ó ní òfin táwọn fi léde ló bá wí. Ó ṣàlàyé ẹ̀ wípé ìgbìmọ̀ ISBA ọ̀hún kò ní àṣẹ kankan láti pa lórí àwọn ẹlẹ́sìn míì o torí òfin dé láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn mùsùlùmí nìkan dáaya òun ní gbogbo òfin wọn ló mú. Ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé Daily Post eléyìí tó jáde láàárọ̀ yìí ẹ lọ wò ń bẹ́ẹ̀.

0: Ẹgbẹ́ àwọn dọ́kítà onímọ̀ ìṣègùn ìbò ló ti ké gbàjarè báyìí lórí báwọn dọ́kítà bí wọ́n ti ṣe ń japa. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé iná ti jó dórí kókó àgbákòwọ̀lú o, torí wípé ńṣe ni àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn gan ni wọ́n ti ń gbáradì láti japa kó tó di wípé wọ́n jáde kúrò nílé ẹ̀kọ́. Ńṣe ni ààrẹ fún ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó ọ̀hún ọ̀jọ̀gbọ́n afẹ́kìdí Ernesto Motti ló fọ̀rọ̀ náà léde lákòókò tó fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú àwọn oníròyìn. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀ràn náà ló ń dúnkùkù lajà gidigidi mọ́ ètò ìlera orílẹ̀-èdè yìí, ó sì ké sí ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ kíákíá lórí ẹ̀. Motti ní ọ̀ràn ọ̀hún ló ti kọjá bẹ́ẹ̀ báyìí bó ṣe jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn òyìnbó láwọn fásitì ni wọ́n ti ń gbáradì gan kó tó di pé wọ́n jáde láti wá ọ̀nà àti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ní kété tí wọ́n bá parí, torí wípé wọ́n wo ọjọ́ iwájú wọn wípé kò tọ̀nà rí lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, ó ní àwọn dókítà kéékèèké ọ̀jẹ̀wẹ́wẹ́ ọ̀hún ni wọ́n ti ń kọ àwọn ìdánwò òkè òkun kọ̀ọ̀kan eléyìí tí ó fún wọn lórí ọ̀fẹ́ láti lè japa ní kíákíá tí wọ́n bá parí ètò ẹ̀kọ́ wọn. Ààrẹ ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó ọ̀hún ló wá ní ọ̀nà náà mọ̀ gbọ́dọ̀ tẹ̀síwájú, ó sì rọ ìjọba láti pèsè ọ̀nà kan tó nítumọ̀ fáwọn dókítà kéékèèké ọ̀hún láti lè ní àfọkàntán nínú ètò iṣẹ́ wọn lórílẹ̀-èdè Nàìjíríà. Motti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà ó ní wọn ò tiẹ̀ fẹ́ kí wọ́n dúró sórílẹ̀-èdè yìí, ó ní ìfẹ́ wọn láti dúró sórílẹ̀-èdè yìí yóò dá lórí ìgbáyégbádùn ààbò àti ibi ìṣiṣẹ́ tó dúró déédé tíjọba àpapọ̀ tó bá pèsè fún wọn. Ìròyìn ọ̀hún wà ń lẹ̀bi yẹ̀pẹ̀ ó yí mi ka bí omi. Ẹ wo níwèé Punch eléyìí tó jáde láàárọ̀ yìí, ẹ bá ń bẹ̀. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ló ti ṣàfilédè orúkọ àwọn ènìyàn tí yóò díje fúnpọ̀ gómìnà yẹn láwọn ìpínlẹ̀ tọrọ kan jákèjádò ilẹ̀ yìí. Àtẹ̀jáde ọ̀hún ló wà nínú ìwé EC9 eléyìí tí wọ́n fi léde sí àwọn olùléṣẹ́ àjọ elétò ìdìbò láwọn ìpínlẹ̀ tọrọ kan, àti wípé ìgbésẹ̀ ọ̀hún ló fòpin sí àwọn èrò kan láti lè mọ ẹni tó jẹ́ agbásíyá ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ APC, ẹgbẹ́ òṣèlú ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ADC, ẹgbẹ́ òṣèlú oníka méjì NDC, ẹgbẹ́ òṣèlú alákùkọ ìyẹn APGA ni wọ́n ní àwọn orúkọ tó pọ̀ jùlọ, léyìí tó jẹ́ wípé wọ́n ṣe àfilédè orúkọ ọjọ́ orí ètò ẹ̀kọ́ àti àwọn àkọọ́lẹ̀ míì olùdíje wọn sínú ìwé EC9 ọ̀hún. Bí àjọ elétò ìdìbò ti ṣe fi àwọn orúkọ náà léde báyìí ló ṣílẹ̀kùn fún ìlànà ètò ìdìbò gbogbogbò ọdún 2027 pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn gómìnà. Bó ṣe jẹ́ wípé ìpolongo ìbò fáwọn gómìnà láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kan ní gbangba làṣàtà yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án tí ó sì tẹnubodò ní ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2027. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àjọ elétò ìdìbò ti ṣe sọ, ètò ìdìbò sípò gómìnà àti ilé aṣòfin ni yóò wáyé ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2027 náà. Nínú àfilédè ọ̀hún, ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn olùdíje 24 ni yóò mọ̀ díje fúnpọ̀ gómìnà. Ẹgbẹ́ òṣèlú APC ló ní Sàràfàdé Àlì, nígbàtí gómìnà Ṣèyí Mákindé tó ń wà nínú ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò Bímbọ Adékànbí nínú ẹgbẹ́ òṣèlú APM tí Yínúsà Àyándáre wà nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Party. Àwọn ọmọ òye 17 ni yóò kópa nínú ètò ìdìbò sípò gómìnà náà nípínlẹ̀ Èkó, bí igbákejì gómìnà Ọbáfẹ́mi Hamzat yóò ṣe mọ wọ́ọ̀kì pẹ̀lú Gbadebo Road Vivo àti àwọn míì. Nípínlẹ̀ Kaduna, gómìnà Obasanni yóò mọ forígbárí pẹ̀lú àwọn olùdíje 17 míì. Olùdíje 24 ni yóò mọ díje nípínlẹ̀ Delta, nígbàtí kò dín ní ẹgbẹ́ òṣèlú 19 yóò mọ kópa nínú ètò ìdìbò ọ̀hún. Nípínlẹ̀ Sokoto, ènìyàn 12 ni yóò díje fúnpọ̀ gómìnà ìpínlẹ̀ Kwara, àti bẹ́ẹ̀ lọ. Ẹ̀kún ìròyìn ọ̀hún wà nínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde láàárọ̀ tòní, ẹ lọ wò ń bẹ́ẹ̀. Ẹ ẹgbọ́nbìnrin ọ̀kan lára àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ táwọn ajínigbé pa àkànnàmọ́ nípínlẹ̀ kogi ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò báyìí láti gbé ìgbésẹ̀ tó nítumọ̀ bó ń dá àbúrò ń padà wálé arábìnrin ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ chidima ló ní àwọn ṣẹ̀ṣẹ̀ pàdánù ìyá àwọn sọwọ́ ku ní nǹkan bíi oṣù kan sẹ́yìn ni àwọn ò sì tún ní ọkàn láti tú jẹ̀rora ikú ẹlòmíì nínú ọ̀rọ̀ kan tó fi léde sójòpó Instagram lọ́jọ́ Sátidé ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n kó àbúrò lójú ọ̀nà tó ti ń bọ̀ láti Bayelsa lọ sí Abuja lẹ́yìn tí wọ́n ti pin láti sìnrúùlú nípínlẹ̀ Niger kó tó di pé ọwọ́ tẹ̀ ẹ́ chidima ló wá ní lóòótọ́ ni ó wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dóòlà àwọn ènìyàn kan ṣùgbọ́n àbúrò òun àti àwọn míì sì wà lákọlò àwọn ajínigbé ọ̀hún ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ kánmọ́kánmọ́ láti rí wípé wọ́n dóòlà àbúrò òun àtàwọn yòókù wálé láìséwu ẹ̀kúnrẹ́ ìròyìn wà nínú ìwé punch tó jáde ẹ lọ wò bẹ́ẹ̀. Nínú ìròyìn tó jọ bẹ́ẹ̀ àwọn agbébọn tí wọ́n pa àkànnàmọ́ àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ ní ọjọ́ mélòó kan sẹ́yìn ni wọ́n ti ń bèèrè ₦20 million owó náírà gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀ ròyìn jẹ́ kó di mímọ̀ bí àwọn ènìyàn náà ti ṣe ń bọ̀ láti ìpínlẹ̀ Bayelsa lọ sí Abuja lẹ́yìn tí wọ́n parí ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ mẹ́ta wọn kó tó di wípé àwọn ajínigbé ọ̀hún pa àkànnàmọ́ wọn ní agbègbè Aloma Egene ní ìjọba ìbílẹ̀ Ofu nípínlẹ̀ Kogi. Àwọn mọ̀lẹ́bí ọ̀kan lára àwọn èèyàn táwọn ajínigbé ọ̀hún pa àkànnàmọ́ ni àwọn ajínigbé ti pe àwọn wọ́n sì ń bèèrè fún ₦20 million owó náírà gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀. Ọ̀rọ̀ náà ló wáyé bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi bó ti ṣe ní àwọn ti dóòlà àwọn ènìyàn kan bíi 11 kúrò lákọlò àwọn ajínigbé náà ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí ọ̀hún ké sí ìjọba láti ṣe ìrànlọ́wọ́ fún wọn bá wọn ṣàwárí àwọn tó kù wálé láìséwu. Àkókò tó kù bẹ́lẹ́jà yìí ẹ̀kọ́rẹ́ ìròyìn ọ̀hún wà nínú ìwé Daily Trust eléyìí tó jáde ẹjá ṣe ojú òpínlẹ̀ fẹ́ yàrá lé 0816251991 pápápá ẹ̀lọ́ ẹ kojúmọ́ o.
1: Ẹ̀lọ́ ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
1: Ọlọ́run àwa pẹ̀lú lórúkọ Jésù. Orúkọ mi ni Wòlíì Dèbí Solomon. Ẹ̀mí bẹ láti ìlú Ọkà Kókó. Àwọn agbébọn yìí mọ̀ pé Ọlọ́run máa bá wa ṣẹ́gun láìpẹ́. Adẹ́bẹ̀ àwọn ìjọba kan jọ̀wọ́ kan bá mójútó ẹ̀rọ ètò ààbò yìí. Lórí pé bí Nàìjíríà ṣe ń lọ yìí tí ètò ààbò bá ti wà ọkàn ènìyàn máa balẹ̀.
0: Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ ṣe ẹtì wà ń bẹ̀.
2: Bàbá ilé ogbóló sọ̀rọ̀ láti ìlú Ọ̀rẹ́.
0: Ẹ̀sùnlẹ̀.
2: Ẹ̀mí káàárọ̀ àwọn ìjọba wa. Ẹjọ́ ká bá tó ọ̀rọ̀ ètò ìlera wa. Ká bá ṣe kó dáa. Tó bá yẹ pé ètò ìlera wa tó dáa tó jẹ́ pé kì í ṣe pé àwọn dókítà wa tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ wọ́n bá tún dá ilé ìwòsàn tiwọn lẹ̀ lábẹ́lé. Torí tẹ bá wò tẹ bá lọ sí General Hospital nísìn pé ara ẹnìkan ò yá wọ́n rìfá wọn tí wọ́n pásánálè ni wọ́n rìfá èèyàn sí tí wọ́n ó ṣe dáadáa. Tó bá dáa àwọn ọmọ yìí tí wọ́n ń gbé àkọ́tẹ́ ń parí ètò ẹ̀kọ́ tẹ́ ń jápa yìí wọn ò ní jápa mọ́. Wọ́n sì ra irinṣẹ́ tó bá dáa sí àwọn ilé ìwòsàn wa.
0: Ẹ ṣeun. 0816251991. Hello, ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ o.
0: Ẹ ṣe o.
3: Àbáyọ̀mí Oyèlésì láti Olúpan Igida Àkókó lágbára Ọlọ́run àbọ̀ Ọlọ́run a máa wà lórí wa. Vice President tó ní kán máa pariwo pé ọjọ́bí ló máa parú ara ẹ̀ kò sẹ́ tó mọ dé ti ọjọ́bí vice president á kàn máa gbàdúrà fún ni pé àlàáfíà mi dúdú kọ́ lọ́run jogún ẹ̀ fún àti president. Ẹ ṣeun.
0: 0816251991 ẹ káàárọ̀.
4: Ẹ máa káàárọ̀.
0: Ẹ ṣe o.
4: Láfíà fún wọ̀. Ọkọ̀ ẹ̀yọ́ balẹ̀ o.
0: Adúpẹ́.
4: Èmi fẹ́ sọ̀rọ̀ sí Olúfẹ́mídé lọ́sàn láti ìlú Ìbàdàn ọ̀gá. Ogun ààbò ó ṣe pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà. Torí nígbà wo lọ́wọ́ ogun wàhálà wa yóò sí o ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Ẹ bá bẹ bàbá wa Bọ́lá Tinúbù Ahmed kó bá gbé sókè sí o kí ààbò yẹ kó lè péye. Torí ojú ọ̀nà àwọn àti àwọn awakọ̀ rìn tí àwọn pásíjà rìn káàdó wà nínú ẹ̀ káàkiri gbogbo ìlú.
0: ẹ̀dá
4: ọlọ́wà wà lórí gbogbo wa.
0: Ẹ̀dá ẹ ṣeun. Níbi náà ni yóò ti mọ orúkọ tó mú lórí ètò yìí láàárọ̀ yòókù tún dópin ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́ mọ pàdé àwọn akẹgbẹ́ wa tó kù. Adégbòye Gàlàní lorúkọ tèmi mo kí yín ìsinmi aláyọ̀ láṣẹ o.
5: Bẹ́ẹ̀ni ju báyìí ti ṣíkẹ́ ìyí sì yẹ̀sí.
6: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
7: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé òun yóò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ní CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn nǹkan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
6: o,
7: kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó o. Nítorí a ní ẹni tó bá ta ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CD Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn, CD Care ó dẹ̀ palẹ̀ washing machine wó gbòógbà fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀. Ti má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CD Care wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti ń download app yẹn báyìí, àyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
6: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ ká káàkiri.
8: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Ọfẹ Tochi Pharmacy, Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
6: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó, ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
8: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707 454 2995

0: ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o.
1: Nínú ìwé àtẹ̀tẹ̀ tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ.
0: Rural Group of Schools.
1: Lórí Gbàràgà Ward lọ́bàdàn orí òdìgbò.
0: Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni.
1: Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé.
0: Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù.
1: Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yíká táwọn ọmọ ti ń bá wọn mọ rere kó wọ́n rìn papọ̀ láti ṣoríire tùgẹ́dà.
0: Ti nursery and primary pẹ̀lú secondary session.
1: Gbogbo sọ́bíà tó wà theoretical contextual psychological la ń ṣe ń bẹ̀.
0: Kódà àtàwọn tó gbé ẹ̀kọ́ṣọ̀pọ̀ sẹ́yìn for substantial experimentation láti àkóyà qualitative education.
1: Gbogbo àwọn nǹkan rere tí mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòní dé.
0: Ilé kì í lọ nítorí àràbàjẹ́gẹ́ òtítì bèrè sólẹ̀ ẹnẹ́jì tí wọ́n gbé wá látòkè òkú tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀.
1: Ìwọ́ wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù.
0: Tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn.
1: Moral Group of Schools.
0: Ẹ̀wù ẹ̀ mẹ́jẹ̀ sọ̀rọ̀ pípọ̀ jù.
1: Ó yá sí Moral Group of Schools.
0: Lórí Gbàràgà Ward lọ́bàdàn orí níjọba ìbílẹ̀ òdìgbò.
1: Ètò ìgbaniwọlé.

0: bí Paul ń gbìn bí Apollo tó bá ń bomi rin bí ò bá síran lọ́wọ́ Ọlọ́run asán ni gbogbo ẹ̀ bí Olúwa ò bá kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọn ṣiṣẹ́ lásán bólú ò bá sì sọ ìlú àwọn tó ń sọ orí òfutufú tẹni pásọ Solomon ló wà ní orí ètò aṣojú NRI ni ẹjẹ́ mo fẹ́ kí ẹ kọ́kọ́ bá mi fi àdúrà sọpọ́ọ̀tì àwọn tí wọ́n ń gbọ́ ètò yìí àwọn tí ìlera wọn ó kù díẹ̀ káàtó kátó bẹ̀rẹ̀ ètò.
1: Fún àwa olólùfẹ́ Ọlọ́run ẹ jẹ́ kọ́kọ́ mo báyẹn mo gbàdúrà fún wa wípé àjíǹde ara yóò máa jẹ́.
0: Ìbá mi.
1: Gbogbo kùdẹ̀kudẹ tó bá wà nínú àgọ́ ara ẹnì kọ̀ọ̀kan tó ń gbóhùn yìí Ọlọ́run tó jẹ́ olùwòsàn ńlá kó mú gbogbo ẹ̀ kúrò.
0: Ìbá mi.
1: Láti Ọlọ́run àlàáfíà àti ẹ̀mí gígùn lágbára Ọlọ́run tó bá tó lọ jọ́hùn ni àìsàn kó jìnà sí yín èyí tó bá wà nínú àgọ́ ara kí Ọlọ́run mú kúrò. Gbogbo àwọn ẹ̀tẹ́sì tí ń lo egbògi NRI ní ọ̀tọ̀ ló sì tẹ́ ń kàn sí wa pẹ̀lú ìròyìn ayọ̀ mo gbàdúrà pé ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ gbogbo ohun tọ́lọ́run ti mú kúrò kò ní padà mọ́ fẹ́yìntà tó ń gbọ́ náà pẹ̀lú agbára Ọlọ́run tó lọ jọ́hùn ni àlàáfíà kó jẹ tiyín Jésù Olúwa wa.
0: Olówó kéré Joseph ó ní orúkọ tèmi nílé agodo lónìí a ní pastor Solomon nǹkan mẹ́ta ni a fẹ́ mẹ́nuba a sọ̀rọ̀ nípa ìlera nípa lílo oògùn NRI a sọ̀rọ̀ nípa bó o ṣe lè jẹ́ alágbàtà NRI bó o ṣe lè jẹ́ alágbàtà yẹn ọ̀nà méjì ni ó wà pín sí àwọn kan wà tó jẹ́ pé ṣọ́ọ̀bù tiẹ̀ ló kàn ká ẹ lára kò sí nǹkan tó kàn lórí fóònù a sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn kan sì wà tó jẹ́ pé online làwọn fẹ́ máa market NRI a máa sọ̀rọ̀ nípa ẹ̀ tí ẹ bá fẹ́ pe pastor Solomon nọ́mbà wọn leléyìí 09157549390 09157549390 tàbí 09029128502 09029128502 ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn.
1: Orúkọ tèmi ni pásọ Solomon Olúyẹmí láti lè ṣe NRI Majors Renaissance International Healthcare.
0: Kí ni NRI gbára lé?
1: Ó gbára lé ètò ìlera tó pé níní àlàáfíà ká máa fojoojúmọ́ jí ká sì máa ní àlàáfíà kára wa kó ṣe kíni kó dàgàǹjà. Wọ́n ní ẹ̀wọ̀n nǹkan tó ń pè ní egbògi tó ṣiṣẹ́ púpọ̀ tó ń dènà máa ìsàn kò ní jẹ́ ká sàn wọlé ó sì tún ṣe kíni ó tún máa ń fún wa ní àlàáfíà kò ní jẹ́ ká ìsàn kó ráyè kọ́lé sí wa lára. So egbògi NRI èyí tá a máa ti ń gbọ́ láti jọ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run adúpẹ́ pé Ọlọ́run ó ran iléeṣẹ́ náà lọ́wọ́ àwọn egbògi náà dúpọ́ àwa tó jẹ́ pa ti ń gbọ́ ètò yìí ní gbogbo ìgbà tá a bá lè gbìyànjú káwa náà tọ́ egbògi náà wò ó kọjá ọ̀rọ̀ ẹnu èyí náà ẹ wà lára àwọn tí ó máa jẹ́rìí.
0: Wọ́n tí o bá fẹ́ kàn sí iléeṣẹ́ NRI iléeṣẹ́ NRI wà ní ìlú Àkúrẹ́ ẹjẹ́ ju ibi tó wà ní Àkúrẹ́ fún yín ẹ̀yin ẹ lọ sí AP filling station ní dojúkojú Adé Super Hotel along Iléṣà Garage complex tó wà ní ẹgbẹ́ AP filling station yẹn ni. Tó bá jẹ́ pé ní Ondo ẹ lọ sí Adémakinwa shopping complex opposite First Bank Agogo Òkè Yaba nílùú Ondo. Tó bá sì jẹ́ pé nílùú Ọ̀rẹ́ ni ẹ lọ sí Akérèdọ́lù shopping complex opposite Pima hospital along Okitupupa road nílùú Ọ̀rẹ́. Pastor Solomon.
1: Yes, sir. 09157549390
0: ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí
1: 09157549390 tàbí 09029128502
0: lẹ́ẹ̀kan sí
1: 09029128502
0: lẹ́ẹ̀kan sí
1: 09029128502
0: Ago mélòó ni wọ́n lè bá yín ní ọ́fíìsì tí a mẹ́nuba yẹn?
1: Ní àwọn ọ́fíìsì tí a mẹ́nuba yẹn láti agogo mẹ́jọ òwúrọ̀ pẹ̀lú aago Ọlọ́run àti máa ṣe àwọn ọ́fíìsì yẹn aago mẹ́jọ látàárọ̀ títí d'aago márùn-ún ní ìrọ̀lẹ́.
0: Ọjọ́ mélòó?
1: Ọjọ́ Mọ́ndé títí dijọ́ Sátidé ọjọ́ Mọ́ndé títí dijọ́ Sátidé òní àti máa wà ní kalẹ̀.
0: Ìjẹ́rìí sí àwọn tí wọ́n lo NRI bóòrò sí rí?
1: Mo fi sọ nínú àdúrà lẹ́ẹ̀kan pé ẹlẹ́rìí kọjá ọ̀rọ̀ ẹnu ẹ rí pé mo ti sọ síwájú gẹ́gẹ́ ni ya fi jí àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ti lo egbògi yẹn kó máa pé àsọdùn àsọdùn irọ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ti lo kàn jẹ́ kí wọ́n bí wọ́n léèrè ojú ni wọ́n wọn ìsàláìmọ̀ fún olóko nítorí dé èyí àwájú pẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ń lo egbògi NRI lọ́pọ̀lọpọ̀ tá a wá sí ń gba ìpè ìpè ẹ̀ṣẹ́ àsìn nísẹ̀yìn náà nítorí dé èrè èyí tó dájú ó wà gbogbo àwọn tó ń lo egbògi NRI pé àgọ́ ara wọn yóò ní àlàáfíà atilera to pe pelu ase olorun
0: e je gbe yan ti si egbe kan ele ti a fe menu baba yi awon odo to wa ni gboro ti still ni se po o
1: olutu e paro sa
0: itiju ti o se mo poropo ni pe elomi o lowo sobu elomi o gan sese tun lese bere conventional ise kiko
1: e paro sa
0: in fact e wa menu bank am gba ti a nsoro ka to dori ategun eni e fe soro nipa digital marketing empowerment
1: be si sa ise popopo anu enara ise opolopo awon odo yato sa awon to je pe a se ayewo fun lofe ayewo yen tes waju e mo te kan gbagbe ki won kan si ile ise eka offices wa ta ti daruko yen lati awon ojo ta daruko so e kan si be won ba ise ayewo yen ni ofe normally gbogbo awon offices mi te ba gbo ye ti won gba lowo won ito kere ju lo gba 5000 ami 10000 bo fe ni gbogbo awon offices ye ta ba bere wo lowo yin e so yi pe paso solomon so yi pe ofe ka ma se gbo wa ayewo yen ni owo yin so e wa si be a sa ayewo yen fun yin gbo general e ba nbe te pori ofe olorun back to
0: I don't know of any rice eran lowo of any rice eran lowo ayewo ni ofe won ni kan kin ogun fun yin lofe o
1: ba pogo fun yin lofe bo na tu ti fe rowo lati se ogun me gbogbo ero je yen sugbon owo to ye ka tu fi ra ogun yen awa otuko e ko je pa ayewo ni o tun gba lowo yin o na fi ma ma fi se wa lori wi pe ofe ni kan ba wa se ayewo yen fun yin tori toni ko ni je ka ma fo ogun ori fifo kẹfì máa wo inú nírun purpose àyẹ̀wò yẹn ò nìyẹn lágbẹ̀rẹ̀ torí testimony yẹn tó ń tẹ̀síwájú afẹ́ kó tún continue kẹyìn náà kẹtìrì nbẹ.
0: ọ̀dà digital marketing empowerment.
1: ẹ sisa digital marketing empowerment yẹn àánú àwọn ọ̀dọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí lórí fóònù wípé mo ti bá ní ká máa sọ nípa àwọn tó ń pè mí tí mi kẹfẹ́ máa sẹ́ǹdì pa kí ló ṣẹlẹ̀ wọn ní pásítọ̀ solomon ṣẹlẹ̀ tó bá ti rí pàwọn àrùn sí ọlọ́run wọn gbàgbọ́ pé àwọn ìṣòro kan bẹ tó jẹ́ pé táwọn bá sọ fún wa àkọ́kọ́ á fàdúrà ràn wọ́n lọ́wọ́ ìkejì nǹkan tí ọlọ́run bá fún wa lágbára láti ṣe àtúnṣe kìnìún á gbìyànjú rẹ níwọ̀nba agbára wa á nìkan bá tó jẹ́ pé ẹni ẹ pè mí gbaná ó ní àwọn ò tí ì jẹun láti àná orí afẹ́fẹ́ rẹ lé ó láwọn ò lóúnjẹ àwọn ò jẹun kí ní kẹ̀kẹ́ mo ní kí ló dé ó ní gbogbo nǹkan kan tí ẹ kí ń dákun nǹkan tí n bá lè ṣe kí n kí n fẹ́ràn wọn lọ́wọ́ ní ọjọ́ náà wọn bá nǹkan tí mo ní orí ọ̀fẹ́ pẹ̀lú ọ̀sẹ̀ darí musa sẹ́ndì ẹ̀sẹ̀ nìyẹn mo wá ní ìwọ náà sọ lè jẹ́ aṣojú NRI níbi tó wà yẹn ó dẹ̀ jẹ́ aṣọ olóhùn lè ṣe mo ní kò yọjú sọ́fíìsì wa ò bá wa kò lówó mọ́tò a sẹ́ndì owó mọ́tò sí mo ṣe dé a ṣàlàyé fún a sì dánilẹ́kọ̀ọ́ fún ó dẹ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ láti ìgbà náà sà títí di ọjọ́ òní kò tún pè mí wípé òun ò rún jẹjẹ mọ́
0: kò bèrè ọjọ́ tún kí kankan mọ́
1: ó wá ṣàdúrà torí màmá ẹ̀ náà wọ́n láwọn àìlera kan tí wọ́n lo egbògi ẹ̀nàrà yìí fún ìmọ̀mọ́ yẹn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní fàdúrà wọ́n fi ràn wá lọ́wọ́ torí àwọn ìròyìn ayọ̀ tá à ń gbọ́ yẹn NRI ó máa tẹ̀síwájú àwọn olólùfẹ́ ètò yìí ọ̀gá mi joseph olówókéré lágbára ọlọ́run àánú ọlọ́run yóò máa fọ ẹ máa sún síwájú ní lágbára ọlọ́run wa ẹ ṣe sá so nípa digital marketing yẹn torí àwọn ọ̀dọ́ òun ni ètò yẹn fi wà àwọn kan ti wà tí wọ́n ti pè wá tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa nǹkan yẹn tó dẹ̀ jẹ́ pé wọ́n ti fi ṣe oúnjẹ ẹ graduate tàbí ó jẹ́ ond holder nco holder òtíráyè fọ́dà opportunity tó fi máa rí owó tó bá òfin mu tó fi máa fọ́dà ni mo fẹ́ fún ẹ yìí oni mo fẹ́ ṣàlàyé fún ẹ you can be easily be doing this work through your phone phone tẹ́ rí lọ́wọ́ wa yẹn kò yẹ kó jẹ́ ẹ̀rọ expenses income turn your expenses to income rántí wípé tó bá wo rí fóònù ẹ wà á rí àwọn kan tó ń advertise oríṣiríṣi product legitimately àwọn ẹ̀ka kan tí wọ́n tán ń pè ní jumia lọ type ẹ̀ orí registered by the government àwọn kan bá jẹ́ pé product wa orí jumia rẹ̀ ti ń tà konga online ní ṣọ́ọ̀bù tiwọn wọ́n ń pè ní gbé ilé pa owó now ìwọ tó lówó ṣọ́ọ̀bù o ṣe parí skul tán ni òbí tó ń gba owó gbọ́mọdé náà tàbí tọ́jú rẹ nígbà tó tọ́jú ẹ tán kò yẹ kó jẹ́ pé ó wà tún wá jẹ́ bùkátà lọ́dọ̀ wọn tẹ́ pé òbí ẹ̀ tó yẹ kó ṣe kí ni kó máa jẹ́ ń jẹ ọmọ àwọn náà tó wá fún ọ lówó oúnjẹ irú ẹ̀yin ọ̀dọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ìròyìn ayé yìí tó wà fún nítorí ìdí èyí digital market yẹn a máa kọ yín bẹ́ẹ̀ náà sì lè máa sí kíni bẹ́ẹ̀ sì lè máa tipasẹ̀ digital marketing platform NRI pẹ̀lú àjọṣe pẹ̀lú iléeṣẹ́ tó ń pè ní TGR.
0: ẹ kí ni TGR.
1: top up and get reward àwọn TGR
0: yẹn. TGR ok fẹ́ nǹkan top up.
1: yes sir.
0: nǹkan àwọn èèyàn wá dẹ̀ fún ọ lóyún nǹkan lórí
1: kankan sí. kí ṣe nǹkan lọ́sẹ̀ ẹ̀jẹ̀ ń sọ. ok fún àpẹẹrẹ top up tán sọ yìí nìyí ó ní bá ṣe ra data tá a ra káàdì sórí fóònù wa sá mo fẹ́ gbèrè lọ́wọ́ yín olóòtú sẹ ẹ̀yin náà máa ra yàtà pàbí ẹ̀kẹ́ ra.
0: àti ìbá ní yàtà fóònù lè ṣiṣẹ́.
1: na tí n bá sí ojú wa sí ọ̀nà tí abala àwọn tó ń ta fóònù ọ̀nà yẹn tó ti ń rí owó ẹ lánà telecom industry oni ile ise yeje won je
0: ile
1: ise agbayanu ni sa o
0: tgr
1: tgr
0: okay
1: so nisi be te fe se digital marketing yen e ri pe re data to ba ra data o le bo wa online wo whatsapp re o ri pe data ba ti tan ko ni lomo se mo pa ro data yen ma ra ni so aye odo a fe ke eyin na ke wa bo nipa nkan ti e le se pelu tgr te fi mo le ta oja NRI ni online
0: ma le ko yin
1: ni
0: da
1: da yes sir
0: eh ile ise NRI ati TGR
1: yes sir
0: eni ajosepo
1: dipo de ofe olorun sir
0: won ma train awon odo ti won ba wa si NRI
1: ebe sir tan ba ti wa se NRI a train
0: won le ma ta oja NRI ni
1: ka bi won ma ta oja NRI ko da won to ba ma fe ma ta ayo eya time yen online o fe gbe segbe kan to tun ma rowo degbe apani e wa o ma fi TGR yen o fi ma ta data ya time o ba fe awon to fe load kina pe
0: cable
1: subscription o fe load wo depa TGR iran lo bade so ere ten ja lohun mo mo fu wo na nti pere were o ma gba yan bo se nta je naira o ma gba todo naira o tu ma gba ti odo TGR
0: pastor Solomon
1: yes sir
0: fun awon odo yen ti e fe train
1: yes sir
0: ki se naira yen kan lo fe train e bayin
1: yes sir
0: ile ise nla ti e ngbe bo
1: yes sir
0: pe ki o collabo pelu yin
1: be ni sir
0: bi elu la awon odo ma san
1: fun idanileko yen nipa odo fe olorun free of charge ni
0: be gbon kan ti mo so
1: a ni idanileko
0: mi fe ko je pe ofe ni rice ran lowo
1: yes sir
0: me awon odo ba wa
1: bene sir
0: ofe na ma fun ni training yen
1: training yen is free of charge fun gbogbo odo to ba ti le wa eni danileko yen tawon yen kan gbowo rabata rabata kaakiri ofe ni re right o tun ba se yen
0: wa ko ba se nta product na ra
1: product na ra
0: tan ba ma to ma another product tan fe ta na nko
1: won tun fa partner for kinga tan ma to bata won tan me online igba won na nta phone won won di ba won advert se ma wa sorry phone nipa bo se terabata daddy mo ra laptop mi ti kan online mo ti ra awon laptop ye find e bi pe sa na yin to tun wa sele ni pe opolopo awon oja yen te ba ra tori pe won pe ni pay on delivery ke se pe won kokko send owo si o ko ma gba o iwo to ba je mo kiloruko e o le ri sese nbi boya wo ma to ba je pe
0: tori
1: pay on delivery o ba ti jo oja bayi iro general to ba ma ra to ba ti ri bayi iro awon to ba je pe platform ti won online yen ti fe ma se to ba ti ri oja bayi o ni awon yen to sewo bo bo won lo se le se ti o ma ja sowo fun e gbogbo e ba fi ko e ta ko e so owo oja nikan ni o wa tan ba ti gba deleko deleko tan owo oja tan ra ti won fi bere si se se sugbon ba se le ko ofe la fe se fun yin
0: awon ojo wo ni won le wa fun danileko
1: e si pupo ojo ti as ya soto fun awon eto yen fun youth empowerment on digital marketing with DGR o na ni ojo Friday sir
0: okay
1: ojo Friday ati ojo Saturday
0: awon address ti mo daruko le kan na na ma wa
1: awon address yen ni
0: sir ele ti o wa ni Akure
1: yes sir
0: e lo si dojukoju Ade Super Hotel
1: yes sir
0: e ma ri complex kan to wa ni egbe AP filling station
1: yes sir
0: ni along Ilesha garage
1: exactly,
0: Lakure
1: yes sir
0: to wa je pe ni Ondo ni
1: yes,
0: e lo si Ademake wa shopping complex
1: yes sir
0: ni dojukoju First Bank
1: yes sir
0: Agogo Oke
1: yes,
0: ni Yaba ni Ondo
1: yes sir
0: ele to wa ni Ore Akeredolu shopping complex opposite Pima hospital along Okitipupa road ni ore e ba fi number e pe number e ka won yan tun gbo
1: 0915754930 o tun wa lori whatsapp o te ba fe te ate
0: e ba mi tun pe
1: 0915754930
0: tabi
1: 0902928502
0: e kan si
1: 0902928502 o lo tun mi fe ma so nipa awon youth to je pe won ti ja anfani yi sa to je pe won atu je liability fa awon obi momo lati gba ti won ti gba idanileko yi ti awon obi asi wo wo perete fun won lati bere eto yi sa so oja ti won ma ma ta lori online yen ati bo se ma re je pelu TGR yen gbogbo ipata a kọ wọn tí wọn bá ti dé wọn àpẹẹrẹ ẹ má bínú sa mo fẹ sọrọ yìí ẹlòmíì wa ti jẹ pé ìwọnba 100,000 tó fi ṣe capital ó ti generate ọ̀pọ̀lọpọ̀ owó torí pé owó tó ń ṣe iṣẹ́ ó yàtọ̀ sí owó tí ó ṣiṣẹ́ sa so kárẹ́ǹtì ẹ̀ wá sọ pé òkè àwọn ọjà tó máa ra iye tó jẹ́ rèé tí ó sì máa ta ọjà lórí platform online TGR are you getting me now àwọn data àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń lò sóhun kó tó wá fẹ́ sí online ó máa lo data. data to fe mo lo yen bo ni o se ni go ni pa ibi ta ti mu ti ji aruwole niyan tori bo se ra data won tun sowo fun e bo se ra recharge card won tun sowo fun e eto je pe nigba mi wa awon platform kan wa to te ba ti ra awon kan yen tan won to deduct owo nu account yin ni won so pe charges on awon kan te tin ra. But TGR will convert your expenses. But go charges here, and we will also the income of money. Don't you say the charge you want for money? It is not platform of TGR. You say the charge data. Tera data either for aye, or before you lose. So you don't imagine. Only the platform here confirm the data for you. Come and fit that. Farm here. Only my fit aye that. Come and fit that. Farm here. Only if my tera. Farm here. Say TV subscriptions. Go TV, Start Time, DSTV, Wama Bama Lodwe. Easily, simple. Are you getting me now? It is a TGR, yeah. Come on, say people, yes, I said, Denny. I want in low, like, we pay. It is not too late, I live here, when you. It has started since 2018. Register with the government when you see a small group of people laughing at what? We don't need to focus on money. Now, why not? I don't know who call. I will pay the salary to the guy. Everybody must have gone to your pocket. Me and I want to be a young one. I want to be a young one. I want to be a young one. So, what do you call a fellow? Okay, okay. Over there, a platform and I want before to teach you how to live in my digital marketing. You know, you're not going to get more.
0: I just see me. I want to come out to Japan. Bi sama se jina sile then na ni oro kan ma manipulate phone kan ma te phone sugo to je pe ke yan si shop o ko ja sibe o won ja si talaje se ko ni si aye fun ru awon iya to fe ma se alarobo NRI ni
1: ah awon kan ti wa to je wule ti salarobo re to je pe pelu ori ofe olorun awon ja soju NRI ni awon agbegbe kokan iwo to won number fe ja soju NRI o ma pa online o ma bi se telephone abi o le se katakara o le ri shop in fact iwo to ba wa fun eto yi banner NRI kan be awon product wa ma fun e lo fe iwo to ba wa fun eto yi awon 20 akoko to ba akoko wa
0: 20
1: to ba akoko ma fun won ni NRI banner to je pe in fact gbogbo awon to ba tin koja ladugo won won le je kan mo wi pe NRI e gbogbo na won ri lodo yin kan fisibi shop re tabi ko fisibi gate ile re gbogbo awon to tin gbo wa lotun lo si ti won wa NRI kaakiri won le kan si ile re won le gba lowo iwo to ba wa photo yi lodo Friday ma fun 20 lo fe iwo to ba wa lodo Saturday na ma fe eye 20 akoko ni o to ba ti pe mi a tete ba emu number sile so pe ke si pe mo ba mu number den sile nikan to ba ti tete wa de eyin te ba ja ma fun number 1 2 3 4 5 to 20
0: as won ba de kun yen la fi kun yen o le ma je pe the first 20 the first 20 to ba koko wa na ara e ni sugbon won godo ready lati ra product
1: register pele nara kan ko product
0: to opolopo la gba bana be ta ni ko ntidi nkan to fe ma sa ila tabi o fe ma sa iwa
1: ko da to ba di ba de lo do won bayi awon yo bere pe se le gogi yen so opportunity automatically eyin 20 te ba ko register pelu wa o na ni half ni bana yen so da won ni ma di so bi to yo ma bi bana yi lo do yin won ma bere okun yen iwo si le o le gogi lo do so to ba ti wa to resa o gba igogi yen lowo a si fo bana yen ni ofe
0: to e je ki a lo si odi keji a lo ni ati ide youth empowerment ile se NRI ti gbe digital marketing kale fun awon odo ti won ni phone tabi laptop ile se NRI pẹlu ajọṣepọ TGR ìyẹn top up and get rewarded ni wọn yóò kọ yín bí ẹ ṣe lè ṣe digital marketing láti ta NRI product tàbí àwọn product míì wọn tún kọ yín láti ṣe cable subscription year time loading data tàbí ẹfẹ san àwọn bíìlì kan online tẹsí mọ ìjìnlẹ pẹtẹ ọfẹ ni ìrólágbára yìí ọjọ Friday àti ọjọ Saturday yóò máa wáyé ní ìlú Àkúrẹ́ àti Ondo ẹ kàn sí NRI office tó wà ní ìlú Àkúrẹ́ beside AP filling station opposite Ade Super Hotel along Glacier Garage Àkúrẹ́ tàbí Ademake Wa Shopping Complex opposite Fort Bank Agogo Oke Yaba nílùú Ondo ẹ pè tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yes I can sí 091 57 54 9390 091 57 54 9390 tàbí 090 2912 8502 090 2912 8502 tàbí 080 33 84 2322 080 33 84 2322 àyẹ̀wò ọ̀fẹ́ ìyẹn lọ lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Abẹ ti kánsù ẹ.
1: N bo àkánsù ẹ.
0: Ọjọ́ wo ni káwọn yẹn wá fáyé wọ̀
1: fẹ́. Àwọn aláyẹ̀wọ̀ fẹ́ yẹ láti Monday agogo mẹ́jọ lóòrọ̀ títí di agogo márùn-ún àyẹ̀wọ̀ fẹ́ yẹn ó sì sílẹ̀ fún wọn from Monday to Saturday. Kí ni purpose àyẹ̀wọ̀ fẹ́ yẹn torí a lè máa sọ pé àyẹ̀wọ̀ fẹ́ yẹn purpose ẹ̀ ni pé kò ní jẹ́ ká fi ògùn orí fífọ́ ká fi wọnú number one. Number two àwọn tàǹjẹ́ n tí ò yẹ ká jẹ tó yẹ pé àwọn kan wá tó yẹ pé à ń jẹ tó tún máa ń fa ìṣẹ̀lẹ̀ ìgbà tẹ́ bá ti gbà láàfíà tán sọ èyí tẹ́ ẹ ti wá rí tẹ́ ẹ ti ṣe kíni ṣàyẹ̀wò tára ayé ti wà ókè dáadáa ẹ láǹfààní láti wá láti máa prevent lẹ́kọ̀ọ́lẹ́sọ̀ ara yín bó ṣe ríre ó kéré ó pọ̀ ẹ reduce oúnjẹ báyìí torín ló ń jẹ lọ̀pọ̀lọpọ̀ àìsàn ti ń wọlé ṣá o ṣúgà lómi bó ṣe ríre tó gele mọ wọn ní diabetes pọ̀ǹta bóun ò ṣe ní pọ̀ǹta sọ àyẹ̀wò yìí yóò gbégi dínà àwọn àìsàn yẹn òun ni purpose tàbí sọ pé okay o àyẹ̀wò yẹn kábọ̀ gbà wá nìyà ní ọwọ́ wa from Monday to Saturday látago mẹ́jọ láàárọ̀ títí di ago márùn-ún ìrọ̀lẹ́ kí wọ́n máa bọ̀.
0: Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń tí ẹ bá fẹ́ ṣe digital marketing àìlèṣe NRI pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ TGR wọ́n ní àyè yìí wà fún yín ní ọjọ́ Fridays àti Saturdays.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Láago mélòó ni káwọn yẹn máa wá.
1: Ní ọjọ́ Friday yẹn àwọn tó jẹ́ ará Àkúrẹ́ torí time by time ni wọ́n sá. So àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa tó máa ṣe ètò yẹn fún wa wọ́n wà lára ẹjọ́ it's just 2 hours láàrin 8 ago mẹ́jọ ṣago àti ago mẹ́wàá.
0: Mẹ́wàá àárọ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ó tán.
1: O ní ní ọjọ́ Friday so wọ́n take time wa.
0: 8 to 10 a.m.
1: in the morning. Àwọn tó jẹ́ ara kí lórúkọ bí àwọn ti
0: Ondo
1: Òkìtì púpà
0: ọ̀rẹ́
1: bẹ́ẹ̀ni sá tí wọ́n jẹ́ 11 to 1 o'clock.
0: 11 to 1 o'clock.
1: Bẹ́ẹ̀ 2 hours period náà ni.
0: Then
1: àwọn tí ọ̀rẹ́ sá ọ̀rẹ́ gangan torí ọ́fíìsì tí ọ̀rẹ́ náà wà ń bẹ táìmù tí wọ́n tẹ́ fún wọn o ní láti agogo mẹ́ta sí agogo márùn-ún.
0: Ìwọ́n tí o bá nífẹ̀ẹ́ sí ọ̀kọ̀ọ̀kan lára àwọn ilé tí a mẹ́nu báyìí kan tẹ àtẹ̀jíṣẹ́ NRI yes I can NRI yes I can sí àwọn nọ́mbà yìí 09157549390 09157549390 tàbí 09029128502 09029128502 tàbí 08033842322 08033842322 Pastor Solomon.
1: Yes sir.
0: Ẹja ní àkótán ẹ̀yìn ara.
1: Ní àkótán ẹ̀yìn ara. Wọ́n sọ pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀. Wọ́n sì ní pé prevention is better than cure. Ẹ̀yin tó yẹ fẹ́ kí àlàáfíà kó máa jẹ tiyín ẹ jọ̀wọ́ mo fàkókò yìí mo fi sọ fún yín pé ẹ dákun ẹ mọ̀ jàwòrà wa nìran ẹ jẹ́ ká ṣàyẹ̀wò ọ̀fẹ́ àlàáfíà yóò sì máa jẹ tiwa. Then àwa tó jẹ́ pàjẹ́ youth ẹ̀yin youth ẹ̀yin ọ̀dọ́ ta ètò digital marketing wà fún ẹ dákun tẹ fi opportunity yìí kẹ fi wá kí ẹ jẹ́ kí àwọn tó wà ládùúgbò yín kí wọ́n mọ̀ wípé ní Nàìjíríà ìrere sì wà ń bẹ̀ torí nípa ṣe torí o tún tọrọ jẹ mọ́ nípa ètò yìí o tún ní di bùkátà fáwọn òbí mọ́ wọn ló mọ tọ́jú àwọn òbí rẹ̀ àfẹ́ jẹ alágbàtà ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tàbí ẹgbẹ̀lé wa àti fẹ́ máa ta mo fi àǹfààní yìí mo fi sọ fún yín pé èrè ńlá òlẹ́ mọ̀ jẹ́.
0: Orúkọ yín.
1: Orúkọ mi ni Pastor Solomon Olúwayẹmí.
0: Tó olówó kéré Joseph ó ní orúkọ tèmi kí àjíǹde

0: Adeba FM, adding value to broadcasting.
1: Mokiwa okunrin obirin omode ati agba aku dede wo yi aku akoko yi mo mu ikini wa lati ile eko Educonsult Privacy ta tumo si Educonsult School of Preliminary Studies eti olu ile eko won kale si Ibadan ile eko ilo sagbateru advanced level A level fun awon mo wa ti o fi ya won kankan lati suriri lati lo kawe o ti le ni egberun 24,000 students 30 gba Educonsult koja 30 wole eko iga university si 200 level semo temba ti keko advanced level laarin osu meje si mewa pere 200 level won lo wo nile eko iga university to ba wu won fun course ti ba fe se lowo poku ti o gara rara lawon mo ngbe ko advanced level nile eko Educonsult Privacy ile eko Educonsult Privacy yo tun wa ran won lowo yo si atileyin fun leyin tan ba gba iwe eri advanced level tan lati le ri anfani ati wole eko university tin ba fe focus tin ba fe se tori pe iwe eri o ni A level okan na awon anfani to wa nipa A level niye iwe eri bi HSC aye jo ni bigba to mo ti ni OND tabi NC o ni ari osu bi meje si mewa pere o wa ni won o se won pa sere tori pe awon akosemose oluko lo wa ni eko Educonsult mo si ni gbogbo eruja ti omo fi keko ti o fi yege lekan soso awon ile eko ni le okere ti won lo certificate A level ta mo ngba ni eko Educonsult won bi won pe bo won se se tori pe awon omo won da yato ti won yanranti dada ti won wo ile eko Iga University ni Nigeria ati loke okun ewo ogun afakoko eni sofo ni buri awon mo wa e je kun o gbe igbise ka mo ye dagba kale eyin odo ati eyin obi na e dekun teri awon mo to ba wo advanced level ni isin ni wo yi odo ti nbo won ti mo fo won ni 200 level ni ile eko university a je pe awon elegbe won ti o ti wole ni isin won lo pade won ni 200 level ni ile eko university ni awon to ba si advanced level bayi o tun ni mo fi akoko sofo mo ojo si nlo ka won mo ma dagba kale lokun lo be won e je ku won lo bere advanced level bayi o ko wa si ojo ori to mo ni fi bere advanced level te ma ti jade iwe mewa bayi ojo ori to won je won ti le lo bere A level modun me nla ni medogun ni be ti ni additional certificate ti advanced level be o na ni o ya won lati lo wole eko iga university ojo ori o ni nkankan si pelu awon nigba ti won ba wole pe kin re ki ni ojo ori won ni o je se n focus si awon nkan ta nso lori eto yi 200 level na mo lo wole si o pelu direct entry ni won o nilo lati se idawo UTME tabi post UTME kankan mo nipa se ajo jambo won na won ti gba form direct entry ti won wa lo iwe eri A level ni advanced level lati wole si ile eko university to wa wu won focus ti ba fe se ko nira o ni ile eko Educonsult won mo so pe A level le awon mi pass e afaide ile eko Educonsult ni emba dele eko Educonsult Privacy bi awon ti saaju ta so korokoro oro won lafani lati wo 200 level ipele keji nile eko university nigba ti ba pari A level tan awon mo to ba se A level ti ba lo wo ile eko university awon no lafani o lati serulu NYSC be ni won lo se to agunbaniro won ti ba ti pari ile eko university won e wa ri nile eko Educonsult aye legbe wa o to se pe ajo dabi ile ni nitori na ko sibi to mo ti le wa discipline to gbangban o wa wa fun mo ko si ere isekuse tabi iwa kiwa ni wu koda ko si itekute lori fonu ta mo ba ti de ile eko Educonsult won mo pe aya bele obe si ere sisa ni o be ni to mo ba serious tele to ba de ile eko Educonsult awon obi gan mo pe o ti doju ise be ni ile eko Educonsult ni o se lawon akeko okunrin loto obirin loto ni o labi awon administrators iye awon alamojuto ti a je akosemose ina o ba duro ri hostel mo ru wa nbe to mo ti le sare ra nkan to ba nilo anfani wa fun omo lati sori loge jokunrin jobirin won lona to ni itewogba bakan na aye ere idaraya wa table tennis court basketball gbogbo e ba n ba won fun omo lati daraya ṣugbọn gbogbo ẹ gbogbo ẹ labẹ ikone nijanu discipline to gbọngbọn oni ni hostel nbẹ e wa ri ni ile ẹkọ gangan gbogbo eroja ẹkọ lati kẹkọ imọ sayẹnsi ni o ti humanity ni o ti business ni o gbogbo ẹ lo ti kalẹ ni ile ẹkọ Educonsult laboratory to duore fun gbogbo ẹka ẹkọ library e-library gbogbo ẹ lo ti wa nbẹ awọn olukọ ti nkan ọmọ ni ile ẹkọ university oni nkan ọmọ o ni ile ẹkọ Educonsult Privacy ani awọn ọmọ yanranti ẹkan ni wọn mu esi idanwo wọn ti wọn mu 13 points 14 points bẹẹni ti wọn si nlanfani lati wo ile ẹkọ Iga University pẹlu direct entry awon mo lanfani nile ipeju consult lati ko project be ni mo ko project yen ise iwadi bi ti ile ipeju university na ni to wa je pe ara won ti mole ni awon nkan ti won lo ba pade ile ipeju university ti oluko ba tun wa ko mo tan omo kokan to bo sita lati wa ko awon elegbe etoku ti won fun mo pe o ti ye won daada A level ta so yi advanced level ke se pre degree o to ba je pre degree ni 100 level lo mo tun lo wole si ile eko to ba ti se gangan sugbon advanced level A level ta so yi iwe eri ni layo to ti e ba ti wi 200 level ipele keji o si ni omo fun wole si e je nkokon se bayin na ni bo ni eju consult wa olule eko eju consult wa ni communication house fast fast junction legbe gbagi tuntun odife road nibadan won ni eka kan ni honorable justice lo aremu court ogaga bi ti awon agbofinro ti mo dari moto tele yen ashi junction baso ni badan bakan na eju consult wa ni eko won wa ni number 21 aderonke plaza 20 olowu street ikeja lagos to ba se pe ni ipele ondo ni ilu meji ni eju consult wa won wa ni akure won wa ni number 104 cu plaza adojuko uyimekun grammar school uyimekun road ni akure to ba se pe nilu ondo ni ondo town gangan eju consult wa ni number 21 ademulegun road akure roundabout nilu ondo ni ipinle ogun wa yi o eju consult wa ni ijebu ode o ni numbers 53 to 55 ejini road adojuko old kowa hospital kathode lagos garage ijebu ode ni ipinle ogun iyen ogun state e wo ba se seto lowo yi e mo pe eju consult sori 081 35 43 03 82 081 35 43 03 82 ẹ ṣeun àwọn olú lè gba fọ́ọ̀mù báyìí àwọn ọmọ tó ti jáde ìwé mẹ́wàá bóyá wọ́n ti mú rìsọ́ọ̀tì wọn àbùkù díẹ̀ tàbí àwọn tí wọn ò tí ì gba èsì ìdánwò tí wọ́n jẹ́ bí awaiting result gbogbo wọn lè lọ gba fọ́ọ̀mù báyìí nílé ẹ̀kọ́ edu consult university kí n tó kò lórí ètò fún tòní ẹ jẹ́ sọ díẹ̀ nípa advanced level A level A level mẹ́rin ni wọ́n ṣe nílé ẹ̀kọ́ edu consult wọ́n ṣe cambridge advanced level gbogbo ilé ẹ̀kọ́ university lágbàáyé ní gba cambridge oṣù mẹ́wàá ni wọ́n fi gba ìdánilẹ́kọ̀ọ́ bákan náà wọ́n ṣe IJMB UPEB àti NAPTEB advanced level bẹ́ẹ̀ ni ó lé ní 70 ilé ẹ̀kọ́ university ní orílẹ̀-èdè nàìjíríà ti ń gba àwọn ìwé ẹ̀rí ilé yìí ìkan péré lọmọ ó ṣe ń bẹ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ guidance counselors ìyẹn àwọn olùdánilẹ́mọ̀ràn wọ́n ti wà nílé ẹ̀kọ́ edu consult tí wọ́n fọmọ ní ìmọ̀ràn eléyìí tí ó ṣe nínú A level ó dá lórí course tó fẹ́ ṣe àti ilé ẹ̀kọ́ university tó fẹ́ lò oṣù méje péré òun ó fi gba ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn èèyàn ẹ wá rí ọgọ́rọ̀ ọmọ ló ti jáde nílé ẹ̀kọ́ edu consult o tí a ti wo àwọn ilé ẹ̀kọ́ gíga tìjọba àti ti àwọn aládàáni àwọn ilé ẹ̀kọ́ tó lóko bíi UI nìbàdàn OAU ní ilé ìfẹ́ UNILAG Federal University ní Oyè Èkìtì UNILORIN UNIPORT UNM NZUKA University Abuja Abunisaria LASU UNIOSUN LAUTEC KWASU AAU FUNAB ní Abeokuta FUTA ní Àkúrẹ́ àti àwọn ilé ẹ̀kọ́ bámbámbám lọ káwámọ̀sọ ti àwọn ilé ẹ̀kọ́ ti aládàáni private universities àwárí oríṣiríṣi course tó bá wu àwọn ọmọ ìlú wọn lọ ṣe ń bẹ̀ o ara àwọn tó lọ ṣe sciences wọn ń kẹ́kọ̀ọ́ bí medicine láti di doctor engineering courses lóríṣiríṣi pharmacy nursing lab sciences agri science computer science gbogbo àwọn ẹ̀kọ́ bámbáhùn bákan náà ìmọ̀ ti humanity náà wà ńbẹ bí ọmọ fẹ́ ṣe law tó fẹ́ di lawyer ó fẹ́ ṣe linguistics ó fẹ́ ṣe languages lóríṣiríṣi kọ́ mo sì fẹ́ ṣe bí political science sociology psychology gbogbo àwọn ìmọ̀ ẹ̀kọ́ báwọn ó wà fún àwọn ọmọ láti ṣe bó sì ṣe ti ẹ̀ka ti business ní ìyẹn àwọn ẹ̀kọ́ bíi economics accounting accountancy business admin public admin procurement gbogbo àwọn ẹ̀kọ́ báwọn àwọn ọmọ ní àǹfààní sí o láti gba ti advanced level A level wọlé bẹ́ẹ̀ ni àló ti lé ní àwọn ọmọ bí 24,000 students tí wọ́n ti gba ọ̀dọ̀ edu consult kọjá láti bí ó lé ní 20 ọdún tí edu consult wà lẹ́nu iṣẹ́ yìí edu consult ní òǹtẹ̀ ìjọba o bẹ́ẹ̀ ni ìjọba fowó sí wọn bẹ́ẹ̀ ni gbogbo àwọn alájọ ètò ẹ̀kọ́ ní ẹ fowó sílé ẹ̀kọ́ edu consult university bí wọ́n dá

ẹkọ sẹsẹ náà bẹ ohun gbogbo ló ti wà ní ṣe pé fáwọn ọmọ láti kẹkọọ ìmọ kọmpútà ICT lábẹ́ àwọn olùkọ́ tó yanrantí àti àwọn ohun èlò kọmpútà lóníranran tí ẹ máwọn ìlànà báyìí làá ṣe tọmọ fi yanrantí lẹnu ẹ̀kọ́ ẹ̀ gbogbo ẹ gbogbo ẹ nílé ẹ̀kọ́ Educonsult University. Tó ibi adẹ́ta adóore lórí ètò fótó mi ẹjẹ́ tó sọ fún wa lẹ́ẹ̀kan sí àdírẹ́sì ilé ẹ̀kọ́ Educonsult University. Olulé ẹ̀kọ́ Educonsult wà ní Communication House, Fast Fast Junction, Lẹ́gbẹ̀gbági tuntun, Old Ife Road, Nìbàdàn. Wọ́n ní ẹ̀ka kan ní Honorable Justice L.O. Aremu Court. Ọ̀gẹ́gẹ́ bí tí àwọn agbófinró ti mọ́ darí mọ́tò tẹ́lẹ̀ yẹn, Ashi Junction, Basoro, Nìbàdàn. Bákan náà, Educonsult wà ní Èkó. Wọ́n wà ní No. 21, Adéronke Plaza, 20, Olówú Street, Ìkẹjà, Lagos. Tó bá ṣe pé ní ìpínlẹ̀ Ondo ni ìlú méjì ní Educonsult wà, wọ́n wà ní Àkúrẹ́. Wọ́n wà ní No. 104 CU Plaza, àdójúkọ Oyinmekun Grammar School, Oyinmekun Road, ní Àkúrẹ́. Tó bá wá ṣe pé nílùú Ondo ni Ondo Town gangan, Educonsult wà ní No. 21 Adémúlẹ̀gún Road, Àkúrẹ́ Roundabout, nílùú Ondo. Ní ìpínlẹ̀ Ogun wàyí o, Educonsult wà ní Ìjẹ̀bú òde o, ní Numbers 53-55 Ejini Road, àdójúkọ Old Kowa Hospital, Katode Lagos Garage, Ìjẹ̀bú òde nípínlẹ̀ Ogun, ìyẹn Ogun State. Ẹ wo bá a ṣe ń ṣètò lọ́wọ́ yìí, ẹ mọ̀ pé Educonsult sórí 081-35-43-03-82 081-35-43-03-82 Website www.educonsults.ng. Mo kí wa o, ọkùnrin obìnrin ọmọdé àti àgbà, àkú déédéé wò yìí, àkú àkókò yìí, mo mú ìkíni wá láti ilé ẹ̀kọ́ Educonsult University, tàtúmọ̀ sí Educonsult School of Preliminary Studies, èyí tí olú-ilé ẹ̀kọ́ wọn kalẹ̀ sílùú Ìbàdàn. Ilé ẹ̀kọ́ yìí ló ń sagbátẹ ru Advanced Level, A Level fún àwọn ọmọ wa tí ó fi yá wọn kankan láti sòríire láti lọ kàwé. Ó ti lé ní 84,000 ọmọ, 24,000 students tí wọ́n ti gba Educonsult kọjá, tí wọ́n ti wọlé ẹ̀kọ́ gíga University sí 200 Level sẹ́mọ̀, tí wọ́n bá ti kẹ́kọ̀ọ́ Advanced Level láàrin oṣù méje sí mẹ́wàá péré, 200 Level ni wọ́n lọ wọ nílé ẹ̀kọ́ gíga University tó bá wù wọ́n. Fún kọ́ọ̀sì tí a bá fẹ́ ṣe, lówó pọ́kú tí ò gara rárá làwọn máa ń gbẹ̀kọ́ Advanced Level nílé ẹ̀kọ́ Educonsult University. Ilé ẹ̀kọ́ Educonsult University yóò tún wá ràn wọ́n lọ́wọ́, yóò ṣe àtìlẹ́yìn fún wọn lẹ́yìn tí a bá gba ìwé ẹ̀rí Advanced Level tán láti lè rí àǹfààní àti wọlé ẹ̀kọ́ University tí a bá fẹ́ fún kọ́ọ̀sì tí a bá fẹ́ ṣe. Torí pé ìwé ẹ̀rí ò ní A Level, ọ̀kan nínú àwọn àǹfààní tó wà nípa A Level nìyẹn. Ìwé ẹ̀rí bíi HSC Ayéjọ́ ni, bígbà tọmọ ti ní OND tàbí NCE ò ní àárín oṣù bíi méje sí mẹ́wàá péré, òwa ni wọ́n ṣe. Wọ́n pàṣẹ rẹ̀ torí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ ló wà nílé ẹ̀kọ́ Educonsult. Wọ́n sì ní gbogbo èròjà tí ọmọ fi kẹ́kọ̀ọ́ tí wọ́n fi yege lẹ́ẹ̀kan ṣoṣo. Àwọn ilé ẹ̀kọ́ nílé òkèèrè tí wọ́n ń lo sàtífíkẹ́ẹ̀tì A Level táwọn máa ń gbà nílé ẹ̀kọ́ Educonsult, wọ́n ń bi wọ́n pé bóun wọ́n ṣe é ṣe é, torí pé àwọn ọmọ wọn ń dá yàtọ̀ tí wọ́n yanrantí dáadáa tí wọ́n wọlé ẹ̀kọ́ gíga University ní Nàìjíríà àti lókè òkun. Ẹ wo ogun àfàkókò ẹni ṣòfò ní borí àwọn ọmọ wa, ẹ jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ káwọn ọmọ yé dàgbà kalẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ àtẹ̀yin òbí náà, ẹ dẹ́kun tẹ́rí àwọn ọmọ tó bá wọ Advanced Level ní ìsìn níwòyí ọdún tí ń bọ̀, wọ́n ó ti máa fọhùn ní 200 Level nílé ẹ̀kọ́ University. A jẹ́ pé àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n ti wọlé ní ìsìn wọ́n lọ pàdé wọn ní 200 Level nílé ẹ̀kọ́ University ni. Àwọn tó bá ṣe Advanced Level báyìí, wọn ò tún ní máa fi àkókò ṣòfò mọ́. Ọjọ́ sì ń lọ káwọn ọmọ máa dàgbà kalé lọ́kùnrin lóbẹ̀ wọn, ẹ jẹ́ kí wọ́n lọ bẹ̀rẹ̀ Advanced Level báyìí o. Kò wá sí ọjọ́ orí tọ́mọ ò ní fi bẹ̀rẹ̀ Advanced Level. Tí wọ́n bá ti jáde ìwé mẹ́wàá báyìí, ọjọ́ orí tó wù kún ọ jẹ́ wọ́n ti lè lọ bẹ̀rẹ̀ A Level. Mọ̀ọ́dún mẹ́rìnlá ni, 15 ni, bí wọ́n ti ní Additional Certificate ti Advanced Level, bẹ́ẹ̀ òun náà ni ó yá wọn láti lọ wọlé ẹ̀kọ́ gíga University. Ọjọ́ orí ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn. Nígbà tí wọ́n bá wọlé, pẹ̀kínrẹ̀kí ni ọjọ́ orí wọn ni ó jẹ́. Ṣé ń fọkàn sí àwọn nǹkan tá à ń sọ lórí ètò yìí? 200 Level làwọn ọmọ lọ wọlé sí o, pẹ̀lú Direct Entry ni. Wọn ò nílò láti ṣe ìdánwò UTME tàbí Post UTME kankan mọ́. Nípasẹ̀ àjọ JAMB, òun náà wọ́n ti gba fọ́ọ̀mù Direct Entry tí wọ́n wá lo ìwé ẹ̀rí A Level ní Advanced Level láti wọlé sílé ẹ̀kọ́ University tó wá wù wọ́n fún kọ́ọ̀sì tí wọ́n bá fẹ́ ṣe. Kò nira o, nílé ẹ̀kọ́ Educonsult wọ́n máa sọ pé A Level le àwọn ọmọ ìpàṣẹ àfàìdélé ẹ̀kọ́ Educonsult ni. Tí wọ́n bá délé ẹ̀kọ́ Educonsult University bí àwọn ti ṣáájú tá a sọ̀hún kórókóró òun wọ́n láǹfààní láti wọ 200 Level ìpele kejì nílé ẹ̀kọ́ University nígbà tí wọ́n bá parí A Level tán. Àwọn ọmọ tó bá ṣe A Level tí wọ́n bá lọ wọlé ẹ̀kọ́ University àwọn náà láǹfààní o láti ṣerúlú NYSC. Bẹ́ẹ̀ ni wọ́n lọ ṣètò àgùnbánirun wọn tí wọ́n bá ti parí ilé ẹ̀kọ́ University wọn. Ẹ wá rí nílé ẹ̀kọ́

0: ọ̀pọ̀ èrò rí tó jinlẹ̀ látọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀rọ yìí. Wọ́n gbé àbá kan jáde o wípé ní agbègbè ibi tó súnmọ́ pápákọ̀ òfurufú yìí àwọn kò kúkú ní ṣe bíríjì kankan síbẹ̀ rárá. Wọ́n tún gbogbo àwọn àwòrán wọn yà. Nǹkan kìlómítà 16 kilometers ni bíríjì tí wọ́n ti kọ́kọ́ ní lọ́kàn láti fi so orílẹ̀-èdè méjèèjì yìí papọ̀ tẹ́lẹ̀ o. Àmọ́ lẹ́yìn nǹkan bíi kìlómítà 8 láti orílẹ̀-èdè Sweden tí afárá yìí bá ti ń dé nǹkan kìlómítà 10 yóò ti máa dé ibi tí àwọn bàálù ti ń fò kọjá. Fún ìdí èyí àwọn onímọ̀ ẹ̀rọ pa ìmọ̀ pọ̀ wípé afárá èyí ni bíríjì kìlómítà 8 péré ni àwọn yóò ṣe. Lẹ́yìn èyí nǹkan wọn yóò gbé títì gba ìsàlẹ̀ omi lọ nígbà tí ọkọ̀ yóò bá sì fi jáde síta láti ìsàlẹ̀ omi ńkọ́ orílẹ̀-èdè Denmark ni yóò jáde sí. Àmọ́ kò sí bí wọ́n ṣe lè gbé títì gba ìsàlẹ̀ omi láti ibi tí bíríjì bá parí sí o. Wọ́n nílò kí títì kọ́kọ́ gba orí ilẹ̀ fún ìwọ̀nba kìlómítà díẹ̀ kó tó lè kọrí sí títì tó wà ní ìsàlẹ̀ omi. Wọ́n nílò island, ilẹ̀ pẹ̀pẹ̀ tí omi yíká. An island, a piece of land surrounded by water.
1: Ká tó máa tẹ̀síwájú lórí ètò ẹ̀jẹ̀ kásáre dókè lọ́run.
2: Iléeṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìn fẹ́ni tó relé ìyẹn láti ṣe fọ́nira o. Ló máa ń kẹ́yìn tọmọ tẹbí tara olóògbé. Ó ní kí n máa pè wọ́n fún gbogbo services tó jọmọ́ ti fọ́nira. Torí ẹni tó ṣojú ọjà bí ẹni tó ṣe yìí. Ṣíṣe ẹ̀yẹ ìkẹyìn tó gba ìfẹ́ni tó relé a máa mú nǹkan rere. Àti nǹkan pàtàkì báwọn mọ̀lẹ́bí ẹ̀. Torí ní ẹ̀kọ́ ra láti ṣe fọ̀gbọ̀n ambulance láti bá yín gbéyàn lọ léwòsàn without any delay. Bí ẹni tó ti sùn lọ sí ibi ìpamọ́. Ó sì ṣe ibi ìpamọ́ fún olóògbé eléyìí tó wà magnificent and secure. Come to St. David Mortuary Longowo Expressway. Agbogbo area Àkúrẹ́. Aláti ṣe fọ́nira home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí St. David Mortuary yìí o. Call 081-321-28864 or 081-489-516-33. Gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́ nìyà. Ẹ máa bọ̀ ní aláti ṣe fọ́nira o.
3: Princess Paint yìí dé ẹ̀yìn ọ̀dà olómi ṣòro ẹ wá gbígbà.
4: Ṣé ìwọ náà ti gbọ́ nípa ẹ̀ ni?
3: Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi, Princess Paint ọ̀dà ti gbogbo kunlékunlé yàn láàyò. Torí pé ó ń gbéṣẹ́ wọn yọ. Bẹ́ẹ̀ làwọn contractors dìbò fún. Lára ilé, lára ilẹ̀, lára igi, lára irin àti ceiling. Irin ló ń dán bíi kòlòjíà.
4: Èmi náà sọ bẹ́ẹ̀. Ọ̀dà ni ó ròyìn ara rẹ̀. Ariwo kọ́ lọ́jà. Tọ́bọ̀ ò bá sí nlé. Ìjòyè lè máa dún mọ̀wúrú mọ̀wúrú. Princess Paint dé. Ṣíjòyè má ṣe bí ọba láàrin àwọn ọ̀dà. Torí ọ̀kin lọba ẹyẹ.
3: Product wọn pọ̀. Acrylic emulsion. Wọ́n satin. Matte emulsion. Cellulose. Bright aluminium. Àtàwọn tó kù. Ẹ má fowó àwọn ra ọ̀dà olómi ṣòro. Torí ariwo tó ń pa. Princess Paint ló ní. Ẹ lè ríra. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Mo fi kunlé mo ríṣẹ́. Ni mo ṣe ń pariwo tatata. Mi ò ní ròyìn ọ̀dà tí wọn lò. Tó jẹ́ pé wọ́n ní wọ́n ní iná ń pariwo ẹ̀ fáráàlú.
4: Ǹjẹ́ o mọ Depo àti nọ́mbà wọn?
3: Nọ́mbà 13 bíi Ondo Road beside Energy Filling Station. Àkúrẹ́. Nọ́mbà 47 Ìrọ̀mù Street Ọ̀tẹ́sákó Filling Station. Ọjà ọba Àkúrẹ́. Opposite Government Field Junction Òkìtì Púpá Road Ọrẹ.
5: Nọ́mbà 5766 Ajilosu Street Ikere Road Àdó-Èkìtì.
3: Telephone 003-343-0031.

0: Mo ń gbádùn àdàbà.
1: Gbogbo wa là ń gbádùn àdàbà.
2: Bazo, Ọlọ́run máa járó bò ó àìsàn.
3: Mo kí onílé, mo kí àlejò.
4: A ní Faisan ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Baba Kerewa, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi
5: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
4: Phone number mi 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
3: Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o, tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọkùnrin, ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
5: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
4: Phone number mi 08164122777.
3: Egúnjẹ egún, òṣájọ òṣà, ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
5: Mo wà níwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Bí ọmọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ́fin rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
4: 08164122777.
3: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń mu omi, àbí tí ò bá lè ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dẹ́gula, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iyẹ ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi
5: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe, kàn sí mi.
4: Phone number mi 08164122777.
3: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri, tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́, tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu, tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí lo nse o ka to mo ogun ta ma fun o awa ki nse eyi a ki nse ohun itoju olomo okunrin nikan ni se ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re o ni o se wa itoju olomo okunrin nikan soso o ni mo nse kon si mi
5: ni iwaju Continental Guest House Nepa ni lu Akure
4: phone number mi 08164122777 lekan si 08164122777
0: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
6: It's about to go down.
7: What?
8: My love, what did happen?
7: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
8: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
9: CDK?
8: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things done already there, house?
8: Abba, since last month.
7: Ah, first off, continue the wedding.
10: Yay! Walk on up, talk to
8: why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
11: Visit us at Danco Plaza, at Jiloson, beside the Lumotos, opposite Maria Assumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
12: CityCare! Pay small, small. Live BB!
13: ربنا تقبل منا إنك أنت السميع العليم
14: Assalamu alaikum gbogbo muslimi ijo al istijaba lo pe wa si bi akanse adua olojo meta to mo nwaye lososu ninu ijo al istijaba nilu okada nipinle edo asiko gbigba adua tun re fun gbogbo eyan to nfe ka adua won gba o si jete wogba lodo olohun oba ala o ti gbiyanju titi o ro pe ko sona abayomo ma sori tinu asiko gbigba adua tun re ninu ijo al istijaba olohun gbo wa fa wa abdu wahid ali abubakar ti gbogbo eyan mo si al istijaba dasile gbogbo awon to nwa sibe lo ndupe ori olohun ala ojo sunday ogbojo kejo ti Tuesday ojo kini osu kesan la kan se adura won fi waye gbianju ko kopa nbe na fi la o fi bere la ago mewa le ta to wonu akanse adura lo titi di ago merin idaji pelu waasi opo awon afa eni olohun le mo ba pade nbe Sheikh Umar Kakaki Anabi to je ajanosi Sheikh Sanuseu yo wa nkale eje ka pade nbe ninu ijo istijaba ni iyaro nilu okada nipinle edo be la salatu tun mo waye ni gbogbo ojo osimi kun faya kun olohun oba lo ni adura gbogbo wa yo gba e mo sala iwa be
15: APC
16: progress.

0: tí àgbàrá òjò lè gbà kọjá. Làárọ̀ yìí pé ẹja súnmáyìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Ekule wa gbàgbọ́ sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó mọ́ fara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyégbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn, máa pe 0803-847-0009 àti 0703-122-3590. Ó sì ṣe ká ẹ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní Alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.
1: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Nọmba one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755 tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
2: Supreme Grace Global Ministry ló ń pe gbogbo èèyàn sàṣàlẹ̀ àánú tó lágbára
3: pẹ̀lú àkòrí
2: 35 mercy
3: àánú látòkè wá
2: a night of healing
3: restoration
2: and divine visitation
3: ìwọṣẹ́ àti máa bọ̀
2: sàṣàlẹ̀ àánú alágbára
3: tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó máa ṣẹlẹ̀ lórúkọ
2: jẹ́
3: ọjọ́ Wednesday 2nd September 2026
2: lẹ́tọ̀ alágbára yìí máa wáyé
3: ní Golden Touch Rich Event Center
2: Ondo Road Àkúrẹ́
3: aago mẹ́sàn-án alẹ́ lẹ́tọ̀ máa bẹ̀rẹ̀
2: níbi tọ́lọ́ àti máa lò ránṣẹ́ rẹ̀
3: tó ti pèsè fún ìran tá a wà yìí
2: Prophet Blessing Olúmúyíwọ́ Ọláyíwọlá
3: tí gbogbo èèyàn mọ̀ sí Supreme Ọlá Blessing
2: àbí Sójà Mísíṣẹ́
3: bẹ́ẹ̀ náà lọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó ti gbágbádà mí mímọ́
2: wọ̀ wọ́n máa darapọ̀ mọ́ Supreme Global Ministry
3: láti fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀
2: àwọn bíi
3: Prophet J.S. Akigilanko
2: Assistant Most Superior Evangelist Prophet
3: Adekoya Adebayo Chief Host
2: Venerable Superior Evangelist Kende Michael Dansu
3: Host
2: Prophet Dare Akindele Ọmọ Ọba Sálẹ̀
3: Prophet Samuel Afọlábí Ọlọ́pàá tó di wòlíì
2: nígbà táwọn olórin ẹ̀mí ó máa wà ń kalẹ̀
3: Supreme Night of Mercy
2: kò lọ́rọ̀ ìjọ àbẹ́lẹ́ yàmẹ̀yánú
3: ìwọṣẹ́ àti máa bọ̀ tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun
2: Prophet Blessing
3: Olúmúyíwá Ọláyíwọlá
2: tí gbogbo èèyàn mọ̀ sí Supreme Ọlá Blessing
3: àbí Sójà Mísíṣẹ́
2: lónìí kò máa bọ̀
3: Jésù ń retí rẹ.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ní.
5: Ẹ tọgbọ́n ìyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì ń kọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹni
4: 2026. Ní tòótọ́.
6: Ká sọ pé
4: o tí
6: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
4: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
9: CDCare, sọ́yẹ́ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: apẹ̀rẹ̀ bàǹbàlọ́ bá ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ ti ń pèsè stationery.
0: Evergreen màlọ́gà o, àwọn làgbà.
1: Kọ̀kọ́ ni tètè.
0: Kàndá
1: ìpẹ́sẹ̀.
0: Àfọ̀dẹ́bù àní contestable stationery.
1: Lẹ́fọ̀ bíi drawing book,
0: exercise book,
1: biro,
0: pen,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: àgógó àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
0: O yẹ ṣe ra léyọléyọ ni.
1: Tàbí méjì mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀púpọ̀ dáínádáíná tipátipá tàbí tírélà.
0: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Badeshida Road,
1: opposite Stadium Junction gangan Lábúrẹ́.
0: Telephone 08165316655.
1: Ó yẹ ìpè kí n gbọ́.
0: Evergreen.
2: Ọ̀rọ̀ àwọn alámọ̀rin yìí mọ̀ wá ṣe bẹ́ẹ̀, ó mọ̀ wá ní agbára gidigidi o. Ǹjẹ́ kí ni yóò tún máa ṣẹlẹ̀ níbi ìpàdé tí àwọn ọmọ ẹgbẹ́ ìṣù ń ṣe lọ́wọ́ yìí? Ìyókù yóò máa tún dijọ́ mẹ́jọ nu o. Níbi tá a ti dáni dúró lónìí náà láti ti tẹ̀síwájú nígbà tó bá dijọ́ mẹ́jọ. Lórúkọ ẹnì kejì mi tájọ mítòtò ni wá sí ti ìgbọ́ yín, Adéboye ga Àlàní. Ó ní èmi Adéwálé Abdulrahman. Ó ní mo fi ń kí yín kú ìsinmi òní. Ẹ sì kú ìmúraṣẹ tọ̀la. A tún máa bára wa pàdé nígbà tí yóò bá dijọ́ mẹ́jọ lórí ètò èdè Yorùbá lárinrin. Ó dìgbà.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín ẹ̀ka lẹ ìròyìn àṣálẹ̀ rèé láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kìnlá Àwàtà tí ń gbóhùn Ṣátẹ́gùn Fọlájì Oyètayò níròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Tinubu múrí àjò pọn lọ sí London fún ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta lẹ́nusẹ̀. Àjọ Sarah Abdukukulaja ti gbé ìgbésẹ̀ òfin lórí ilé asòfin àgbà ilẹ̀ yìí látàrí bí wọ́n ti ṣe ń gbà lérò láti ṣàgbékalẹ̀ àbádòfin tí yóò ṣe ìrànwọ́ láti ilé òkèèrè. Lórí ìròyìn ilé òkèèrè wa fún ti àṣálẹ̀ tòní, adarí ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè Zambia wọ gàù lórí ẹ̀sùn àti dojú ìṣèjọba bolẹ̀.
2: Ìròyìn kalẹ̀ Adaba 88.9 FM lẹ̀ ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lónìí ló ti fìlú Abuja sílẹ̀ lọ sí ilẹ̀ Europe láti bẹ̀rẹ̀ ìsinmi lẹ́nu iṣẹ́ ọlọ́sẹ̀ mẹ́ta eléyìí tó jẹ́ ara ìsinmi lẹ́nu iṣẹ́ ọlọ́dọọdún eléyìí tó yẹ kó gbà iléeṣẹ́ ààrẹ nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ìta látọwọ́ olùdámọ̀ràn pàtàkì fún ọ̀rọ̀ ìròyìn lórí ọ̀rọ̀ ìròyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu Báyọ̀ Nanuga ló ṣe lálàyé pé ààrẹ ni yóò kọ́kọ́ dúró ní London tí ṣe ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ọ̀nanuga ṣe lálàyé pé ààrẹ ni yóò wá padà sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta tó bá parí tán. Ìròyìn jẹ́kọ́yé ni wípé Tinubu ni yóò padà sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìgbà tó bá ti parí ìsinmi lẹ́nu iṣẹ́ ọ̀hún tí yóò sì bẹ̀rẹ̀ àwọn ojúṣe ètò ìpolongo ìbò eléyìí tó wà nílẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àtẹ̀jáde ọ̀hún ni ó wá pabidun àwọn ibi kókó tí ààrẹ yóò ṣe àbẹ̀wò sí tàbí gbèdéke ọjọ́ eléyìí tí yóò padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fọ́rọ̀ ètò ìṣúná tó ń ti ọrọ̀ ajé Taiwo Oyedele ló ti ṣàpèjúwe ìwádìí àti àgbéyẹ̀wò tuntun eléyìí tí iléeṣẹ́ Moody ṣe láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ ètò ajé ilẹ̀ yìí gẹ́gẹ́ bí eléyìí tó ṣe pàtàkì. Iléeṣẹ́ Moody ló jẹ́ ọ̀kan lára àwọn iléeṣẹ́ tó ń léwájú nínú àgbéyẹ̀wò ṣíṣe lágbàáyé tí wọ́n sì ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ètò ajé ilẹ̀ yìí pẹ̀lú pé ńṣe ni wọ́n ní nǹkan ló sì dúró rí báyìí lórí àwọn ètò eléyìí tí wọ́n ṣe náà. Oyedele ní ìgbésẹ̀ ọ̀hún ló ṣe àpèjúwe àwọn ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ tó ń wáyé lórí àwọn àtúntò ọ̀rọ̀ ètò ajé lórílẹ̀-èdè Nàìjíríà. Ó fi kún pé ìṣèjọba tó wà lóde báyìí ló ti pọkàn pọ̀ lórí ṣíṣe àwọn onírúurú àtúntò mìíràn eléyìí tí yóò jẹ́ bí àgbéǹde fún ọ̀rọ̀ ètò ajé ilẹ̀ Nàìjíríà. Wáyé o, iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ nílẹ̀ yìí ló ti pàṣẹ fún agbẹjọ́rò rẹ̀ Akin Olúkàìndé tó jẹ́ akọni níwájú adájọ́ láti ṣe sùúrù díẹ̀ náà lórí ẹ̀sùn ìsọ̀rọ̀ àlùfànṣá eléyìí tí wọ́n pè tako olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC Ọmọyẹlé Sowore títí di ẹ̀yìn ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ìgbésẹ̀ ọ̀hún kò ṣẹ̀yìn ara ọ̀nà láti lè jẹ́ kí Sowore kópa ọkàn pọ̀ láti kópa lẹ́kùnrẹ́rẹ́ nínú ètò ìpolongo ìbò eléyìí tó ti bẹ̀rẹ̀ náà láì jẹ́ pé ilé ẹjọ́ ṣèdíwọ́ fún ìpolongo rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún ló wá rọ ilé ẹjọ́ láti sọ ìtumọ̀ ọ̀rọ̀ eléyìí tí Sowore fi sórí ẹ̀rọ ayélujára níbi ó ti ṣe ṣàpèjúwe Ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ọ̀daràn àbí pé bóyá ọ̀rọ̀ ló jẹ́ eléyìí tí kò bá òfin mu. Bí ẹ bá gbàgbé, Sowore ló fi ọ̀rọ̀ kan sórí ẹ̀rọ ayélujára X àti Facebook rẹ̀ lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2025 níbi iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún ti fún ní gbèdéke ọjọ́ méje láti lè jẹ́ kí ó gbé ọ̀rọ̀ náà kúrò ṣùgbọ́n tó kọ̀ láti tẹ̀lé àṣẹ náà. Kàkà kí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ kó fi kélé òfin gbé tàbí kí wọ́n ránṣẹ́ pé ńṣe ni wọ́n gba ilé ẹjọ́ lọ lọ́jọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2025 láti fi ẹ̀sìn òfin tọ ọ̀rọ̀ náà. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí ló ti ṣàwárí ìgbìyànjú àwọn kan tó fẹ́ wọlé sórí ìtàkùn ayélujára X ẹ̀ tó sì ti gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó lórin láti dáàbò bo ìtàkùn náà. adele oga agba leka ibara eni soro fun nkan omo ogun colonel apolona anele si lana ipe esede nlo waye lana ojo saturday ti won si sise iwadi re gege bi akolu si abo oro ori ero ayelujara won si lalaye pe lese kese ti won gboro irufe isede ohun ni won ti be igbese nipa lilo ime ero lati dabowo isede na loju na ti dena irufe iwa koto ti ofe waye na won si ni won fi da awon aralu to fi ma awon le se royin ati awon ikan toro kan loju wi pe gbogbo akitiyan ni won ti do ti wa ni kale bayi loju na ati le gbasa koso patapata lori irufe isede be ajo sera pelu egbe awon olotu iwe iroyin nile yi lo tin doku kalaja lati be igbese ofin lori ile asofin agbale yi bi won ba setan lati buwolu aba eleyi to ni se pelu isakoso sisafin ati itupale iranwo lati oke okun to je ti odun 2026 ajo mejejo on sapejuwe ofin ti won daba re on gege bi ewu si aye araalu ominira awon le ise iroyin won ti kokopa ninu isejoba awarawa nile yi ninu leta ototo eleyi ti won fi sowo si are ile asofin agbale yi gosui apabio to fi mo abenugan ile asoju sofin ile yi bakan na tajudin abbas ni won ti ro won lati jami lori abana leta won lo di bibuwolu latowo igbakejo gagba ajo serap kolawole oluwadare to fi mo akowe agba egbe awon olotu iwe iroyin onowa oke won sapejuwe aba ohun gege bi eleyi ti ko se koko ti ko ba ofin mu pelu ikilo pe pipese re lo se se koro awon eka ise ijoba kan lagbara lati ma gba iranwo lati ile okere ajo eleto idibo le Nigeria lo ti sagbe ode oruko ati on to ro mo gbogbo ti futedo awon oludije sipo gomina ati awon amugbalegbe won saju eto idibo gbogbo odun 2027 to nbo lona gbogbo ekun re eleyi to ro mo awon oludije on ni won fi sita ninu iwe form EC9 won ti won si sapejuwe re gege bi eto eleto dure bayi ni tibuto ro awon ajo office ajo eleto idibo ni awon ipinle eleyi to mopin de ba aini idaniloju boya boya boya oludije bayi ni yo dije dupo gomina ninu egbe osedu kan tabi elekeji agbejade ohun lo tun sakonu gbogbo awon ekunrere iroyin eleyi ti o ye kin wo gbejade pelu awon oludije to n ti ojo ori won eto eko won ati awon nkan miran to ye ki awon araalu ko mo iroyin je koye ni wipe lara awon egbe oselu ti won gbe gbogbo akole won jade lati ri egbe oselu All Progressive Congress, African Democratic Congress, Nigeria Democratic Congress, People's Democratic Party ati Allied People Movement to fi mo awon egbe oselu miran won ti wa sagbejade re yi lo wa sami bi awon igbese akin eleyi ti won se lalaye pe o ti safihan awon egbe oselu to n ti awon oludije eleyi to ti mura sile fun ipologo ibo sipo gomina to n ti awon ile asofin eleyi to n bo lodun to n bo lona wayo gomina ipinle osun ademola adeleke lo ti pase loni kan ma nko bo bayi pe kun pe iwadi kan pale eleyi ti yo ri si gbogbo sisi of toto isele isekupani yinyinbon lakolako ati awon ifarapa ati iwa ipa eleyi to waye ni ibudoko nera ankobo to wa ni ikire ni ijoba ibile re wole ni ipinle osun isele la lori on eleyi to waye ni nkan bi ojo kanilelogun osu kejo odun wayi nibi ti opo awon eniyan ti farapa koja la tawon mi si gbe mimi ninu isele la lori na igbimo ni ro nje koye ni pe won sagbe kale re ti o si bere ise lo ni sansan bere lati ola ti se ojo kokanlelogbon osu kejo odun ta wayi gomina adedeke lo wa pa lase lati le je kun se iwadi lekun rere lori awon to sokunfa irufe iwa koto be iya awon to farakasa ninu la lori na ati lati le je kun se iwadi ohun tó ṣokùnfà ìwà ipá ọ̀hún àti àwọn tó hùwà kò tọ́ náà wọn sì lálàyé pé gbogbo àwọn tí wọn bá kẹfin tí kélé òfin sì gbé gbámú nínú ìwádìí náà ni ò ní lọ lálàyé fara kásá òfin njẹ bi o ba se ndarapọ mo wa lati le ṣe radio Adaba FM iroyin asale re lati le ṣe wa ta n gbọn satẹgun lati lo laramokin ba ba pada de e gbọ iroyin ile okere abala awọn amuludo to n ti iroyin re daraya an pada bo e ma yin kuro nbe.

0: 98.9 FM. Awolu Solu Dero Pese.
1: E kaabo pada fun ekunrere iroyin le kan si wa lori itakun yen lo jara wa www.adaba889.fm tabi ke download application Adaba FM lori Google Play Store. Bakana ni le ba wa dogba lori awon opo ban dode wa gbogbo won yi www.facebook.com/adaba889 lori Facebook at adaba889fm lori Instagram at x wa Adaba FM TV la wa lori YouTube wa bakana ni le firin so wo si wa newsroom at adaba889.fm. Iroyin onte siwaju labala iroyin le okire wa fun ti asale tuni aladari egbe alatako lorile de Zambia Brian Mundubi o ni won ti fesun kan bayi lori esun le to ni se pelu pe nse ni o fe doju isijoba to wa lorile de onbole lasiko ta wa yi agbejoro Mundubi lo fi oro nsita iyen Mina Katulu ni ana ale ojo Saturday lori egbe alatako ni won fi kele ofin gbe lojobo ose yi ti won si se lalaye pe won se ni wa ko tona Mundubi ni o se lalaye pe o tako esibo are esibo eleyi to waye laipe lorilede naa nibi ti oluku re en to tun je arorilede ohun iyen Akinde Ichelima ti gbegba oroke fun saa keji lofisi labala iroyin ere idaraya iko egbe agbebolu Manchester United ni won ti gbegba oroke bayi fun igba kokon ni saa ta waye lẹ́yìn ìgbà tí wọ́n ti padà wá látẹ̀yìn láti fi àjẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ipswich Town pẹ̀lú àmì ayò 5-2 ní pápá ìṣeré ti Old Trafford. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ipswich Town òun ló kọ́kọ́ léwájú pẹ̀lú ní ìṣẹ́jú 29 lẹ́gbà tí agbábọ́ọ̀lù wọn Liv Davis láǹfààní láti gba àmì ayò wọlé ṣùgbọ́n tó jẹ́ wípé balógun fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United Bruno Fernandes padà wà látẹ̀yìn láti gba àmì ayò wọlé fún ikọ̀ ọ̀hún eléyìí tó mú kí wọ́n ta àmì 1-1 ní abala àkọ́kọ́. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United lọ́wọ́ àgbà àkóso ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lábala ẹlẹ́ẹ̀kejì eléyìí tó mú kí wọ́n tún ṣe dáadáa níbi wọ́n tún ṣe gba ọ̀pọ̀ àmì ayò wọlé sí i. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ló wá fi àmì ayò 5-2 gbégbá ni wọ́n fi jáwé olúborí lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tó wáyé ní pápá ìṣeré ti Old Trafford. Ibi la orí mọ lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti ìrọ̀lẹ́ tòní láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ tá à ń gbọ́ ṣàtẹ́gùn láti lò láràmọ̀kín Ọ̀làyínká Òjó lólóòtú ìròyìn Fọlájìn Oyè Táyọ̀ ló mú wá sí ti ìgbọ̀nyìn iṣẹ́ wọ̀ ní ìdìṣẹ́ láti Èdùmarè ó dàrọ̀.

0: ni ajo Sunday agbanjo osu kejo odun 2026 ikoni adabalawa ni laramo kini lo akure ni pile ondo loruko awon alase ikoni adaba ni mo nki kaabo sori eto gbajugbaja e
1: aye yi ogun ni aye toto aye toto aye male
0: loruko nigbon wa eto yi baba oke ogun agbalagba de onisegun obile number 4 dudu yemi lane opposite to emekun grammar school lakure nbi ni office won wa o
2: yemi aye toto aye toto aye male
0: number tele pe baba oke ogun agbalagba de onisegun obile si ni 08024 91 36 69 08024 91 36 69 mo ma n tenumo wipe baba oke ogun agbalagba ode onisegun obile won o lo office lona meji te ba wa won de number 4 dudu yemi lane opposite to emekun grammar school nilu akure nbi ti won ni won o si nla je wipe won lo soke ogun lohun nilu seyin oro omo ebe disemo wipe loke ogun lohun olohun fe wi atego jin ki won esi mo pa de ni won fun ara won ni won wo nu gbowo ju atawon mo won ko ada ada ati oko lati lo wa ojulowo egbo atewe tutu lati wi mo da awon eyan lo ni lo akure asi dupa o wi pe gbogbo eyan tin lo sodo won ni aye ope nyo o
1: anri nile inu bele si
0: mo die yi mo fi so fun won na wi pe ma sun tetere ma da ke ma le pa pariwo mi bo ta lo ko aisan kin fi osile ni nje de mi mo le kin pa je in la isan o iwọ naa fi gbe ta ọrọ to le be enikan kọsọ lọ be ledumarisan lọdọ baba oke ogun agbalagba ode onisegun obile ti won wa nilu akure nbi
1: inu balasa ayeye
0: ijọla kereme o leke nka mo tun ti debuba eto lale tenire a tun sebe a tun jọ sipele ọrọ sira wa leti
2: o
0: mo ki gbogbo yin ni gbogbo ibi te ti lanfani ati gbọ ikanni adaba nipinlẹ ondo yi gbogbo eyin wa nipinlẹ edo ipinlẹ kogi ìpínlẹ̀ Ogun, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Kwara.
2: Ayé tọ́tọ́, ayé tọ́tọ́, ayé màlẹ̀. Ayé tọ́tọ́.
0: Adúpẹ́ tẹ̀ ń bá wa lọ gbogbo ìgbà ìpènilọ́tò lọ́sì Ọlọ́run o. Má jẹ́ ń dọra àmì lójú o.
1: Ọ́fíìsì kún ara ẹ̀.
0: Ìṣọ̀lá kẹ́rẹ̀ mi ò lè kí n kà lówó kọ́ mi o. Ẹ jẹ́ kí n dókè lọ́hùn kí n gbọ́ ìpolongo mò ń padà bọ̀ o. Ẹ kú un kalẹ̀.
3: Káwọn máa ṣe fàìsàn wà ní ayé wa o. Káwọn lọ́làbíyà ìyẹn ló dára jù.
4: Ó dé bàbá òkè ògùn. Ògbólógbó àgbà ọdẹ abàgọ̀ tiẹ̀ mi. Lọ́wọ́ adágọ̀ Jìmí oníṣègùn ìbílẹ̀. Tó ń lo ewé àtẹ̀gbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo. Bí ìkẹ́dọ̀ máa mú àbúgbò rere. Kábàánì bẹ̀lọ̀ lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú. Kókó ẹlẹ́nà máa kọ́ ni lójú. Bàbá òkè ògùn àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹ̀gbò. Bàbá òkè ògùn lẹni náà. Àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe. Ọdẹ ijù pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlútúkú bàbá òkè ògùn àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀ àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú àkúrẹ́ tẹlifóònù.
5: 08024 91 36 69
4: bàbá òkè ògùn àgbàlagbọ̀ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ ma bọ̀ wá sí number 4 dúdú yẹmi lane opposite Oyèmẹ́kun grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024 91 36 69 08024 91 36 69 àlàáfíà ara wo ni di fi àfihàn.

0: isele yi ta mu wa lale teni yo tun je mo wi pe ko sore mo laye ta wa yi o eni agboju okun le o je ni agba to ba ro pe nikan o le si o wo joko sibe ara kuri kan be ipele edo loruko ni oko e wa agbeni bolade la wa aje nju e ta ba ti ku olore ta kojo ofosun ta koja ofosun ta de gbogi a kan iyana okada lowo left iyana gobasua lowo otun aya sona gobasua an lo si udo ama je soju an lo adugo n loko won wa bolade yi omo bibi ilu fun orolu ni Wahid kola wole unjo mama dai ke nipele osun opele osun la mejeji ama Nigeria ke wa ni to sele te fi lanfani ati gbo isele ilategun la bi oni kangun so de ni kokan wa lagbara laura bi gbogbo titin gbo mi ofa yi oni bayi oko balade la wa ati Wahid kola wole omo Nigeria won jo fi egbe kara won ni won ko yin sira won bi ta la ti ti bere bi ta la bolade to ti bere na ni oko Wahid kola wole parisi omo Nigeria won o si ja sa la ri kaluku le meni ala ti suban to sele ni wipe balade la wa iyawo kola wole kan be a n pe ni kafaya iyabode omo Nigeria asebolade n ba alajosepo okoko o si wa nu ofe labule won yipe eni to wa ba te omo Nigeria yo foko le ni o tori n to si je won se bo ti eje pe ofin ko sinu iwe ofin Nigeria adada le ni suma n ti won je won se ni pe won gba wi pe bi a ba ti n ba re ni aye ni ni ajosepo ni wahala o ti dibe la n gbe mi are ni omo Nigeria asebolade n ba kafaya do ni ijosepo ikoko bi ta wa n lo kon kini n to sele te fi lanfani ati gbo isele ilategun bello me ba rin ani pe be bayi yo mo mi guli guli ni alafia re ti di fi afia kalo mi o sun lale ko to di laaro le se yo le mefa meji apoju e yo da mo birin atokunrin loko laya ti mo ti fara won ti pe ti won rere igbeyawo olodun lo ba ti so mo ko so mo lodo eni kankan o aye n pe o lage sage idaduro lo ni idaduro lo olodun o gbadu are lodo baba oki ogun agbalagbo odo onisegun bele ti won ni number 4 dudu yemi lane opposite to Imekun Grammar School Lakure nbi Eledumare lo se da ewe atebo o se fagbara sibe ko se se toni amalo we ka mele gbogbo ta nje we atebo gan ni pele mo ko rile de India topolopo mo Nigeria ti lo gba toju ewe atebo ni won lo nbe ma je nikan to wi pe we atebo e se ta ko se se to ta ko ewe atebo amo Nigeria number te le pe Baba Oki Ogun agbalagbo ode onisegun bile si ni 080-94-91-36-69 olohun o gbadu ati e na e je ndoki lohun ohun pada abo
1: ode baba oki ogun ogbologbo agba ode abago ti emi lo wa dagba oje mi onisegun ibile to n lo ewe ategbo fi so ma dari hunun loore fi tu won kalẹ kuro ninu ogun aye gbogbo bi ikedo ma mu abugbo rere kaba ni belon lori awon oju olohun ni aye pan omi buruku si ninu kokun elena ma n ko ni loju baba oki ogun agba oje onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare ewe ategbo baba oki ogun leni na agba ode ni baba to degbo titi sawo bolu gbose ode ijusa pade olubike ijosi lo fi n singbari orire fun teru tomo won na gbera nle mọ́tàgúlù
2: adúkú
1: bàbá òkè ògùn
2: àgbọdé oníṣègùn ìbílẹ̀ ní ọmọ ìtọ́lọ́
1: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú àkúrẹ́
3: tẹlifóònù. 08024 91 36 69.
1: Bàbá òkè ògùn àgbàlagbọ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi, gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́, máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yomi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024 91 36 69. 08024 91 36 69. Àlàáfíà ara wo ni di fíafíà.
0: Ọmọ Nàìjíríà, ọkàn di oyin ọjọ́ kan. Waheed Kọ́lá wọlé lọ sóko ìgbà tí ó fìrìn látòkó padà wá sábúlé ọ̀dọ̀ lọmọ ọ̀rẹ́ mẹ́ àwọn tí wọ́n ń tokó bọ̀ nẹ́rí lójú ọ̀nà tó sùn lẹ̀ kí ló dé olóhùn ò ní gbẹ́sẹ̀ lélẹ̀ mọ́ ni o. Ọmọ Nàìjíríà, kó gbẹ́sẹ̀ lélẹ̀ ti dogun ibẹ̀ ni wọ́n ti gbé e. Wọ́n gbé Waheed Kọ́lá wọlé, wọ́n gbé wá sábúlé. Ọmọ Nàìjíríà, wọ́n bá bẹ̀rẹ̀ sí kobo lọ́tún lọ́sì. Ọmọ Nàìjíríà, ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí wú olùjọ́ kejì ẹsẹ̀ ń ga lọ. Gbogbo ẹni ó gbìyànjú lábúlé, gbogbo ẹni ó ní gbìyànjú, wọ́n ti gbìyànjú o. Bẹ́lẹ̀ nìkan ti sọ fún ọ wípé à ń gbórúkọ kan. Wọ́n bá gbé Waheed Kọ́lá wọlé jáde kó lábúlé, ó di ìlú Àkúrẹ́. Ìgbà tí ẹ ń dọ̀hún kí ni wọ́n sọ fún wọn. Ọmọ Nàìjíríà, ló fi jẹ́ pé òbí tí bá ti yàn lè bẹ́ ọba para ìyó pọkọ. Àṣé Bọ́ládé Làwá ló fi nǹkan sínú oko fún Waheed Kọ́lá wọlé torí pé ń báyàwó ẹ láṣepọ̀ wípé kó lọ kú. Ọba sọ fún ìyàwó wípé ẹnìkan mẹ́ta ìjọ ń dẹ̀rẹ̀ ẹ̀ kọ̀kọ̀ ọlọ́wà ń di ti sọkọ yìí ọ̀nà nǹkan sílẹ̀ ló kó fún ni. Bẹ́ẹ̀ Bọ́lá ni Kàfáyá ìyábọ̀dé ti jẹ́wọ́ wípé Bọ́ládé ni òótọ́ ni àwọn nípa ẹ̀ kọ̀kọ̀ ẹ mẹ́jọ kọ́ wọn kú. Ọmọ Nàìjíríà ń bí àṣírí ti tú rèé o. Gẹ́gẹ́ bí ìgbìyànjú wọ́n tọ́jú Waheed Kọ́lá wọlé o, ó sì gbádùn. Wọ́n bá ń pè wọ́n jọ lábúlé, Bọ́ládé ó fòkólẹ̀ ni o. Waheed Kọ́lá wọlé tí wọ́n bá Bọ́ládé bẹ̀bẹ̀ wípé ẹ̀ fi ilẹ̀ nígbà tó lọ́run ti kó yọ yìí ẹ kàn bóun bẹ́ kọ́ má dọ́dọ̀ ìyàwó òun mọ́ o. Ọmọ Nàìjíríà, Waheed lé Kàfáyá kú lóko wípé kọ́ máa lọ alábọ̀dé ni. Wípé òun àti Bọ́ládé táwọn jọ ń gbé tipẹ́ kó tó di pé òun mú ìyàwó òun wá, kò sí irú ẹ̀ sóhun ìgbà tí ìyàwó dé ìyàwó lójú kòkòrò. Ọmọ Nàìjíríà, tó bá jẹ́ wípé wọn ò bá tètè gbé jáde kúrò lóko ni sí nǹkan tá à ń sọ yìí làbá máa sọ. Ẹ wá gbọ́ sí ìyàwó lọ́jẹ̀bí ni àbí Bọ́ládé tó lọ kọnu sí ìyàwó ìyàwó àbí ìyàwó lọ́lọ́ bá. Ọmọ Nàìjíríà, ní Yorùbá mímọ́ sọ wípé afẹ́niláya kò fojú rewó ni. Ìṣẹ̀lẹ̀ ta lé òní rèé o. Ọmọ Nàìjíríà, ẹ wá gbọ́ ìbéèrè tí mo fẹ́ bèrè rèé. Ṣé tí wọn ò bá gbé Waheed Kọ́lá wọlé kúrò lábúlé tí òní ti gbè kúrò jẹ lọ́wọ́ ìbọra, ṣé n tó fún ògùn ńlẹ̀ fún inú oko. Àdúpẹ́ o, bàbá òkè ògùn àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ Ọlọ́run ti ń lò yín fọ́pọ̀lọpọ̀ ẹ̀dá yóò túnbọ̀ máa lò yín ni o. Ẹ ní sàárẹ̀ o lágbára àláwò rabi. Waheed Kọ́lá wọlé ti lálàáfíà, o ti gbádùn kọ́dà o ti padà sóko. Ẹ̀gbọ́n ṣé Bọ́ládé Làwá ò tún ní serú ẹ̀ mọ́? Ẹni tó lè láyà láyà torí pọ́n báyàwó ẹ níyàwó ṣe tó lọ fògùn ṣeko fún un wípé kó kú tọkọ ìyàwó sì lu oògùn. Ọmọ Nàìjíríà, tó bá jẹ́ pé ẹ̀yin ni Waheed Kọ́lá wọlé ẹ̀gbọ́ kí ni tẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ ta lé òní rèé o. Nọ́mbà tẹ́ fi dá sètò rẹ̀ 07039582607 07039582607 07039582607. Bàbá òkè ògùn àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ọmọ Nàìjíríà ní kí n dúpẹ́ lọ́wọ́ yín o. Bọ́lá ń sẹ́ ń lòyìn fún nípò dipò ẹ̀dá yóò jẹ́ kẹ́mi ogun lágbára àláwò rabi. Ìṣẹ̀lẹ̀ ta lé òní nu ọmọ Nàìjíríà. ti je jebejo ta tu ma lanfani ati pade lori eto isola kran mi o le kenka loko mi o kare alayo ka pade lede ka ma do lodi le yara ti ti jebejo ta ma lanfani ati pade o da ro
1: ode babo ki ogun ogbologbo agba ode abago ti emi to wa dago jimi onisegun ibile to n lo iwe ategbo fi so madari hunun loore fi tu won kale kuro ninu ogun aye gbogbo bi kedo ma mu abugo rere ka ba ni belon lori awon oju olohun ni aye pon omi buruku si ninu kokun elena ma nko ni loju abao ki ogun agboje onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare iwe ategbo abao ki ogun leni na agode ni baba to degbo titi sawo bolu gbose ode ijusa pade olubike ijo si lo fin sin gbere orire fun teru tomo won na gbe nle mata gulutuku aboki ogun agbode onisegun ibile ni omo ntolo anfani wa feyin te ba fe foju ni ju pelu won nilu akure telephone
3: 08 24 91 36 69
1: aboki ogun agbalagode onisegun ibile to gbona jajaja
3: mo ki gbogbo eti to ngbo mi gbogbo owo to ba fe ri mi gbogbo ona to ba gbawo ilu akure ma bo wa si number 4 Dudu Yami Lane, opposite Oyemekun Grammar School, ni ilu Akura, ero bani soro mi re, 08 24 91 36 69 08 24 91 36 69 Alafia rawo ni difia fia.

Àgbàlagbà ètò tí ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde lọ́tún lọ́tún. Hour of truth. Wákà truth ti tọ́. Ibi tí gbẹrẹgẹdẹ ti ń gbiná tí lálà ti ń wú. Ó dé lákọ̀tún sá. Ètò bàbá ètò. The hour of truth. Wákà truth ti tọ́. Láti ìjọ First Baptist Church. Òkèdọ́gbọ̀n wọ̀. Ọ̀jọ̀jọ́ Sunday. Ó máa balẹ̀ bàgẹ̀ sórí agbágbé àdàbà. 88.9 FM. Láago méjọ àbọ̀ ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́. Ọ̀jọ̀jọ́ Sunday ni o. The hour of truth. Wákà truth ti tọ́. Ibi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìríjú rẹ̀. Reverend Dr. Joshua Oladapo àti Màmá wa Fúnmiláyò Oladapo láago méjọ àbọ̀ sí aago mẹ́sàn-án. Ẹ má mi sẹ́. Nítorí Ọlọ́run máa rán ọ̀rọ̀ rẹ̀ sí yín. Nítorí pé ó rán ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn lára dá. Fún àdúrà àti ìmọ̀ràn, ẹ pè lórí 080-3745-3962. Oní ìrere Jésù ti máa dé olú ọba ní Ṣọlá bàbá ìyè rẹ̀. Ọmọ ọba Olíbalẹ̀ tìlú ìyè rẹ̀ ni ó máa tukọ̀ ètò náà. Wákàtí

0: Almighty God, we thank you for this grace. Thank you because your word has come to us. Both the speaker and the hearer, make us the doer of your word.
1: Amen.
0: You have challenged us already. Help us to go and walk upon the word.
1: Amen.
0: So that you can have a peaceful home.
1: Amen.
0: So that you can have a joyful home.
1: Amen.
0: Thank you, mighty Father.
1: Thank you, Jesus.
0: In Jesus' name, you are prayed.
1: Amen.
0: My name, Reverend Dr. Joshua Oladapo. My phone number is 080-3745-3962. 080-3745-3962.
1: Olúwa fún mi láyọ̀ Oladapo ni orúkọ mi.
2: Ọjọ́ mẹ́jọ láàpọ̀ máa pàdé láṣẹ Ọlọ́run tó dá ayé àtọ̀run. Ó ní ìrere Jésù Jímadólú ọba ní Ṣọlá rẹ̀. Ó líbàlẹ̀ bàbá yìí rẹ̀ ló ń kéye pé Ọlọ́run yóò fi ètò náà tú gbogbo ìdílé wa ṣe o.
3: Tí ò ti tọ́, the power of truth lẹ́sẹ̀sẹ̀ gbọ́tún yí ètò tí ṣọkùn ẹni lóore.
4: Tí bomirin ìgbàgbọ́ ènìyàn.
3: Ọjọ́ Sunday,
4: aago mẹ́jọ àbọ̀.
3: Sí aago mẹ́sàn-án.
4: Ní ìkànnì àdàbà 88.9 FM.
3: Ẹ má gbàgbé
4: láti darapọ̀ mọ́ wa.
3: Ìwòye ọjọ́ mẹ́jọ.
4: Ètò yìí ló wáyé
3: látinú ìjọ First Baptist Church.
4: Òkè Dọ́gbọ̀n nílùú Ọ̀wọ̀.
3: Àǹfààní ń bẹ
4: láti darapọ̀ mọ́ ìjọ yìí.
3: Bẹ̀rẹ̀ láti Sunday service.
4: Àti gbogbo ìtura lọ́lọ́kan ọjọ́ kan.
3: Fáǹfààní gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ kí.
4: Sí ìránṣẹ́ Ọlọ́run.
3: Reverend Dr. Joshua
4: Oladapo.
3: Fún àdúrà tàbí ìmọ̀.
4: Ẹ pẹ̀lú 0807453962.
3: Lẹ́ẹ̀kan sí
4: 0803743962.
3: Wákàtí ò ti tọ́.
4: The power of

0: gbà lọ́wọ́ Elédùmarè alápánlá tó sòlẹ̀ ayérò ọlọ́run ọba mi àlèwílẹ̀ṣẹ̀ àlèṣẹlẹ̀wì ọba lánà ọba lónìí ọba títí ayá ìnípẹ̀kun ìwọ ló dá tewétegbò fún ìlú ọmọ ènìyàn ìwọ ló dá òkè ìwọ ló dá ilẹ̀ ìwọ ló dá àpáta ìwọ ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé kò wá sílẹ̀ tó dá nínú ohun gbogbo wọn tí ò ní ìdí kan pàtàkì tó ń fi dá wọn kábíyèsí ọlọ́run ọ̀run mo yàn ọ́ mo gbé ọ̀gá.
1: Ogun bílíọ̀nù afúnni ni wọ́n sọ, olórin abẹ́, láì ṣiṣẹ́ abẹ́, ewé ń jẹ, ogun jẹ.
0: Tọ́ ẹ kú wulẹ̀ làkàrà alẹ́ ẹ mọ́ rọra báyìí làkẹ́rọ tọ̀nà ẹ̀yìn èèyàn tí ń gbọ́ mi káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lónìí. Mo ní ìròyìn ayọ̀ ńlá kan fún yín lónìí nítorí wípé ẹja ńlá ni wọ́n wá gbé orí ètò tá a wà náà la pè ní lágbo ewé àtegbò lágbo ewé àtegbò kò sọmọ Yorùbá tàbí ọmọ orílẹ̀-èdè Áfíríkà kan tí ò mọ tó ń pè ní ewé àtegbò àwọn tọ́lọ́run ọba mi fi fún gangan lọ́lọ́run ọba mi sọ ìmọ̀ yìí kalẹ̀ fún ìdí nìyí tí mo fi wá ṣe àwárí onímọ̀ ìjìnlẹ̀ àgbà òjèmí nínú lílo ewé àtegbò fún ìtọ́jú ọmọ ènìyàn mo gbé àgbà òjèmí ẹni tó mọ ti fún tẹ̀dọ̀ ewé àtegbò bí a ṣe fi ṣe ìwòsàn wá sórí ètò lénìí olùsèyí àsàfẹ́ bàbá Yorùbá lorúkọ tèmi o ẹni tí mo gbé wá lónìí ẹnu oníkan láti gbọ́pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà.
2: Mo kí gbogbo àwọn ará inú ilé tí wọ́n ń gbọ́ wa ní àkókò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa. Orúkọ tèmi ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo yín mà sí Bàbá Èkìtì.
0: Bàbá Èkìtì látún Bàbá Èkìtì ló sì onírúurú àwọn sẹ́tọ́lọ́run ọba ti tọwọ́ yín ṣe nípa lílo ewé àtegbò bàbá bóò lorúkọ yẹn ṣe jẹ́ o Bàbá Èkìtì ṣé ọmọ Èkìtì ni yín ni tán fi ń pè ní Bàbá Èkìtì àbẹ́yìn lẹ bí gbogbo ẹni tó wà lẹ́kìtì.
2: Àwọn akọ́la bí gbogbo ẹni tó wà lẹ́kìtì ṣùgbọ́n ọmọ Èkìtì ẹ mọ̀ pé okùn ò ní gùn kó mọ̀ níbi tó ti fà wá ibi tí ìran tiwa ti wá nìyẹn
0: Èkìtì ni ìdí nìyí tán fi ń pè ní Bàbá
2: Èkìtì. Ẹyẹ méjì ò kì í jẹ́ di
0: ẹyẹ méjì ò kì í jẹ́ di
2: bẹ́ẹ̀ni
0: ẹ ṣé kò ní bàjẹ́ fún yín bàbá. Bàbá Bókìkì ṣe ń kàn káàkiri àgbáyé ẹyin Bàbá Èkìtì ni o bàbá rẹ̀ ni tó jẹ́ pé ó ní àìsílera lágbo ara rẹ̀ wọ́n sàn sọ pé Bàbá Èkìtì Bàbá Èkìtì bàbá bó lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe olóòtú Olúwa ló ń ṣe o kì í ṣe mọ ènìyàn bẹ́ẹ̀ ni sà.
0: Bàbá bó lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe ìṣègùn yìí.
2: Ẹ ṣe olóòtú tí n bá fẹ́ sọ màá ní ìpele méjì ló pín sí. Àjogúnbá wà nbẹ.
0: Àjogúnbá wà nbẹ.
2: Àbẹ́ ni àjẹmógún wà nbẹ. Àjogúnbá ni wípé abanilé lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tábà náà sì fojú sí láti kékeré ni bíi ẹgbẹ́ ìgbò kẹ lọ sí ẹ lọ gún eléyìí ẹ lọ lọ eléyìí làwa náà fi mọ̀ kàlà fi mọ̀ méjì títí tó fi di ìbárakú ṣùgbọ́n níbi ti àjẹmógún bẹ̀ ni wípé akàwé kun yàtọ̀ sí normal circular education pé bóyá èèyàn ń lọ higher institution a tún ń lọ sí college of natural medicine tó wà ní Kòfó Àbáyọ̀mí Lẹ́kọ̀ọ́ láti lè ní ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ ìdí tí Bàbá Èkìtì fi yàtọ̀ díẹ̀
0: ni. Bàbá Èkìtì fi yàtọ̀
2: bẹ́ẹ̀ni
0: inú mi dùn níbi tẹ́ ẹ fà á lọ yìí èmi náà ti ní wọ́n bí lè rè béèrè lórí ẹ̀ wọ́n jẹ́ kóyè wà wípé láwọn universities wà pé wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa lílo ewé àtegbò bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni ó tiẹ̀ tayọ pé wọ́n ń kọ nìkan àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣetán ní school wọn á ní kán lọ ṣe research nípa ewé kan nípa egbò kan irú wọn náà máa ń padà wá sọ̀dọ̀ wa pé wọ́n fẹ́ research wọ́n fẹ́ torí òun ni wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
0: Bàbá kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò torí ẹ̀yìn practical láìsí ẹni báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹdè.
2: Ẹ ṣe olóòtú ṣé mà pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí ṣé mà pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣe ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni so àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn ṣùgbọ́n ìgbà tẹ́niyẹn bá wá tá a bá fún lóògùn orí para wà òkè ṣe ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu nígbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé nígbà tí a bá ní òkè báyìí ní nǹkan tí wàá lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀ ìyẹn ni practical aspect òun náà ti rí i pé kinní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
0: Táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ Nàìjíríà.
2: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
3: 08155787027 081 55
2: 78 7027 08155 78 7027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ máa bọ̀ ní Adé Super Hotel along Oyemekun Road after Ilesha Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè a wà ní House 8 Road 7 Pele Ondo City.
3: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì púpà àti agbègbè ká máa bọ̀ ní Maryland Hotel, ibẹ̀ ni ọ́fíìsì, ibẹ̀ ni ọ́fíìsì wa wà,
0: bẹ́ẹ̀
3: ni. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀ wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́, ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan
2: sí 08155 78 7027 08155 78 7027 08155 78 7027.
0: Bàbá kó tó di pé wọ́n tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń lo ewé àtegbò tẹ́lẹ̀tẹ́lẹ̀, lómìnà ni mo lò ó kò ṣiṣẹ́, kí ló lè fà á?
3: Ẹ ṣe olóòtú ṣe rí tí a bá ní ká wò ó níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á ló lè fa kí ènìyàn ó máa lo oògùn yàtọ̀ sí pé ewé àtegbò even conventional drugs tó jẹ́ pé ó lè fà á. Ṣùgbọ́n torí àkókò wa lórí ètò màá fẹnubà á díẹ̀ díẹ̀ díẹ̀. Nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn pé egbògi báyìí ó lè worú àìsàn báyìí. Ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò. Ìkan méjì ni tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan tí ò ní ìmọ̀ nípa àìsàn, tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn yẹn ń ṣe tó ń lò ó, á dàbí pé ó fẹ́ lọ àìsàn yìí, ó tún fẹ́ padà wá, ó fẹ́ lọ, á wá wà lójú kan bẹ́ẹ̀. Ìkan nìyẹn. Àwọn àìsàn kan wà tó jẹ́ wípé communicable disease, àwọn kan wà tó jẹ́ pé non communicable disease. Àwọn non communicable disease yẹn máa ń wá láti ibi oúnjẹ tá a máa ń jẹ. So tó bá jẹ́ pé irú àìsàn bẹ́ẹ̀ ni tí a wá ń tọ́jú ẹ̀ bóyá yálà rheumatism ni arthritis ni tó jẹ́ pé kò wà communicable tí èèyàn wá ń lo oògùn fún irú àìsàn yẹn, ó yẹ kí ẹni tó bá ń fúnyàn ní oògùn fún irú àìsàn yẹn kó lè sọ fún wípé nǹkan báyìí má jẹ́, nǹkan báyìí má jẹ́, nǹkan. Ṣùgbọ́n tí ò bá wá mọ nǹkan tẹ́niyẹn ò ní jẹ tó kàn gbójúlé oògùn nìkan, a wá di pé o àbíkú ó fẹ́ sọ lóògùn dèké. Ìkan nìyẹn. Ṣé rí èkejì ni wípé ìgbà míì ó lè má jẹ́ pé problem láti ọ̀dọ̀ ẹni tó ń fún ẹni yẹn lóògùn. Àwọn gangan aláìsàn yẹn ó lè má jẹ́ ẹni tó lóòótọ́, ó lè má sòótọ́ nípa nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. So àwọn míì tó tún máa ń fa tí èèyàn máa ń lòògùn tó máa ń lòògùn tó jẹ́ wípé kò ní sí result specifically ni wípé ṣé máa ń sìn wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló pa bí Yorùbá ṣe sọ nìyẹn. Ṣé wá rí bóyá ẹni tó wá tó máa wípé irú nǹkan tó ń da òun láàmú yìí, fún àpẹẹrẹ wọ́n máa ra àdín, wọ́n máa ra oyin, wọ́n máa rọsàn wẹ́wẹ́, ó níye tó jẹ́ lọ́jà tẹ bá fẹ́ lọ rà. Ok, ẹ wá ti sọ fẹ́ nìyẹn pé ẹgbẹ̀rún mẹ́ta ni ó máa ná ẹ̀ o, nígbà tá máa ra àdín tá máa ra gbogbo ẹ̀, òun wá fọkàn sí ẹgbẹ̀rún kan. Ṣé mọ̀ wípé dájú ṣáká ẹni yẹn gan náà kò lóòótọ́ pẹ̀lú ara ẹ̀ pẹ̀lú àìsàn tó ń dà á láàmú. So oríṣiríṣi nǹkan ló ń fà á. Ẹlòmíì náà tán bá ní kó má jelé kó má jelé, nígbà tí ẹni tó fún lóògùn bá ti sí ńbẹ̀ gbogbo ẹ̀ lábẹ̀rẹ̀ sí máa jẹ
0: lásán wà. Ẹ ṣe bàbá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé èmi fúnra mi mo ti mọ̀ ń gbọ́ tẹ̀wé àtegò lọ́tún ló sì mẹ́lẹ̀ bá máa sọ á ní ẹgbẹ́ àìṣedédé yín wá, rítọ̀n bá máa sọ ẹgbẹ́ àìsàn yín wá, oríṣiríṣi gbogbo wọn ló pọ̀ níta. Ẹ̀rọ a máa ti ẹ̀ bà mí láti gbé anybody anyhow wá sórí afẹ́fẹ́ báyìí, ṣùgbọ́n torí bá a ṣe ń gbórúkọ yín àti báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tó ń jẹ́rìí nípa yín la ṣe gbé yín wá. Kí ló ṣẹlẹ̀ nípa pé àwọn oníṣègùn ìbílẹ̀ tán wá ń pọ̀ sí?
3: Ẹ ṣe olóòtú, ṣé rí kò sí nǹkan tó burú níbẹ̀ o. Torí wípé tí ẹni tí ò bá kọ́ṣẹ́ carpenter ẹ lè rí kó lóde lọ sí ṣọ́ọ̀bù kó sọ pé òun fẹ́ máa ṣe carpentry, ẹni tí ò bá dẹ̀ kọ́ṣẹ́ tailor bákan náà kò lè déédé lọ sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe iṣẹ́ tailor, bákan náà ni ẹni tí ò bá kọ́ṣẹ́ mẹkáníìkì ẹ lè rí wípé kó déédé sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe mẹkáníìkì. So gbogbo àwọn èèyàn tí ẹrí tó jáde tẹ ẹ ń gbọ́ lọ́tún tẹ ń gbọ́ lọ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí, torí pé wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ni, kì í ṣe pé bóyá àfojúdi àbí àsáwọ̀ àbí wọ́n kàn déédé gbégbá ẹ̀, ìmọ̀ kan wà nípa ẹ̀ tí wọ́n ní ni. Àti pé tẹ ba wo gbogbo onisegun ibile to wa lorile ede ba se nso lowo yi won o ti to iye ti university kan produce ni eyi e ni department tabi faculty kan so ko kankan o mu o da be iyen ni iyen fi han wi pe awon eniyan n pada si orisun
0: ni si orisun
3: be ni aye le ma gba wa ni ta ba lo nu iwe mima ari awon wona to quotations te je pe o point tori pe ewe atebo yi
0: o da
3: ni ni lo be ni
0: be ni baba kini ti yin fi yato ninu gbogbo awon to mo ti fun tedo ewe atego
3: e se olotu se gege bi mo se so lekan yato si pe ajogun e nile a tun ko eko kun se ri lara awon eko ta ko o ni awon impartation that is o ni awon ima to fun wa nipa aisan nipa ewe atego se ri eyan oni dodo ti wa ka dede ma kogun fun a ma ko sayewo fun ka le ma iru nkan to fa elomi gan o le ma je pe ogun loro e need o le je pe ko kan ni time ati simi ni ko kan le je pe majele majele na ni ara won fi ma wa okay iyen lo be se wa ri ni some of the Africa country ani awon affiliated that is awon olubasepo ti won awon na nse ise abai to je pe a ma consult to je pe lawon igba mi ti a ba ri awon nkan mi ta le ba won so a ba won so to ba je kan send awon nkan mi si wa boya ni yala iwe kan ti won ri lohun ti o si nbi ni abi formation ta ba n so pe formation apapo nkan ti eyan le lo fun aisan kan so gbogbo awon wonyen ni o je ki our stand out o je ki ti baba ekiti ko yato so a ni dede fun yan ni ogun laije pa asayewo fun de atun lawon ti atun foro lo kin se ima wa nikan atun lawon ta jo to je pe even outside Nigeria even within Nigeria to je pe atun jo un ko debate lori issue ti yaba ni lowo
0: to baba mo ki yin eku atotonu late kan opopolopo omo Nigeria na na tin gbo wa bayi a le wa nile aye nbi ke yin o mo ni orisidisi awon idojuko tawon eyan ba fe pe yin e ba nju number yin fun omo Nigeria
3: se olotu 08155787027 08155787027 08155787027 gbogbo eni to ba n gbo wa ni Akure ati agbegbe e ma bo ni Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage ibe la wa ni Akure bi te ti ma ri baba Ekiti niyan then gbogbo eni to ba n gbo wa ni Ondo ati agbegbe a wa ni House 8 Road 7 Pele Ondo City
2: gbogbo eni to ba n gbo wa ni Okiti pupa ati agbegbe kan ma bo ni Maryland Hotel ibe ni
0: office
2: ibe ni office wa
0: ibe ni office yin
2: be ni gbogbo eni to ba n gbo wa ni Ore ati agbegbe won le kan si wa ni Mandarin Resort ni opopona Okiti pupa road ni dojuko Mega School ni Ore ibe ni office
0: e n gbiyanju lati pe wa wole sugbon mo fa suko yi so fun wa pe mo wule pe wa wole bayi nitori arojo mo so lokun eyen sa ri pe ri number baba ko e pe won gbo beere te ba ni lokun e la fani lati beere lowo won
3: e se ri idakole ya isan okunrin ni oni oloyinbo ma n pe ni male dysfunction that is inability of man to perform his responsibility in the house. So and forgetting that this is the only responsibility that be endowed on man naturally that cannot be transferred to any other person. That is te ye pe ise ti okunrin o le firan eni kankan natural responsibility okunrin ni. Se wa ri okunrin to ba ti wa fail to ti kuna ninu eleyi o ti kuna ni gbogbo that is okunrin ti o le se ojuse deede pelu iyawo e ninu ile nkan to nje idakole niyan.
0: Ko de salagba ko salagba se.
3: Yara.
0: O da na baba idakole yi ki lo ma fa?
3: E se olotu awon nkan to nfa po fun anfani awon to ngbo wa. Se ri okunrin to ba ni jedi jedi a ma ni idakole. Yato si yen olotu se ri okunrin to ba je pe o ni infection kan. Tabi mi lara to je pe ko moju to dada a je ko ni idakole ta nso beni sa. Se wa ri yato si yen stress ma n fa bẹẹni sa old age ma n fa over anxiety ma n fa ọpọlọpọ nkan ló ma n fa ìdí nìyẹn tó jẹ pé téèyàn bá kọkọ dọdọ ti wa àyẹwò làwa máa kọ ṣe ta kọkọ carry out analysis láti lè ma nkan tó fa òun ni àwa fi rí result torí tí irú ẹ bá ṣe táyé tó bá ṣe kẹhìndé nkan tó fa tàwọn méjèèjì lè yàtọ
0: síra
3: bẹẹni sa.
0: Ẹ ṣe bàbá kí ni àwọn àpẹẹrẹ téèyàn mọ̀ rí tí ìdákọ́lẹ̀ bá ń bọ̀ tàbí tí ìdákọ́lẹ̀ bá ti wà lára yìí.
3: Ó pọ̀ o ṣé wá rí tí ọkùnrin tó bá ní ìdákọ́lẹ̀ sà akọ́kọ́ ni wípé ó máa ṣe network failure bẹ́ẹ̀ ni sà ti won ba so pe network failure a wo ri te ma te ba wo ri phone o le network ile wa ti call ba fe wole bayi te ba ni ke gbe a kan ja wa le ni iru okunrin to ba wa ni po be o ti ma yi awon eyan wa ba se n so bayi idakole lo n ba fira se ri yen lo be sa awon okunrin mi ma wa to je pe no network ni won rara to je pe laaro losan lale don ba wa nu le no network ni ko si gba kankan ti network wan ti won lara afi han idakole ni se ri awon mi wa to je wi pe iseju kan won ti wa won ti lo se ri awon mi okunrin mi won wa gege bi moto ti carburetor e o da ni to je pe to ba wa lori ere to n lo bayi iseju kan to ba ni ko te break bayi a kuna be ni awon awon ifarahan idakole ni yo yato o po olotu se ri ato sele se ri e ma pe ti eyan ba dia ode ere to dia awujo ere eyin na mo wi pe nibi kan lu alujo oni ode ere to fi gba yagi yagi sugbon e wa ri pe igba to ba ye kokunrin mi ko lu alujo fun yawo e ninu ile ngba yen gangan lo ma ti story bole bi won se ja ogun biafra nkan to sele ni 1943 gbogbo awon itan ti japa ati ejo nkan to fa arekereke gbogbo itan to ma ma so niye to je pe iyawo de ni nife si bo ko wa limit so yi okunrin nikan se ri ba se n so ina e ma rin awon obirin mi ta ma so pe ta ba ti en lalujo fun gan ka te so pe won ti en lalujo fe le ko ni le ju rara te ba bere pe kini a ni awon oki ni feelings ko ye ko ma ni feelings e kan ka ti wrong ni
4: o ti wrong pelu
3: beni beni mena
4: eh baba o tumo si pe gbogbo awon orisirisi awon challenges won yi
3: Maryland hotel ninu ogba hotel yen te ba ti debe pe baba ikiti le ferry e ti ri mi ni ore e ma bo ni Mandarin Resort ibe la wa ni ore ni doju ko mega school lopopo na okiti pupa bakan na number ti e le fi pe wa ni
5: 081 55 78 7027 081 55 78 7027 081 55 78 7027
4: baba oponopo awon nkan ta n soro nipa re yi mo ti bi n lere legan ki lo n fa idakole e si ti da wa lohun baba nje ni o le wa lati inu emi ta n pe ni spiritual problem kini gbagbo yin gan nipa anything called spiritual problem
3: e se olotu ojo ti pe die won gege bi yoruba se ma so won ni ojo aboki ti pe ni sabo ninu isegun ibile yi ati rin die emi o ni so fun yin lori eto ba se nso ati bi won eyan se nbo wa ipe ko si spiritual problem o wa bo kini kan ti mo ma ni ti mo fe je ko da awon eyan wa loju ba se nbo wa lori eto ni wi pe gbogbo nkan lagbara olohun kapa there are spiritual oriented disease to je pe won a fi se niyan ko le ma now so but agbara olohun kapa gbogbo
4: agbara olohun ka
3: be ni
4: o da adupe lopolopo baba ikiti le tin gbon lori afefe late kan nipa ori ofe olorun mo wa baba kan mo gbon wa sori eto leni baba infertility bawo ni yun se je
3: that is iroma bi se olotu
4: e mo binu e mo nkan to ni kokunrin o mo le takutu oto ni ko takutu o mo le di omo
3: beni o atototo ni sharing infertility yen ni inability of couple to have a child after a voluntary affair between them for period of a year or more ti won o de lo any contraceptives to je pe o le da oyun duro to ba ti wa ri be te pe laarin odun ka ejo wa papo oko ati yawo e ri pe e de nso ibo se ye ke se sugbon ko so oyun ko so ma infertility niyan se wa ri olotu o pin si meji primary infertility wa secondary infertility wa beni se ri primary yen ni pe won fera odun kan odun meji odun meta ko ti so ma primary niyan secondary ni pe won ti lomo kan abi meji idaduro wa wa fun ojo gboro seri o tun wa pin ni bi secondary yen o tun pin sori si meji bakan na e ri iyawo to ti bi ma meji si bi kan a wa fe okunrin mi a wa ni pe won womo womo titi won oro ma e ro okunrin mi to je pe o ti bi ma meji tele ko to pade obirin kan a wa di po pade obirin mi won so gbogbo awon won yin under infertility ni so to ba ti wa ri be a ma ro toko ti yawo yen kan jo jade because when you talk of infertility pe or iroma bi is 50-50 case okunrin le responsible obirin le le responsible so a good of peg here because awon eyan samba ma nwo pe lati gba ti iya ti de lati gba ta anti ti de ko loyun no o le je wi pe nkan omokunrin gan ni o lagbara lo le lati le de di omo
4: baba e to ma npe number yin le kan si
3: e se number te le pe wa si
5: 081 55 78 7027 08155787027 08155787027.
4: Baba, ẹ jẹ́ kí n bèèrè kankan nípa infertility yìí. Ẹ sọ lẹ́ẹ̀kan, ẹ láwọn kan wà tó jẹ́ pé yàtọ̀ sí àwọn tó ti gba bíi ìfètò sọmọ bíbí.
2: Bẹ́ẹ̀ni.
4: Tá a bá wá rẹ̀ tó gba fètò sọmọ bíbí, ṣùgbọ́n tó jẹ́ pé fètò sọmọ bíbí yẹn àkókò rẹ̀ ti kọjá, ó ti díù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, o ò ròyún ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣé a lè sọ wípé infertility ó ti wọlé láti bẹ̀?
2: Bẹ́ẹ̀ni, ó possible torí tí over time yẹn bá expire. O ye ki won se normal kan se bo se ye kan se won ti o ba ti wa ri pe ko se bo se ye ko se a je pe nkankan ti wa nbe ni nkankan ti wa nbe
4: baba ki lo wa nfa infertility yi gangan
2: e se olotu awon nkan to nfa po sugba kakan menu ba die tori akoko wa lori eto seri ti obirin ba ni fibroid ele ti yoruba npe ni oyun iju o le je ki obirin be ko ma le loyun ko ma le bima ki la npe ni fibroid yen ni pe a ri pe ikun wu bi obirin ma ro ma bi o ko ma kini yen ma yi kiri inu e so iyen ni yen de bakan na obirin to ba ni infection to je pe one of the bacterial infection to ti pe lara a discover wi pe to ba ni ajosepo pelu oko e ko ni di oni sumo iyen wa contagious to ba ti se obirin yen o se ma se okunrin yen na so iyen lo be mo ti so le kan ti nkan omokunrin yen na to ba le to je pe o le le ti oloyin bi so pe wa watery
4: le bayi fun awon orisini ṣugbọn sibẹsibẹ leyin ọjọ diẹ igba diẹ aisan yẹn tun wa nibẹ ki lo le fa.
2: Ẹ ṣe olóòtú sẹ́ni tó bá jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú infection mo ti kọ́kọ́ sọ ṣáájú fún bóyá àwọn tán ṣe ń join wa lórí ètò ṣe tó bá jẹ́ pé bacterial infection ni for instance ṣẹ́ni tẹ́ni yẹn bá lo oògùn tó pa living organism then àwọn bacteria àwọn ẹyin tí bacteria yẹn lé o gbúdọ̀ take measures láti take care wọn. So tí o bá jẹ́ ó dàbí ìgbà tí èèyàn bá ní fish pond ni tó bá da gamaline ẹja yẹn lè kú but later tó bá keep omi yẹn wà á tún discover pé àwọn ẹja tún bẹ̀rẹ̀ sí ṣẹyọ nínú ẹ̀. So àwọn procedure ni procedure ó yẹ tayọ pé kákan lo oògùn nìkan mo sọ ṣáájú lẹ́ẹ̀kan tí èèyàn bá lo oògùn ó máa láwọn measures tó yẹ kí èèyàn ó keep in place then ó máa láwọn steps tó yẹ kí èèyàn ó tún gbé tẹ̀lé oògùn yẹn tí ó máa fi ṣiṣẹ́ papọ̀ ta fún wa ní good result.
4: Adúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà bàbá Èkìtì lẹ̀ ń gbọ́ lórí ètò yìí bàbá ẹ jẹ́ ń béèrè béèrè yìí ká láwọn èèyàn torí kì í ṣe ìlú bínìkan náà ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń gbọ́ wa lórí igun mẹ́rin àgbáyé báwo náà ó ṣe rìn ọ̀nà wọn náà gbà tí wọ́n fi kàn yín lára gan.
2: Ó nǹkan tó kéré púpọ̀ ni kí wọ́n pè wá ní orí nọ́mbà tí a fi síta
5: 08155787027 08155787027 08155787027.
4: Bàbá ṣe nọ́mbà yìí ṣe ó valid
2: nígbà
4: gbogbo
2: kò
4: sígbà tán pè yín dẹ́ nígbé ẹ̀yin fúnra yín náà lẹ́yìn
2: fúnra nọ́mbà tó dọ́dọ̀ tèmi gangan nìyẹn.
4: Ó dẹ̀ yín ọmọ Nàìjíríà mo fọwọ́ sọ̀yà fún yín pé tẹ bá ti pe nọ́mbà yìí yóò wọlé ẹ bá mi pè é lẹ́ẹ̀kan sí.
5: 08155787027 08155787027 08155787027.
4: Ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí gbogbo.
2: Gbajúgbajù oníṣègùn ìbílẹ̀ àwọn ìlú mà ká táwọn èèyàn ti mà ní bàbá Èkìtì ẹyẹ méjì ò kì í jẹ́ díẹ̀.
4: Ẹyẹ méjì ò kì í jẹ́ díẹ̀ bàbá Èkìtì ó dẹ̀ bá mi kí gbogbo ọmọ Nàìjíríà.
2: Tó níbikíbi tẹ́ ti láǹfààní láti gbádùn ètò wa adúpẹ́ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run Ọlọ́run ní fa àìsàn ṣe yín. Gbogbo nọ́mbà tá a ti fi síta tó bá ní ìbéèrè kan àbí méjì tẹ́ fẹ́ béèrè tó bá dẹ̀ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ jẹ́ ká gbà yín ẹ pé nọ́mbà tá a fi síta a máa dá yín lóhùn. Ẹ ṣé o, a tún máa ríra.
4: Tọ́ Olúṣèyí Àsàfẹ́ bàbá Yorùbá lorúkọ tèmi, mo kí gbogbo yín o, etí tẹ̀ fi ń gbọ́ wa ò ní di ní agbára Ọlọ́run ní lùgbàdì àìsàn. Ẹ̀yin ẹ pé bàbá Èkìtì lórí gbogbo bó bá ṣe ń lọ gbogbo ẹ̀ pátápátá Ọlọ́run ọba mi ni ó sì gba àṣàkóso. Kò ní bàjẹ́ fún yín o, ìgbà mìíràn láti mọ pàdé. Ǹjẹ́ ní lórúkọ gbogbo àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí ni èmi Olúṣèyí Àsàfẹ́ tí gbogbo èèyàn pè ní Aláṣàfẹ́ bàbá Yorùbá ń kì yín wípé ó dọjọ́ mi ọjọ́ rẹ ó dàbọ̀.

0: tí ẹ rí ẹ ní gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò ọ̀run sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbòyìn ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ni bí fi àbí ojúbà.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mò ń gbádùn àdàbà.
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Mò ń gbádùn àdàbà.
9: Gbogbo wa là ń gbádùn àdàbà.
10: Oh, number one radio. Àdàbà FM.
11: Àdàbà FM.
10: 88.9 Akure.
12: Southwest. This

0: entity of the extended family or clan.
1: Nítorí náà, ìdílé tuntun yìí kò sí lábẹ́ ìtọ́ni àbí ìdarí àwọn mọ̀lẹ́bí lọ́kùnrin àti lóbìnrin.
0: They have no rights over the wife of their male relation.
1: Àwọn mọ̀lẹ́bí lọ́kùnrin àti lóbìnrin ò láṣẹ lórí ìdílé yìí, wọn láṣẹ lórí ìyàwó arákùnrin wọn.
0: They should not interfere with this new marriage.
1: Àwọn mọ̀lẹ́bí ọkọ lọ́kùnrin àti lóbìnrin wọn gbọ́dọ̀ pàṣẹ fún ìdílé tuntun yìí.
0: They may give advice, but they have no authority to direct or compel either the man or his wife.
1: Wọ́n lè fún ọkọ àti ìyàwó yìí lámọ̀ràn. Wọ́n lè dábàá kán gbà wọ́n lámọ̀ràn, ṣùgbọ́n wọn lè pàṣẹ bí ó ti yẹ kí wọ́n ṣe fún wọn.
0: This new home is directly responsible to God alone.
1: Nítorí ẹni tí ó jẹ́ olùdarí àti aláṣẹ lórí ìgbéyàwó yìí náà ni Ọlọ́run.
0: Since the wife is one with her husband, divorce becomes an act of self-destruction.
1: Níwọ̀n bí ọkọ àti ìyàwó ti darapọ̀ tí wọ́n jẹ́ ara kan náà, ìyapa ò gbọ́dọ̀ dé nínú ara yìí. Tí ìyapa bá ṣẹlẹ̀, yóò léwu púpọ̀, yóò sì nípa lára ńlá.
0: It will leave one wounded, scarred, disabled, and possibly even dead.
1: Irú ìyapa tá ń wí ọ̀gbọ́n kò lè ṣẹlẹ̀ láì mú ọgbẹ́ àti àwọn àpá àti gbogbo àwọn nǹkan tí kò dáa ṣẹlẹ̀.
0: Divorce is a great evil that God hates.
1: Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀, ó jẹ́ ohun tó kórìíra gidigidi.
0: Malachi 2:16, I, the Lord, hate divorce.
1: Malaki orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún, Olúwa sọ ńbẹ̀ wípé ó ní èmi Olúwa kórìíra ìkọ̀sílẹ̀.
0: Religious men asked Jesus whether it was lawful to divorce a wife for any cause at all.
1: Nígbà kan rí ni àwọn ẹlẹ́sìn wá Jésù wá, wọ́n ń bi léèrè wípé ǹjẹ́ ṣé ó tọ́ fún wa a lè kọ ìyàwó wa sílẹ̀ fún ìdí kankan bí?
0: Jesus replied, they are no longer two, but one flesh. What therefore God has joined together, let no one separate. Matthew 19:6.
1: Jésù fèsì, ó dá wọn lóhùn wípé, àwọn méjèèjì kìí ṣe méjì mà, wọ́n ti di ara kan náà. Nítorí náà, ohunkóhun tí Ọlọ́run bá ti so pọ̀ sọ̀kan, kí ẹnikẹ́ni kó má ṣe yà wọ́n. Matthew 19:21, ẹsẹ̀ kẹfà ni Jésù ti sọ bẹ́ẹ̀.
0: But like those evil men, people do not like this answer. They want to find some excuse to divorce.
1: Ṣùgbọ́n àwọn ọlọ́kàn búburú tí ò lérò re, wọn yìí fẹ́ràn irú ìdáhùn bẹ́ẹ̀, nítorí wọ́n ń wá ọ̀nà tí wọ́n gbà ka ẹ̀sùn sí ìyàwó wọn lẹ́sẹ̀ àbí ọkọ wọn lẹ́sẹ̀ kí wọ́n bà lè kọ́ sílẹ̀.
0: Matthew 19:8-9, because of the hardness of your hearts, Moses permitted you to divorce your wives, but from the beginning it was not this way.
1: Ní Matthew orí 19, ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án, Jésù tẹ̀síwájú, ó ń bá wọn sọ̀rọ̀ wípé, Mose gbà yín láàyè láti kọ ìyàwó yín àbí ọkọ yín sílẹ̀ nítorí líle àyà yín ni. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ láti ìbẹ̀rẹ̀ wá.
0: Now I say to you that anyone who divorces his wife except for sexual immorality and marries another commits adultery.
1: Nítorí náà mo wí fún yín pé bí ẹnikẹ́ni bá kọ aya rẹ̀ sílẹ̀ tí kìí ṣe nítorí àgbèrè, tí ó bá sì fẹ́ ẹlòmíì, irú ẹni bẹ́ẹ̀ ti ṣe panṣágà.
0: Barrenness is no cause to divorce.
1: Bákan náà sì ni àìtètè rọmọ bí àbí yíyàgàn kìí ṣe ìdí tí a fi gbọ́dọ̀ kọ ìyàwó wa sílẹ̀.
0: There may be many reasons for a wife not conceiving. It may even be the man who is barren.
1: Ní ọ̀pọ̀ ìgbà, nígbà tí ọkọ bá fẹ́ ìyàwó, ìdí tí ìyàwó ò sì ti tètè rọmọ bí àbí tí a fi yàgàn, ìdí tí ó máa fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ póríṣiríṣi, ìgbà míì ó tiẹ̀ lè ṣe pé ọkọ gan pàápàá fúnra rẹ̀ lọ yàgàn.
0: This is seen in Deuteronomy 7:14, where God says, there shall be no male or female barren among you.
1: Ìdí tá a fi mọ̀ pé ọkùnrin a máa yàgàn ni Deuteronomy 7:14. ẹsẹ̀ ìkẹrìnlá nígbà tí Ọlọ́run

0: Ó ń súre fún àwọn ènìyàn rẹ̀ Ísírẹ́lì, àwọn tó tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Ó ń sọ fún wa wí pé kì yóò sí àgàn láàrin yín lọ́kùnrin àti lóbìnrin.
1: If the wife has not given birth, it is not cause for divorce, but for prayer, as godly Isaac did in Genesis 25:21.
0: Bí a bá fẹ́ yàwó tí yàwó wa ò sì lóyún, tí ò sì tí ìbímọ, ìyẹn èyí ṣe ìdí fún wa láti kọ̀ sílẹ̀, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀, ó jẹ́ ìdí fún wa láti gbàdúrà àti láti wá ojú Ọlọ́run fún ìyàwó wa.
1: Isaac prayed to the Lord on behalf of his wife because she was barren, and the Lord answered him, and Rebecca, his wife, conceived.
0: Ẹ wo àpẹẹrẹ tí Isaaki ṣe ní Génásìsì orí kẹẹ̀dọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlélógún. Níbẹ̀ ni Isaaki ti gbàdúrà sí Olúwa nítorí aya rẹ̀. Nítorí kò rọmọ bí, Olúwa sì dá a lóhùn, ó sì sí Rebecca nínú, bẹ́ẹ̀ ni ó sì lóyún.
1: Abraham did not divorce Sarah for being barren.
0: Abrahamu gan pàápàá tó jẹ́ bàbá Isaaki kò kọ Sarah sílẹ̀ nítorí pé bí ọjọ́ wọn ti gbó tó tí wọn ò sì rọmọ bí.
1: Neither was Hannah divorced, but rather loved all the more.
0: Elikana ò kọ Hannah sílẹ̀ nítorí kò rọmọ bí, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ńṣe ló tó fẹ́ràn rẹ̀ sí i.
1: Zacharias did not divorce Elizabeth, though she bore him no child even to old age.
0: Zachariah àti Elizabeth wọn gbé títí tí wọn àwọn méjèèjì fi darúgbó tuẹ́tuẹ́ tí wọn ò sì rọmọ bí.
1: Let us follow these godly examples.
0: Ẹ jẹ́ kí a tẹ̀lé àwọn àpẹẹrẹ ìgbé ayé ìwà bí Ọlọ́run rere wọ̀nyí.
1: Sometimes out of desperation for a child, a man takes to himself another woman.
0: Nígbà mìíràn ẹ̀wẹ̀, àwọn ọkọ a máa fẹ́ láti ní ọmọ láyé nítorí ìdí èyí, wọn a máa wò wípé tẹ́lẹ̀ yóò bá rọmọ bí, ó yẹ kí n fẹ́ ìyàwó mi, ẹ jẹ́ n fẹ́ mi tí ó bímọ fún mi.
1: This should never be done.
0: Eléyìí ò yẹ kó rí bẹ́ẹ̀ o.
1: From the beginning, God provided one woman for the one man.
0: Ẹ mọ̀ jà gbàgbé wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá nínú ọgbà Edeni, obìnrin kan ṣoṣo ni Ọlọ́run dá fún ọkùnrin kan o.
1: He did not bring multiple wives to Adam. Polygamy does not have God's approval.
0: Kò mú obìnrin púpọ̀ wá sọ́dọ̀ Adamu wípé o lè ṣe pàṣípàrọ̀ wọn bẹ́lẹ̀ yóò bá ṣe kó o mú mi. Eléyìí fi hàn fún wa wípé ìkóbìnrin jọ ìkóyàwó púpọ̀ jọ kìí ṣèfẹ́ Ọlọ́run o.
1: Jesus said, a man shall be joined to his wife, and the two shall become one. Matthew 19:5.
0: Ẹ gbọ́ bí Jésù Olúwa ti wí ní Matthew orí 19:5, ẹsẹ̀ 5, ó wí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe darapọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì yóò sì di ara kan.
1: Marrying more than one wife is a departure from the Lord's way.
0: Kí àṣà pé kí ọkùnrin kan ó fẹ́ ìyàwó púpọ̀, èyí kìí ṣe ìfẹ́ Ọlọ́run, ń ṣe ni ó jẹ́ àpẹẹrẹ bí ènìyàn ti sìnà kúrò lójúnà Ọlọ́run.
1: Deuteronomy 17:17 commands, the king shall not multiply wives to himself.
0: Kódà tí ẹ mọ àwọn ọba gan àbáwọn àjòyè tó lówó lọ́wọ́ tó sì ní dúkìá tó pọ̀, Ọlọ́run pàṣẹ fún wọn ní Deuteronomy orí 17, ẹsẹ̀ 17 wípé ọba kò gbọ́dọ̀ fẹ́ ìyàwó púpọ̀ fún ara rẹ̀.
1: Dear listener, let us glorify God in our homes.
0: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, ẹ jẹ́ kí a fẹ́ láti yin orúkọ Ọlọ́run lógo nínú ìgbé ayé wa, nínú ìdílé wa.
1: Let there be a bright testimony of the love, purity, truth, and grace of Christ seen in how we treat ourselves as husbands and wives.
0: Ẹ jẹ́ kí Ọlọ́run àti àwọn ènìyàn lórí ilẹ̀ ayé ó rí bí a ti ní ẹ̀rí rere, ẹ̀rí pé a fẹ́ràn aya wa, a sì fi ìwà mímọ́ àti òtítọ́ àti oore ọ̀fẹ́ Kristi balò ní gbogbo ọ̀nà wa gẹ́gẹ́ bí ọkọ.
1: Then the world will know that truly the living God abides in our midst.
0: Nígbà náà ni àwọn ará ayé yóò mọ̀ gbangba nítòótọ́ wípé Olúwa Ọlọ́run alàyè ń gbé láàrin.
2: Thank you for joining us today on Jesus the Light.
0: Ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nìmọ́lẹ̀ ayé.
2: We would like to hear from you.
0: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can send your questions and comments to 081-677-499-03. Again, 081-677-4993.
0: Ele fi awon atejise yin abawon ibere te ba ni ranse si ero ibanisoro 081-677-4993. E tun bo lekan si 081-677-4993.
2: So until next week Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
0: Nitori na e to pade wa lojo Sunday tin bo laago mesan abo ale lori ikanni ilese radio Adaba 88.9 FM.
2: Be doers of the world and not hearers only, deceiving your own selves.
0: Titi digba na e ma je oluse oro na e ma fi je olugbo lasan ke si tan kan ara yin je.
3: Mo ki onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni Babangana ti gbogbo aye a ma pe ni Baba Kerewa alase ati oludari Stand Action Koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomo okunrin ja kan si mi
4: ni iwaju Continental Guest House Nepa nilu Akure.
3: Phone number mi 081-64-12-27-77 lekan si 081-64-12-27-77
5: kila amo si Stand Action Koboko awon egbogi to da fun olomo okunrin nikan soso oni a pe ni Stand Action Koboko ani ni olomi ani oni powder olomo okunrin nikan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti tri pada si boda suke suke ni waju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi Stand Action Koboko wa fun olomo okunrin nikan soso aiso ti o gbogun olohun o ni fi se wa gbogbo nkan ti nkan ti o ba le ma se wo lomo okunrin fe ko gbianju ko wa ba mi
4: ni iwaju Continental Guest House Nepa nilu Akure.
3: Phone number mi 081-64-12-27-77
5: egunje egun osajo osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re o gbera dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo aja fo re o le gbera dada ma fi dagula
4: mo wa ni waju Continental Guest House Nepa nilu Akure.
5: Ibe ni o wa to mo okunrin nikan ni mo n se toju ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi gbogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi iru erin ni gbogbo igba ori keri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ma fi dagula o le pe mi sori ero obani soro mi
3: 081-64-12-27-77
5: nkan ki nkan ti o ba se e boya won se eyo e marun e mefa ki le to mo bo se se eyo lo se mo mi abi ti o ba ye se eyo ti e a ma ta a ma yun e ba fi dagun la gbogbo nkan ki nkan ti o ba ma se ninu ago ara re boya ara n ta eni abi ara n ja eje ni abi inu re n kun ni gbogbo igba orukun ru eni orikerike ara n ru eni abi ati rin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu iso ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba ti ri pe nkan omokunrin yo do dere a je pe aisan kan wa to nfa a pe nija ninu isan ara ni se mo pe ogo kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isan ara omo olomo okunrin isan ara ti o ba n se wo olomo okunrin ninu ago ara ninu isan ara olomo okunrin nikan ni mo n pe o gbogbo nkan ti nkan ti o ba n se
3: ko 77 agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re n wu ni o le sun daada bo se n sun tẹtẹlẹ gbogbo oru nkan bayi ko da elomi to ba loogun lọwọ asise ti oogun ba tan a tun pada si bo se n se ni iru nkan bayi ko da a ni lati se ayẹwo ka le mo iru oogun to ma ba e lara mu ti irin ajo ọsẹ kan ti o fi ni di ọdun kan mu e lọwọ ti o ba wa si ọdọ wa ti a ba bere lọwọ awọn to nile a mọ pe nkan bayi lo n se o ka to mo oogun ta ma fun. fun o awa ki n se yi a ki n se ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re ohun ni o se wa itoju olomo okunrin nikan soso ohun ni mo n se
4: kon si mi ni iwaju Continental Guest House Nepa nilu Akure
2: phone number mi 08164122777 lekan si 08164122777
6: Hello, send Badu Adaba.
7: Badu Adaba.
6: Badu

0: sọ̀rọ̀.
1: Ẹ má mà yìí.
0: Bàbá ẹjọ́ dé o.
2: Ẹ wá gbọ́.
0: Gbọ́.
1: Àṣírí ńlá.
0: Kábílẹ̀ ṣọlá.
1: Láti ẹnu ikọ̀. Olódùmarè.
0: Yọ́ọ̀ṣù.
1: Mo gbọ́ wọn lù wá.
0: Adániwá yọ lọ́rùn.
1: Gbogbo ilé tí òun yìí dé.
0: Ó yẹ sọ.
1: Ìjì.
0: Orúkọ Jésù.
1: Ọṣù bàbàbà.
0: Orúkọ Jésù.
1: Èyí jẹ́ mú kanlẹ̀kùn yìí.
0: Adániwá yọ.
1: Àmì ni kò ṣe.
0: Àmì sọ.
1: Àrá. Ara ìbínú Olúwa.
0: Orúkọ Jésù.
1: Ó yẹ kó dàdúrà.
0: Ọ̀bẹ Jésù.
1: Káyà nẹ́bàrùwà. Ìwọ ìjì.
0: Orúkọ Jésù.
1: Oṣù bàbàbà.
0: Adániwá yọ. Ayẹ́ra yọ lọ́rùn.
2: Jọ́sí gbéṣẹ́ ní ẹ lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ ni o.
2: Ta ló ń rẹ ọ níṣẹ́.
0: Bí ẹṣọ lọ́rùn.
2: Wọ́n ní kó lọ jíṣẹ́. Sí ilé àwọn kan. Nínú oṣù bàbàbà.
0: Adániwá yọ.
2: Wọ́n ní ọlọ mú wọn lọ́mọ.
0: Bẹ́ẹ̀ni sọ.
2: Wọ́n ní ọlọ pa wọn lọ́mọ.
0: Bí ẹṣọ lọ́rùn.
2: Irọ́ o.
0: Irọ́
2: o. Ò ní lè ríṣẹ́ ìjẹ́ o.
0: Kọ́.
2: Torí wípé.
0: Ó yẹ sọ.
2: Kí ilẹ̀kùn rẹ tó ṣí.
0: Bí ẹṣọ lọ́rùn.
2: Kí a tó ṣí fèrèsé.
0: Ó yẹ sọ.
2: Ọ̀run. Fún ọjọ́.
0: Bí ẹṣọ lọ́rùn.
2: Nínú oṣù rẹ.
0: Bẹ́ẹ̀ni o.
2: Kí o tó dé.
0: Ẹ̀sà. Ó yẹ sọ.
2: O la ti ń tilẹ̀kùn mọ́ báyìí.
0: Bẹ́ẹ̀ni sọ.
2: Báyìí lolúwo wí.
0: Ayérayé ọlọ́run.
2: Gbogbo iṣẹ́ ibi.
0: Orúkọ Jésù.
1: Sí ìjì oṣù bàbàbà.
0: Orúkọ Jésù.
1: Tó ti pinnu àti jẹ́.
0: Adániwá yọ ọlọ́run.
1: Sí ilé àwọn àyànfẹ́.
0: Ọlọ́run kò tọ́ jẹ́.
1: Ó yẹ kó lànà.
0: Mi Jésù.
1: Mo ní kó lànà.
0: Mi Jésù.
1: Mo ní kó lànà.
0: Mi Jésù.
1: Ìjì oṣù bàbàbà.
0: Ayérayé ọlọ́run.
1: Ìwọ ìjì.
0: Ìjì.
1: Oṣù bàbàbà.
0: Adániwá yọ.
1: Ká fi iṣẹ́ ikú rẹ.
0: Orúkọ Jésù.
1: Sí ọmọ mi.
0: Orúkọ Jésù.
1: Ní oṣù kẹsẹ̀.
0: Oṣù kẹsàn-án yìí o.
1: Mi ò gbà.
0: Mi ò gbà.
1: Mo tilẹ̀kùn mọ́.
0: Mo tilẹ̀kùn mọ́ o.
1: Wà máa kẹ́.
0: Ó yẹ sà.
1: Ìwọ ìjì oṣù bàbàbà.
0: Ìwọ ìjì oṣù bàbàbà.
1: Bàbá mi o.
0: Bàbá mi o.
1: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
0: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
1: Kò gbọdọ̀ wáyé o. Ẹ̀sà.
0: Ó yẹ sà.
2: Ilẹ̀kùn Sẹ̀tẹ́mbà gbúdọ̀ sí.
0: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
2: Ṣùgbẹ́.
0: Ó yẹ sà.
2: Ìwọ ìjì bàbàbà.
0: Ó
2: gbúdọ̀ bá wáyé o.
0: Ká bí ẹ̀sà lọ́rùn o.
2: A ti ń ṣí ọmọ́run o. Ṣẹ́kẹ́ṣẹkì ọ̀run dà. Ẹ bá ń múnde.
0: Ayérayé ọlọ́run.
2: Ṣẹ́kẹ́ṣẹkì ọ̀run
0: o.
2: Ẹ gbèdè. Ìjì ti ń pa àwa bí ọmọlẹ́kùn. Ní oṣù mẹ́sàn-án. Ìjì.
0: Kábíyèsí ọlọ́run.
2: Tí ń fomi jẹ́. Kíkorò sí ojú abiyamọ.
0: Ayérayé o.
2: Nínú oṣù kẹsẹ̀.
0: Kábíyèsí o.
2: Báyìí lo olúwo wí.
0: Orúkọ Jésù.
2: Kí oṣù kẹsẹ̀ tó dé.
0: Orúkọ Jésù.
2: Ni mo ti ké tẹtẹ.
0: Ó yẹ sà.
2: Àgẹ́lì ọ̀run o. Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
0: Ọ̀bẹ Jésù.
2: Àmì méje dà.
0: Ẹ sà.
2: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
0: Ọ̀bẹ orúkọ Jésù.
1: Sọgbẹ́ ìwọ ìjì oṣù bàbàbà.
0: Ìwọ ìjì oṣù bàbàbà.
1: Apẹnupọ̀.
0: Apẹnupọ̀.
1: Ní orúkọ Jésù.
0: Orúkọ Jésù.
1: A tilẹ̀kùn ọ̀run mọ́.
0: A tilẹ̀kùn ọ̀run mọ́.
2: Ó ní ẹ pàṣẹ.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Àbí bẹ́ẹ̀ kọ́.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ pàṣẹ fún mi.
0: Ẹ pàṣẹ fún mi o.
2: Ní ti ṣí ọwọ́ mi.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Ní ti ṣí ọwọ́ mi.
0: Ní ti ṣí ọwọ́ mi lè.
2: Ẹ lo.
0: Ẹ sà.
2: Ní orí omi.
0: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
2: Ìjìlẹ̀.
0: Ó lé o.
2: Ìjìlẹ̀.
0: Ó lágbára.
2: Ẹ sà.
0: Kábíyèsí o.
2: Ọkọ̀ ti fẹ́ dànù.
0: Ó yẹ sà.
2: Ẹ sà.
0: Yẹ sà.
2: Jésù sì ń bẹ̀ nú ọkọ̀. Ọ̀gá.
0: Yẹ sà.
2: Má fòyà.
0: Kábíyèsí o.
2: Nínú oṣù yìí. Jésù ti wà nú ọkọ̀ rẹ.
0: Oṣù ti wà bẹ́ o.
2: Ó ní master driver.
0: Ó yẹ sà.
2: Tó ń gbé ẹbọ láti January.
0: Kábíyèsí ọlọ́run o.
2: Òun ni yóò sọ ọ́ kalẹ̀. Ní àlàáfíà.
0: Ó yẹ sà.
2: Ní December. Ẹ lo.
0: Ẹ sà.
2: Òun ni yóò tún kó ẹwọ ọdún tuntun.
0: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ sà.
0: Kábíyèsí ọlọ́run o.
2: Àpọ̀mọ́ má wẹ̀yìn ló kọ rẹ̀.
0: Máṣá
2: àpọ̀mọ́ Akọmọ máa wẹ̀yìn, akọmọ máa wẹ̀yìn, akọmọ máa wẹ̀yìn, má jẹ jábọ́. Akọmọ máa já lulẹ̀, akọmọ máa já lulẹ̀, akọmọ máa já lulẹ̀, má jẹ jábọ́. Ẹ̀sà.
0: Kábíyèsí bàbá mi.
2: Ìwọ ni mástà pọmọpọmọ.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Tó pọmọ láti January.
0: Ó yẹ sà.
2: Tí ò sì jábọ́ lẹ́yìn rẹ. Kò wá lè di Sẹ̀tẹ́mbà.
0: Kábíyèsí o.
2: Kò wá jábọ́.
0: Àtọ́.
2: Kí sí ilẹ̀ Sẹ̀tẹ́mbà ò tó mọ́sáyé.
0: Ó yẹ sà.
2: Ni mo ti ń kan ilẹ̀kùn ọ̀run.
0: Kábíyèsí ọlọ́run o.
2: Ẹ tilẹ̀kùn mọ́ ìjì.
0: Ayérayé ọlọ́run o.
2: Ìjì tó lè fẹ́ pa ẹnikẹ́ni lẹ́kùn.
0: Orúkọ Jésù.
2: Ìwọ ilé tí ọ̀rọ̀ yìí wọ̀.
0: Adáni wáyé o.
1: Àìdàlẹ̀ kẹrùnà. Àyàmánà ti dábà. Ẹrù gẹ́dẹ̀ bí ara. Àjàjà bí runa jàì. Fàdá gẹ́dẹ̀ bí ru. Ọgbẹ́ ẹrú àjìdá. Jàjà bí ru àná. Ara kọ̀kọ́ bí jàná jà. Lọ́dún àgbàrọ̀ mánà ti. Máàrún bí lẹ́sẹ̀ káyìnà. Iná olúwa. Iná olúwa. Iná olúwa. Ara gọ́gọ́gọ́ bí jà. Gẹ́gẹ́ dẹ́bi ni a tà. Ẹ̀jẹ̀ jẹ́ bí ru ànága. Ara gẹ́dẹ̀ bá lámà ti. Máàrún bí nà yá ti. Ẹ máa kígbe. Ẹ tilẹ̀kùn ọ̀run ma.
0: Ije.
1: Apanilẹ́kùn. Oṣù kẹsàn-án. Ẹ tilẹ̀kùn ọ̀run ma.
0: Kò gbọdọ̀
1: wáyé.
0: Kò
1: gbọdọ̀ wáyé. Padà. Padà. Padà. Padà.
0: Ije.
1: Apanilẹ́kùn.
0: Oṣù.
1: Kẹsàn-án.
0: Alọ́
1: gbọdọ̀
0: wáyé. Kábíyèsí ọlọ́run.
1: Ẹgbẹ́ o. Mo máa ń sọ. Ọdọọdún ni.
0: Bẹ́ẹ̀ni sọ ọdọọdún
1: ni. Ni mo máa ń sọ.
0: Kábíyèsí ọlọ́run.
1: Ẹ̀yin tẹ ti ń gbọ́ ètò yìí. Tipẹ́tipẹ́.
0: Látẹ̀yìn wá.
1: Wá ti mọ mẹ́jẹ̀mú.
0: Kábíyèsí ọlọ́run.
1: Oṣù bàbàbà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ̀lò. Ìrúbọ. Oṣù bàbàbà.
0: Bẹ́ẹ̀ni o.
1: 9900.
0: Confirm. Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ sà.
0: Oṣù
1: bà kìíní.
0: Oṣù bàbà kankan.
1: 900
0: naira ni o.
1: Ẹ sà.
0: Esma. Kábíyèsí ọlọ́run.
1: Owó yẹn gẹ́gẹ́ kọ́ ni kókó.
0: Rárá o.
1: Bí kò ṣe. Ẹni bá ní etí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Gbogbo ohun tí èmi sọ fún ìjọ.
0: Bẹ́ẹ̀ni sọ fún ìjọ.
1: Ọ̀gá. A ṣe ní ọdún tó kọjá.
0: Bẹ́ẹ̀ni sà.
1: 2 years ago.
0: Kábíyèsí o.
1: Ìrànjáde pé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Àwọn kan fẹ́ ṣiṣẹ́ ibi. Ní oṣù bàbàbà. Wọ́n dẹ̀ fẹ́ wọ ilé àwọn ènìyàn. Wọ́n fẹ́ máa jí ọmọ gbé.
0: Adaliwayo.
1: Ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀.
0: Ó ṣẹlẹ̀ o.
1: Ẹni amúra bí àlájá.
0: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni.
1: Amúra bí ẹlẹ́ à. A lọ gba ilé.
0: Kábíyèsí o.
1: A dẹ̀ gbọ́mọ lọ́mọ. A dẹ̀ sá lọ.
0: Tóṣù.
1: Ọ̀gá.
0: Orí bẹ́ẹ̀.
1: Ó mà ṣẹlẹ̀.
0: Kábíyèsí o.
1: Ṣùgbọ́n.
0: Yẹ̀sà.
1: Àwọn abiyan mọ̀ kan sunkún wá bí. Ọmọ sọnù.
0: Adaliwayo.
1: Ọ̀pọ̀lọpọ̀ ọmọ.
0: Yẹ̀sà.
1: Ló sọnù.
0: Kábíyèsí ọlọ́run.
1: Ní ọdún 2025.
0: Ó yẹ̀sà.
1: Ẹ̀sà.
0: Sà.
1: Àti 2024.
0: Mọ̀mọ́.
1: Kábíyèsí o. Kò sí ọmọ kankan.
0: Yẹ̀sà.
1: Tí ó sọnù. Ní 2026. Títí wo 2027. Títí gbogbo ọjọ́ ayé wọn. Ọmọ kankan ò ní sọnù. Ọmọ kankan ò ní sọnù. Ìjì ò ní gbọ́ ọmọ kankan. Gbogbo ilé tí ọ̀rọ̀ yìí wọ̀. Ìjì ò ní gbọ́ ọmọ rẹ o. Ìjì ò ní gbọ́ ọmọ rẹ o. Ìjì ò ní gbọ́ ọmọ rẹ o. Kò ní gbé o. Kò ní gbé o. Kò ní gbé o. Kò ní gbé o. Kò ní gbé o. Ìjì. Kò ní jẹ́ ọlọ́mọgbẹ́. Ẹ̀lò. Bàbá mi wí pé.
0: Kábíyèsí o.
1: Àwọn kan.
0: Yẹ̀sà.
1: Wọ́n fẹ́ dúró di September.
0: Adaliwayo.
1: Kí ilẹ̀kùn September ṣí.
0: Yóòṣù.
1: Kí wọ́n tó rú ẹbọ.
0: Kábíyèsí ọlọ́run o.
1: Oṣù September.
0: Ayérayé.
1: Mo gbọ́ ìtọ́ni.
0: Yẹ̀sà.
1: Ẹ̀sà.
0: Kábíyèsí o.
1: Kí ilẹ̀.
0: Yẹ̀sà.
1: Òjò.
0: Ẹ̀ẹ́ o.
1: Kí ilẹ̀.
0: Yẹ̀sà.
1: Òwúrọ̀.
0: Ẹ̀ẹ́ o.
1: Ọjọ́.
0: Ọjọ́ September.
1: Oṣù September. Ọjọ́ àkọ́kọ́.
0: Ọjọ́ àkọ́kọ́ ni sà.
1: Nínú oṣù September.
0: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
1: Mọ̀mọ́.
0: Ẹ̀ẹ́ o.
1: Kí ọjọ́ yẹn tó mọ́sálẹ̀.
0: Ẹ̀ẹ́ tó mọ́.
1: Ẹ̀sà. Ẹ̀rú ẹ̀bọ.
0: Tàbí ọmọ màṣẹ́ o.
1: Èdìdì.
0: Ó yẹ̀sà.
1: Èdìdì.
0: Ẹ̀ẹ́ o.
1: Àbò.
0: Kábíyèsí ọlọ́run.
1: Oṣù bàbàbà.
0: Ó yẹ̀sà bẹ́ẹ̀ni o.
1: 900 naira.
0: 900 naira ni o. Adaliwayé.
1: Àwọn kan gbó wọn olúwa gbọ́.
0: Ó yẹ̀sà.
1: Wọ́n ṣe.
0: Kábíyèsí o.
1: Ẹ sà.
0: Ó yẹ̀sà.
1: Ẹ sùmà.
0: Sà.
1: Ẹ wò ó.
0: Bẹ́ẹ̀ni o.
1: Kò sẹ́ni tó ṣe.
0: Kábíyèsí ọlọ́run.
1: Lọ béèrè.
0: Bẹ́ẹ̀ni o.
1: Kò sí kankan ní wọn.
0: Ó yẹ̀sà.
1: Tó sunkún ọmọ.
0: Kò sí aburúlé wọn.
1: Màmá ma kẹ́ ni. Bí bá lè pẹ́. Búburú kan kì yóò sun múlùú.
0: Àtọ́.
1: Bẹ́ẹ̀ ni àrùn karùn kan.
0: Bẹ́ẹ̀ni o.
1: Kì yóò sun mọ ilé rẹ.
0: Yóò sun mọ ilé rẹ.
1: Mọ kéde.
0: Orúkọ Jésù.
1: Nínú oṣù kẹsẹ̀.
0: Orúkọ Jésù.
1: Kì yóò sí ìjì.
0: Mẹ́jọ Jésù.
1: Ooo.
0: Ó yẹ̀sà.
1: Kì yóò sí ìjì.
0: Mẹ́jọ Jésù.
1: Kì yóò sí ìjì.
0: Amẹ́.
1: Kì yóò sí ìjì.
0: Amẹ́.
1: Ọ̀gá.
0: Ó yẹ̀sà.
1: Mo wo ilé ẹnìkan.
0: Kábíyèsí o.
1: Ìdílé olówó ni ẹlẹ́yin o. Ìdílé olówó. Wọ́n ní owó.
0: Ó yẹ̀sà.
1: Wọ́n dẹ̀ ń gbọ́ mi. Ṣùgbọ́n.
0: Ẹ o.
1: A yín mú.
0: Ẹ o.
1: A ní kí ni sọ.
0: Iná ṣe ń bẹ̀yẹ.
1: Ẹ.
0: Kábíyèsí o.
1: A ní wòlíwo ló máa ń pariwo bí ajá. Láràárọ̀
0: yìí.
1: Ṣébí mi mo máa ti mọ rí.
0: Kábíyèsí o.
1: Tí mo fi ń ké.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó ṣe o.
0: Yẹ̀sà.
1: Kẹ́ mò ń ké bí ajá.
0: Màdúpẹ́ o.
1: Ṣ
2: sugbe.
0: Yes sir.
2: Baba mi wiwe. Yes sir.
0: Kabiyesi o.
2: Eni ti nkan ba ba.
0: Yes sir.
2: Ni o mo pe nkan ba.
0: Yes sir. Yes sir.
2: Eni kan o jalu leni.
0: Ko le mo jo jalu
2: lo. Ko mo jo jalu lo.
0: Oh yes sir.
2: Yes sir.
0: Sir.
2: E wo baba olowo.
0: Yes sir.
2: Ti won sukun. Ni waju mi.
0: Kabiyesi o.
2: Baba ye. Bo ti lowo to.
0: Yes sir. Yes sir.
2: Yes sir.
0: Sir.
2: Aye selidi.
0: Kabiyesi o.
2: O ni o nti so pe.
0: Yes sir.
2: Ko si Olorun. O so be
0: ti go Olorun nu
2: o lo wi pe
0: kabiyesi o
2: ko si Olorun
0: si Olorun
2: ko de bi omo meji
0: a de ni waye
2: eyo kan soso lo bi baba olowo yi oga
0: yes sir
2: baba ti pe 73
0: kabiyesi o
2: iya o ti pe 71
0: Olorun Olajide
2: 71 ni ya
0: yes sir
2: I baba
0: yes sir
2: 73 oga
0: kabiyesi omo
2: won ni owo
0: yes sir
2: gbogbo owo tan ni
0: kabiyesi o
2: ori omo won
0: yes
2: ni won nele
0: atani waye o
2: omo yen
0: yes sir
2: yes sir ni bi ti won ni oro de
0: kabiyesi o
2: won ni
0: yes sir
2: won ti ko university
0: yes
2: ni oruko omo yen
0: yes
2: yes sir
0: yes sir
2: company bi meje
0: ayeraye o
2: loruko omo yen
0: yes
2: omo yen o leji ya mo
0: atani waye o
2: yes sir ire kan la de fun o
0: kabiyesi olorun
2: yes sir sugbe
0: e
2: ori mi bi woli
0: kabiyesi o
2: odo
0: yes
2: yo mo tin se
0: atani waye
2: ori mi bi woli ti ebi npa
0: kabiyesi olorun
2: ori mi woli ti ntoroje
0: ayeraye olorun
2: o wu mi
0: yes sir
2: bi atoroje sugbe yes sir
0: kabiyesi o
2: eni se go ba toju edu ogo
0: ko le ba o ma ko so
2: eya nagada baba
0: ari waye olorun o
2: mama
0: yes sir oh yes sir
2: mama ra mi
0: kabiyesi o
2: woli ni mi
0: era la baraka o
2: oja mo ni nti mo rire oni oni woli
0: yes
2: nothing will happen
0: kabiyesi olorun
2: ko sin to ma so mo mi
0: so gesi
2: nothing will happen to my son
0: yes
2: sir
0: kabiyesi olorun
2: emi de tun dele
0: yes sir
2: mo tun lo nba gbadua
0: ah aye raye o
2: mo nba gbadua
0: yes
2: omo yen
0: kabiyesi o
2: yes sir ibi to wa tun le si re
0: oh yes sir
2: ko mo olorun
0: adani waye o
2: omo o mo olorun
0: kabiyesi o
2: baba o mo olorun
0: ati baba o ti mo
2: iya o mo olorun
0: o sani to ma ma
2: ojiji
0: kabiyesi o
2: eni to mo won
0: oh yes sir
2: lo mo olorun ipe
0: yi
2: eni to mo won
0: oh yes sir
2: lo wa ba mi
0: adani waye o
2: yes sir
0: sir
2: igba tan ma tun soro
0: kabiyesi olorun
2: won ni kemi wa ba won le yes sir
0: oh yes sir
2: mama
0: sir
2: emi tun jewo woli
0: badi sir
2: onirele
0: yes sir
2: mo drive pelu awon olopa mi mo tun lo le re
0: kabiyesi o
2: emi na ri pe
0: yes sir
2: afin nibe sugbe
0: hey
2: mi mo se da afin
0: oh yes sir
2: be ni mo ri
0: adani waye o
2: yes sir
0: kabiyesi olorun
2: mo ri ojiji
0: olorun olajide o
2: mo ri ghost
0: olorun re molekun o
2: oku
0: je
2: o n farahan mi
0: kabiyesi olorun
2: lati nu ogiri
0: yes
2: oluwa kile leyi
0: ah
2: e so fun o
0: adani waye o
2: ikun run ninu leyi
0: ah mi mo
2: eni kan sami
0: o je sami je
2: iku oni woli e
0: ah mi Jesus
2: iji oni woli e
0: ah mi Jesus
2: iji oni gbomo e
0: ah mi Jesus
2: mo ni
0: baba baba o
2: e gbadua
0: kabiyesi olorun o
2: nitori omo yin
0: yes
2: ese kese lo wipe
0: oh yes sir
2: nothing will happen
0: ya
2: mo ni oke okay
0: yes sir
2: in te ma sere
0: ao
2: e ma wa se fun mi
0: kabiyesi olorun
2: e lo sori oke kan
0: yes sir
2: e lo ra
0: kai
2: in ti o fun won ni ile
0: yes sir
2: bi generator
0: yes
2: e lo ra sibe
0: kabiyesi o
2: e ma wa sori oke temi
0: rara o
2: e lo sori oke
0: e lo sori oke mi
2: e lo se sibe
0: yes
2: sugbe
0: oh yes sir
2: yes sir
0: kabiyesi o
2: ko gbore o
0: ao
2: ko tele
0: o se ti ko
2: o ni
0: kabiyesi o
2: awon woli n wo owo tan ma fi jeun ni
0: ao
2: mo tun gbadua tori omo yen
0: ayeraye olorun
2: yes sir
0: oh yes sir
2: na ma so ko fe se wedding
0: kabiyesi o
2: yes sir
0: yes sir
2: mo tun so fun pe
0: oh yes sir
2: asiko ati se wedding ko yi
0: peto
2: e ma jo se
0: eni suru o
2: won ni ru woli wole le
0: kabiyesi olorun
2: to nta ko ayeye yes sir
0: oh yes sir
2: an ba ti mo kan gboran se bi eni to mu mi mo won
0: yes sir
2: lo je ma saju
0: beni beni
2: ojo ti mo ku o mege
0: kabiyesi o
2: o fun mi ni check
0: yes sir
2: $2 million
0: kabiyesi olorun o
2: oluwa ni mi gbudogba
0: adani waye
2: mi ogba
0: yes sir
2: yes sir
0: kabiyesi o
2: $2 million
0: kabiyesi olorun
2: ni check to fun mi
0: yes
2: oluwa ni mi gbudogba
0: ayeraye o
2: o ye ki iye re tu wa si
0: o ye ko se o
2: woli yo gba $2 million o de ni ka se bayi
0: kabiyesi o
2: e de se
0: ya
2: $2 million to fun mi
0: yes sir
2: generator.
0: Kábíyèsí o.
2: Sani kọ́ lọ́ra sórí òkè.
0: Ẹ o.
2: O lè mọ́ tó 2 million
0: gẹ. Àtọ̀ àtọ̀.
2: Ẹ.
0: Kábíyèsí ọlọ́run.
2: Kí wọ́n lẹ̀ gbọ́ràn.
0: Káà.
2: Wọ́n dájọ́ wedding. Ẹ. Ẹ sà.
0: Yẹ sà.
2: Àwọn olówó ti dé.
0: Kábíyèsí o.
2: Láti ìlú òyìnbó.
0: Yóò.
2: Káàkiri ayé.
0: Ajáduwáyé.
2: Ilẹ̀ ti rẹ.
0: Ẹ.
2: Mọ́tò ti lọ.
0: Láti fi ilé pa tó.
2: Ẹ sà. Ọlọ́pàá ti lọ rẹrẹrẹ.
0: Kábíyèsí o.
2: Wọ́n ti dáná. Wọ́n ti ṣe gbogbo ẹ̀.
0: Wọ́n ti dáná ayẹyẹ.
2: Kéèkì ti dúró.
0: Kábíyèsí ọlọ́run.
2: Ìyàwó ti wà.
0: Yóò.
2: Nínú hall.
0: Yóò.
2: Ọkọ.
0: Ó yẹ sà.
2: Àwọn ọ̀rẹ́ wípé.
0: Kábíyèsí o.
2: Ẹ jẹ́ lọ gbé ọkọ.
0: Káyayayayayaya.
2: Láti òtẹ́.
0: Ayérayé o.
2: Àwọn ọ̀rẹ́ wà ń sàlẹ̀.
0: Kábíyèsí o.
2: Ọkọ múra lókè.
0: Yóò.
2: Sìkíyèsí. Ìgbà tán máa fi wọ yàrá ọkọ.
0: Òkè tó ti gbọ́.
2: Tán máa fi wọ yàrá ọkọ.
0: Kábíyèsí ọlọ́run.
2: Ọkọ. Ó ti àǹgì ara rẹ̀.
0: Ayérayé o. Ó pokùnso.
2: Ó pokùnso.
0: Kábíyèsí ọlọ́run.
2: Ẹ sà. Ẹ̀jẹ̀ ti gbẹ tán.
0: Adáríwáyé.
2: Ó ti kú. Àṣó ti kú.
0: Yóò.
2: For the past 2 hours.
0: Adáríwáyé o.
2: Tí wọn ò dẹ̀ mọ̀.
0: Tí wọn ò mọ kankan.
2: Mo kéde.
0: Ayérayé ọlọ́run.
2: Àṣàsí ṣiṣẹ́ ṣiṣẹ́.
0: Orúkọ Jésù.
2: Lọ́jọ́ ayẹyẹ.
0: Orúkọ Jésù.
2: Kò ní bọ́mọ rẹ.
0: Àmì Jésù.
2: Kò ní bọ́mọ rẹ.
0: Àmì Jésù.
2: Kò ní bọ́mọ rẹ.
0: Àmì Jésù.
2: Àṣàsí ṣiṣẹ́ ṣiṣẹ́.
0: Àdáríwáyé o.
2: Kò ní bọ́mọ rẹ.
0: Àmì.
2: Ọ̀gá.
0: Kábíyèsí ọlọ́run.
2: Ẹ sà.
0: Yẹ sà.
2: Ṣé ẹ máa ń ronú ni? Kí ló mú pokùnso?
0: Kí ló tún kù?
2: Kí ló mú pokùnso?
0: Kábíyèsí o.
2: Ó dá sọ fún mi.
0: Kí ló rò?
2: Ìrònú wo ló rò?
0: Kayayayayayaya.
2: Ṣé kò lówó ni?
0: Ilé-iṣẹ́ ti wà lẹ́kùn.
2: Gbogbo ilé-iṣẹ́ pọ̀.
0: Kábíyèsí ọlọ́run.
2: Owó tó wà lákàtì ọmọge.
0: Yẹ sà.
2: Ó lé ní bílíọ̀.
0: Adáríwáyé o.
2: Bílíọ̀. Kọ̀sùn bàbá yẹn sọ lọ́jọ́ yẹn.
0: Ó yẹ sà.
2: Ó lọ́mọ mi ò lè jìyà mọ́.
0: Kábíyèsí o.
2: Àkáǹtì ẹ̀ lé ní bílíọ̀.
0: Adáríwáyé.
2: Ẹ sà.
0: Ó yẹ sà.
2: Ọmọ. 29 years.
0: Kábíyèsí o.
2: 29 years.
0: 29 years o.
2: Kò ní níwájú.
0: Jọ́sùn.
2: Kò ní lẹ́yìn.
0: Kò dẹ̀ sí lẹ́yìn mọ́.
2: Gbogbo èrò ń lọ ní church.
0: Kábíyèsí o.
2: Ẹ sà.
0: Wọ́n dúró dọ́kọ̀ ìyàwó.
2: Wọ́n já okùn.
0: Káà.
2: Lára fan.
0: Jọ́sùn.
2: Ìgbà tán máa fi gbélé rẹ̀.
0: Ó yẹ sà.
2: O ti kú.
0: Ayérayé ọlọ́run o.
2: Ẹ sà.
0: Ìkúlẹ̀ abiyamọ.
2: Bàbá ní ká máa pe wòlíì òkòtò. Wọ́n pè mí. Olúwa wípé. O ti lọ.
0: Kábíyèsí o.
2: Ẹ sà.
0: Ẹ pa òbóró mọ́. Kábíyèsí ọlọ́run.
2: Àṣìṣe àwọn òbí ẹ̀.
0: Kábíyèsí ọlọ́run.
2: Tí ń fọgbọ́jà ìwọ ọmọ.
0: Orúkọ Jésù.
2: Àgbélébújà ọgbà.
0: Àmì.
2: Alẹ́ Monday yìí crossover night. Iṣẹ́ májẹ̀mú. Iṣẹ́ ajé májẹ̀mú tí a ń bábọ̀ láti ọ̀sẹ̀ mẹ́ta. Ọ̀gá, sorí Sunday, àráyè parí ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni sà, ọ̀pọ̀lọpọ̀ ti gbà. Ṣùgbọ́n mo ṣẹ́ 400 pieces iṣẹ́ yẹn kù. Iṣẹ́ ajé yẹn, mo ṣẹ́ 400 pieces yẹn kù. Mo máa fún wọn ẹyọ kọ̀ọ̀kan. Àwọn 400 tó bá tètè dé. Àwọn 400 èèyàn tó bá tètè dé. Inú òróró ló máa da iṣẹ́ ajé yẹn sí. Àhákú bá dà ní nọ́ọ̀sì. Ẹ sà, ṣó máa ti gbà tán ti rẹ iṣẹ́ ajé yẹn láti bí 21 days ló ti wà. Tó ti rẹ sínú òróró májẹ̀mú tó le. Inú ẹ̀ la ti ń yọ táǹkì bọnú òróró fáwọn èèyàn. Máàbọ̀ Sangwọta Mau Event Center. Òru Monday má mi sí ẹ̀ fún nǹkan kan. Sangwọta.
0: Sangwọta.
2: Ẹnikẹ́ni ò gbúdọ̀ súnlé.
0: Kábíyèsí o.
2: Ní òru Monday.
0: Ó yẹ sà.
2: Ẹnikẹ́ni.
0: Má máa súnlé o.
2: Mau Event Center.
0: Mau Event Center ni sà.
2: Pati dábẹ́ bridge.
0: Sọ pé ti wà lábẹ́ bridge.
2: Sọ pé ò ń lọ.
0: Yẹ sà.
2: Mau.
0: Sọ pé ò ń lọ Mau.
2: Event Center.
0: Event Center.
2: Katunde Gas Line.
0: Ó yẹ sà.
2: Wà á ti rí lẹ́gbẹ̀ẹ́ títì.
0: Kábíyèsí o.
2: Mau.
0: Mau.
2: Event Center.
0: Event Center ni o.
2: Májẹ̀mú ni o.
0: Ó yẹ sà.
2: Tó bá wá dọjọ́ Monday.
0: Ọjọ́ Monday.
2: A máa wá ké.
0: Ẹ o.
2: Happy New Month.
0: Kábíyèsí ọlọ́run.
2: A fẹ́ crossover.
0: Crossover ni o.
2: Oru.
0: Ó yẹ sà.
2: Àwọn èèyàn ti mọ̀ pé.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Oru mẹ́ta la máa fi ń parí oṣù.
0: Ẹ o.
2: Ṣùgbọ́n.
0: Ó yẹ sà.
2: Oru kan ṣoṣo.
0: Alleluia.
2: Lolúwa ni ká ṣe.
0: Kábíyèsí ọlọ́run.
2: Oru kan ṣoṣo.
0: A nídìí bí o.
2: Ẹnikẹ́ni ò gbúdọ̀ súnlé.
0: Kábíyèsí o.
2: Ní òru Monday.
0: Ó yẹ sà.
2: Ẹnikẹ́ni.
0: A máa súnlé o.
2: A ní torí pé kì í ṣe Friday.
0: Ó yẹ sà.
2: Torí pé kì í ṣe Saturday.
0: Kábíyèsí o.
2: Mi ò ní lè lọ́jà rẹ.
0: Adáníwáyé.
2: Olúwa pa aláṣẹ.
0: Ó yẹ sà.
2: Monday. Mọ́júmọ́ Tuesday.
0: Ó yẹ sà.
2: Eré kọjá o.
0: Ẹ o.
2: Crossover.
0: Crossover ni o.
2: Òróró tuntun.
0: Kábíyèsí ọlọ́run.
2: Lolúwa ni kí n pín fún rẹ.
0: Alleluia.
2: Òróró tuntun.
0: Ó yẹ sà.
2: Lolúwa ni kí n pín fún rẹ.
0: Alleluia.
2: Májẹ̀mú ni o.
0: Jẹ́ má bọ̀.
2: Ìrẹ́dẹ́.
0: Amen.
2: In the name of Jesus.
0: Amen.
2: Ẹ̀yin abiyamọ.
0: Hey.
2: Má ṣe àṣìṣe.
0: Abiyamọ.
2: nítorí ọmọ rẹ.
0: Abíẹ̀sọ lọ́rùn o.
2: Má ṣàṣìṣe.
0: O jẹ́ gbọ́rọ̀.
2: Ẹbọ náírà.
0: Náírà naira.
2: O yà máa rú báyìí.
0: O jẹ́ lọ ṣe o.
2: Báyìí báyìí.
0: O jẹ́ lọ ṣe o.
2: Lọ rú.
0: Lọ ṣe báyìí báyìí báyìí.
2: TTB.
0: TTB.
2: Bàbá wa ṣe sọ́ọ̀bù síwájú ilé. Ó wá ta sìmẹ́ǹtì. Ó di méje. Àánú méje. Àṣepé nìyẹn. Láti ọ̀rọ̀ Joseph náà ni. Méje ni. Ẹ̀sà. Láti inú kòtò. Àbí bẹ́ẹ̀ kọ́. Ṣé okun ẹrú. Láti okun ẹrú. Láti okun ẹrú. Sí àfin. Ẹ̀sà. From prison to prime minister. Bí márùn-ún ni. Àbí méje ni. Èyí tí a ṣàbílẹ̀, àánú méje,
0: kó
2: jálù ẹ̀, kó jálù ẹ̀, jálù ẹ̀, jálù ẹ̀, gbà á, gbà á, àánú méje,
0: gbà
2: á, àánú méje,
0: ṣé
2: gbé nìyí dé,
0: gbà
2: á,
0: TTB,
1: bó ti wọ́n kì í jìnà lẹ́tọ̀ yóò mú ọkọ̀ wa gúnlẹ̀.
2: Olú ti ń wà ọgọ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Yóò wà ọ ní èbúté yíyanjú.
0: À méjèèso.
2: Yóò wà ọ ní èbúté ẹ̀rí.
0: À méjèèso.
2: Ọmọ ò ní kú lọ́wọ́ ẹ̀.
0: Àmẹ́.
2: Ò ní gbé ọmọ sí.
0: Àmẹ́.
2: Ọwọ́ rẹ yìí o.
0: Ó yẹ sà.
2: Ò ní fi gbé ọmọ sí.
0: Àmíjèèso.
2: Ò ní fi sanwó opó sí.
0: Àmíjèèso.
2: Lọ sí bíjù o.
0: Àmíjèèso.
2: Ò ní sanwó ẹ̀jẹ̀ lọ sí bíjù.
0: Àmẹ́.
2: Ò ní fi sanwó opó sí o.
0: Àmẹ́.
2: Ò ní fi sanwó mọ́ṣúárì o.
0: Àmẹ́.
2: Bẹ́ẹ̀ ni yóò rí o.
0: Àmíjèèso.
2: Ẹ fi ọmọ wà jẹ̀rí ọmọ.
0: Àmíjèèso.
1: Alẹ́ Monday yìí crossover night.
2: Iṣẹ́ májẹ̀mú, iṣẹ́ ajé májẹ̀mú tí a ń bábọ̀ láti ọ̀sẹ̀ mẹ́ta. Ọ̀gá, sorí Sunday, àráyè parí ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni sà, ọ̀pọ̀lọpọ̀ ti gbà. Ṣùgbọ́n mo ṣẹ́ 400 pieces iṣẹ́ yẹn kù. Iṣẹ́ ajé yẹn, mo ṣẹ́ 400 pieces yẹn kù. Mo máa fún wọn ẹyọ kọ̀ọ̀kan. Àwọn 400 tó bá tètè dé. Àwọn 400 èèyàn tó bá tètè dé. Inú ọ̀rọ̀ ọ̀rọ̀ ló máa da iṣẹ́ ajé yẹn sí. Àhákú bá dà ní nọ́ọ̀sì. Ẹ sà, ṣó máa ti gbà tán ti rẹ iṣẹ́ ajé yẹn láti bí 21 days ló ti wà. Tó ti rẹ sínú òróró májẹ̀mú tó le. Inú ẹ̀ la ti ń yọ táǹkì bọnú òróró fáwọn èèyàn. Mábọ̀ Sangwọta Mau Event Center. Òru Monday má mi sí ẹ̀ fún nǹkan kan. Sangwọta.
0: Sangwọta.
2: Ẹnikẹ́ni ò gbúdọ̀ súnlé.
0: Bíẹ̀sí o.
2: Ní òru Monday.
0: Ó yẹ sà.
2: Ẹnikẹ́ni.
0: A máa súnlé o.
2: Mau Event Center.
0: Mau Event Center ni sà.
2: Pati Dabe Bridge.
0: Sọ pé tí wà lábẹ́ bíríjì.
2: Sọ pé ò ń lọ.
0: Yẹ sà.
2: Mau.
0: Sọ pé ò lọ Mau.
2: Event Center.
0: Event Center.
2: Katonde Gaslight.
0: Ó yẹ sà.
2: Wàtiri lẹ́gbẹ̀ títì.
0: Kábíyèsí o.
2: Mao.
0: Mao.
2: Event Center.
0: Event Center ni o.
2: Májẹ̀mú ni o.
0: Oh yes sir.
2: Tó bá wá dọjọ́ Monday.
0: Ọjọ́ Monday.
2: A máa wá ké.
0: Ẹ o.
2: Happy New Month.
0: Kábíyèsí Ọlọ́run o.
2: A fẹ́ crossover.
0: Crossover ni o.
2: Òru.
0: Oh yes sir.
2: Àwọn èèyàn ti mọ̀ pé.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Òru mẹ́ta la máa fi ń parí oṣù.
0: Ẹ o.
2: Ṣùgbọ́n.
0: Oh yes sir.
2: Òru kan ṣoṣo.
0: Alleluya.
2: Lolúwa ni ká ṣe.
0: Kábíyèsí
2: Ọlọ́run.
0: Ó bí èsí o.
2: Ní òru Monday.
0: Ó yẹ sà.
2: Ẹnikẹ́ni.
0: A máa súnlé o.
2: A ní torí pé kì í ṣe Friday.
0: Ó yẹ sà.
2: Torí pé kì í ṣe Saturday.
0: Ó bí èsí o.
2: Mi ò nílé lọ́jà dé.
0: Adániwáyé.
2: Olúwa pa aláṣẹ.
0: Ó yẹ sà.
2: Monday.
0: Monday.
2: Mọ́júmọ́ Tuesday.
0: Ó yẹ sà.
2: Eré kọjá o.
0: Ẹ o.
2: Crossover.
0: Crossover ni o.
2: Òróró tuntun.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Lolúwa ni kí n pín fún rẹ.
0: Abẹ́lúyà.
2: Òróró tuntun.
0: Ó yẹ sà.
2: Lolúwa ni kí n pín fún rẹ.
0: Abẹ́lúyà.
2: Má jẹ̀mú ni o.
0: Jẹ́ má bọ̀.
2: Ìrẹ́dẹ́.
0: Amen.
2: In the name of Jesus.
0: Amen.
1: Tètè o.
0: Ọjọ́ má bọ̀.
1: Má bọ̀.
0: Ọjọ́ má bọ̀.
1: Olúwa rán mi sí o.
0: Báyọ̀.
2: Dìde ọ̀run wípé.
0: Báwo.
2: Ìwà gángan.
0: Lẹ́rìí.

0: ó dà fèmí àfèmí fún tèní. Àfèmí àfèmí má lọ mọ́ ọmọ olúọdẹ. Àfèmí la gbé ké títí tó fi gbàgbó lọ́wọ́ olú igbó. Àfèmí náà lálùkò ké tó fi gbọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn.
1: Ó ti wọlé abẹ́bẹ́. Kòkó sí ìṣe yìí tán. Ó jẹ́ ìkókù iṣẹ́
0: ọ̀pọ̀. Ó dà fèmí àfèmí fún tèní o.
2: Jọ fèdè Yorùbá.
0: Wọ́n ní àfèmí àfèmí lè rí ké náà nídò ní.
2: Fèdè ilẹ̀
0: wà. Tèní fi gbagbó lọ́wọ́ olú igbó. Àfèmí àfèmí lẹ́fọ̀n náà ké tó fi gba gbogbo ọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn. Mọ́ ń lọ mọ́ ó dà fèmí àfèmí fún tèní.
1: Gbé tó kalẹ̀ ó dánmọ́ rẹ̀. Iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: Torí tágbé nìkan ní borí láwùjọ ọ̀dáró.
1: Ó wá jàkóta.
0: Talùkò nìkan ní borí láwùjọ ọ̀kóso. Tilékelèké nìkan ní borí láwùjọ ọ̀kẹfun. Mọ́ ń lọ mọ́ mo jáwé olúborí fún tèní àfèmí àfèmí.
1: Iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: Ìbàlọ́wọ́ aráwúṣà ìbàlọ́wọ́ àképè. Ìbàlọ́wọ́ aronikáyé.
1: Adarí ètò níbi ayẹyẹ. Iṣẹ́ kò bọ́
0: ṣe. Ìṣèdè lọ́jọ́ ni fi ń wù mí ọmọ ojú ọlá pé.
1: Ìbá mélòdì ajá.
0: Akíríkọ́gbọ́n ọmọ ojú ọlá pé babojú ọlá pé o.
1: Iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: Ìlú Fẹ́mi lóhùn má ń lọ mọ́ mo dé fún tèní.
2: Ọmọ olóde erìndérìndò.
0: Ìbàlọ́wọ́ gbogbo eré adé ìbàlọ́wọ́ èjìgbàlẹ̀kẹ̀ lórí ro.
1: Ìtọ́ ọjọ́
2: ìkókù iṣẹ́ ọpọlọ.
1: Apọlọ ní ìṣe láwùjọ.
0: Mo júbà fún tèní ẹjẹ́ kí bàmí ó dalẹ̀.
1: Abínibí àtọ̀ sábìlìtì olú
2: àwùjọ fè.
0: Bá a bá fi bí ohùn ṣẹ̀yìn, bá a bá fi bí èdè ṣẹ̀yìn, ẹ dáríjì wá.
1: Abínibí àtọ̀ sábìlìtì ìtọ́ wí.
0: Torí àlùgbé nìkèlé máa ń lubẹ̀. Aṣọgbé loke ni máa ń sọsọ o. Àṣegbé ń tilẹ̀ ẹlẹ̀.
1: Mo ní ńlá.
0: Ilẹ̀ àpọ̀ bá ṣì pàjòyè lọ́jọ́ kan ṣoṣo kò sì sẹ́ni tí ò múlẹ̀. Gbogbo nǹkan tí gírí ẹni tí gí bá pa àá fi máa ń jí gini.
1: Àtàkà jẹ́ wọ̀ gbá.
0: Bẹ́ẹ̀ni tódò bá pa náà àá máa fi ń jí odò.
1: Mo tà ní warawara kò tà.
0: Gbogbo nǹkan tí n bá ṣe ó dà ṣe gbélé nítorí mo dọ́mọ aláṣegbé.
1: Ọmọ ló ń pariwo. Ló ní ẹ máa lọ.
0: Ìdíta fi ṣégbé ni wípé àìbèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ìgbín.
2: Ọmọ olóòdẹ.
1: Ọmọ olóòdẹ.
0: Ẹ̀bí èsúrú bí ò bá ta gbọrọgbọrọ wọn à ń mú èsúrú sí. Torí pé bí èsúrú bá pegba ọdún nínú ebè egun náà ni máa ń ta.
2: Ọmọ olóòdẹ.
1: Ọmọ olóòdẹ.
0: Mo kí ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ àwọn èdè yìí lẹ̀ ń gbogbo ògbà.
2: Ọmọ olóòdẹ.
1: Mo kọ́ máa ń wọlé wẹ́rẹ́.
0: Bẹ́ẹ̀ bá ti ń pè èdè wa ẹ máa rí bà wá o.
2: Ṣé ọ̀pọ̀lọ.
0: Torí gbogbo eléyìí àbálẹ́nu bàbá àbálẹ́nu ìyá. Àwọn oníṣọ́ọ̀ṣì sí ni bàbá mi àti ìyá mi àwọn apostolic àwọn émẹ̀. Àmọ́ bá a ti pẹ́ àwọ́lẹ̀ ayé parí láàrí. Ọyẹyẹ ò ní yẹ ká dàrá iná orí epo aṣìjó tìkanra tìkanra.
1: Kò kọ́ sí ìṣe yìí tó ti dé.
0: Bí mo ṣe sọ́nà ni ó ṣe rí bó bá dìgbà tó bá yá èmi náà ó padà di dictionary.
1: Àwọn ìjọ tó ò ṣe ni
0: o. Ó wù mí kó jẹ́ pé tán bá pèdè kan títí ẹja lọ rèé bèrè lọ́wọ́ kò fó sì pé bó o ló ṣe rí.
1: Ẹja gbé lárugẹ o.
0: Ìwọ tó o bá sì ní. Tó bá ní àfojúsùn rúbàrún ìwọ náà ó gbọ́dọ̀ mọ́ tẹ́tẹ́rẹ́ tó bá ti débi iṣẹ́.
1: Mo ṣe máa ń lọ mọ́ o.
0: Ìbábíọ́dún Fábùmí ti lè òkè mẹ̀sí.
1: Ọ̀pọ̀lọ.
0: Ẹ ṣàgbín ara ògbójò.
1: Ìmọ̀.
0: Aláró ló lọ ẹṣin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ àtìbá. Ọ̀gá mi Fábùmí ó gbé gbogbo ẹ̀ fún yín lọ́nà ọ̀run.
1: Káwáìsí.
0: Òun ò dá kankan tó kù sí pé mo gbé fún Fábùmí òkè mẹ̀sí.
2: Ọmọ olóde.
1: Adúpẹ́ tó o jáwáìsí. Kò fòṣì.
2: Ọmọ olóde.
0: Mo gbé fún yín o.
2: Irikirido.
0: Ẹ̀sàgbẹ́ ẹ̀ka alẹ́ fún tèní lọ́run.
1: Irikiri ju ọmọ olúwa.
0: Ẹ̀yin lẹ mọ táìmù tán ń lò lọ́run o. Ẹ ṣáà kú dédé àókò yìí.
1: Kò
2: kọ́ sí ìṣe yìí tán.
1: Ó jẹ́
2: ìkókù iṣẹ́.
0: Àwọn kan máa ní èèyàn kò kọ́ àwọn ní nǹkan kan. Àwọn ọlọ́gàá àwọn èmi ń lọ̀gá o. Ọ̀gá mi tiẹ̀ pọ̀. Ọ̀gá tó kọ́ mi primary kọ́ ló kọ́ mi ní yunifásitì. Ọ̀gá mi kan wà kì í fẹ́ ká máa dákọ̀ lérí rédíò wọ́n ti mara wọn ẹ̀ka alẹ́ ọ̀gá mi.
2: iṣẹ́ kò fọ́ ṣe.
0: Ọmọgun Olúbùnmi ọ̀gá mi ni tí mo gbé fún dáadáa. General Ugale ọba Yorùbá ẹgbẹ́ bàbá kẹpẹ́ lápèrè.
2: Kò sí ni o, iṣẹ́ kò sí ni o.
0: Àwọn bàbá gidi nùhun tó jẹ́ pé bẹ́ ẹ bá ṣètò tán tó kù díẹ̀ káàtó. Ẹ̀lọ́, báwo ni? Ọdẹ, sa, òkú ètò. Àmọ́ ṣe báyìí, ṣe báyìí. Àwọn ọ̀gá dáadáa nù.
2: Àwọn tó ń bọ́ lọ́rìn.
0: Yàtọ̀ fáwọn ọ̀gá tó jẹ́ pé ilé ọtí ni wọ́n ti máa dáyẹ̀yẹ́ ọmọ nínú wọn kalẹ̀.
2: Àjàkà tún gbọ́ lọ́rìn jáde.
0: Àgàgà kan rí ẹni tí obìnrin tẹ bá jìjọ rìn súnmọ́ra yín kan dáyẹ̀yẹ́ kalẹ̀ ńbẹ̀.
2: Erédò ọmọ lọ́dẹ.
0: Ẹ̀yin nùhun Ọlọ́run àkúkú mọ̀ yín àmọ́ ẹfá mọ̀ yín.
2: Ọmọ lọ́dẹ.
0: Ilẹ̀ rínú, ilẹ̀ rínú, inú rínú, ilẹ̀ sì rí kà.
2: Ṣé láwùjọ fèdè Yorùbá ṣe? Abínibí àtọ̀ sábínì ti olú àwùjọ.
0: Ọ̀gá kan ti ẹ̀ wà gbogbo èèyàn láyé tán bá ti ń bínú wa ni pé ẹ mọ̀ tó fẹ́ rojú púpọ̀ ò fẹ́ rí pípín ojú mi. Ọ̀gá tí mo ń sọ yìí látọjọ́ tí mo ti mọ̀ àríwá ètò ojú ẹ̀ rí pípín ojú ẹ̀ là á máa ń rí gbogbo ìgbà.
2: Lábala lábala ni má lọ mọ́.
0: Adébáyọ̀ wàlà n ò kúkú dákọ̀ èèyàn kankan.
2: Ètò kò kó ṣe é o.
0: Mo ò dákọ awọ irin ẹni tí mo dákọ ti mọ́ra ẹ̀. Ẹ káàlẹ́ bọ̀dá mi Adébáyọ̀ wàlà.
2: Pẹ́ Ọlọ́mọ.
0: Olúwo Kéré Joseph mo kí yín.

àwọn ọ̀pọ̀lọpọ̀ ń pè mí lẹ́yìn ètò. Wọ́n ní bí mo ṣe ń pe nọ́mbà mi, àwọn ìrírí gbọ́ dáadáa, àwọn tí máa ń rìkọ́ọ̀dù, àwọn ní sábà máa ń láti máa ń gbà á síra wọn. Ẹ mọ́ bínú, omi ló pọ̀ lẹ́wọ̀, ó wò kété kógó yẹn ṣà, òkété òṣìgbodó. Tẹ́ ẹ bá ti mú bẹ́rù àtìwé tán, ẹ kàn gbá mi láago, n ó sì mọ̀ pé ẹ ti mú bẹ́rù àtìwé tán, mo fẹ́ pè fún yín lẹ́rẹ̀wọ̀. Orí ẹranko tí màá mú tẹ wá fún tèní yóò tún ṣe yín ní ààyè o, ẹranko tí ń gbélé tí ń gbóko ni o. Ẹ mọ́ bínú, tẹ bá ní kí n mú àgbọ̀nrín tó ń gbé nínú odò ohun tẹ ní kí n mú tẹ wá, á padà mú tẹ wá. Ẹ jọ ẹ mọ́ bínú, á padà mú àgbọ̀nrín tí ń gbé nínú odò tí ń gbélé rílẹ̀ wá, á mú wá. Ẹranko kan náà wà ní Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí, kò pọ̀ lọ́dọ̀ wa ń bí. Ẹranko tí ò bá sì ti pọ̀ lọ́dọ̀ wa ń bí, èyí fẹ́ máa dédé sọ ní eré afẹ́fẹ́. Àgàgà ẹranko tí mi ò rí sẹ̀mí ẹ̀ rí, tí mi ò sì mẹni tó lòun parí. Ọ̀pọ̀lọpọ̀ ẹranko mi tẹ́ rí nínú omi, AI ní gbogbo ẹ o, tó jẹ́ pé àwọn abracadabra ni. Àmọ́ lóòótọ́ ló wà, ẹranko yìí ìmọ̀ ní ọwọ́, kì sì ní ẹsẹ̀, ó sì lágbára ju nǹkan míì lọ, kódà kò lé egun kankan. Ìjàpá náà, ìjàpá kan wà nínú omi, débi wípé wọ́n bá pa sí bíi méjì sí mẹ́ta, agbára èèyàn kan ò lè rí i gbé. Ní ìjàpá tí mò ń wí yìí, akíríkọ́gbọ̀n mojú ọlá pé nǹkan bí ọdún bíi mélòó sẹ́yìn, ó ní àyàdì tìlú ọ̀rẹ́, àìṣe tọ́pẹ́ ìjínigà, bàbá kẹ́pẹ́ o, ń bọ fani, mo bá ṣe kò ń gẹ́ ẹ̀. Èèyàn mẹ́ta ò lè gbé ní ìjàpá ni bàbá fi ń bọ fa lọ́jọ́ náà. Àmọ́ ìjàpá kọ́ náà pé o, ọ̀tọ̀ ni nǹkan tán pé. Ẹni ní ẹ̀yìn ní kí n sọ, ọjọ́ tá a bá mú tẹ wá náà, á sọ, ó ṣeé ṣe kí n gbé àìṣe tọ́pẹ́ ìjínigà, àyàdì tí gbogbo ìlú ọ̀rẹ́, bàbá ti tún dolórí ẹbí, àwọn náà tún ni alákòóso gbogbo kíni ó ti yé yín. Mo kí bàbá kẹpẹ́ o, àìṣe tọ́pẹ́ ìjínigà, ẹ bá mi tọ́jú àìṣe Monday ṣàwòjù, ẹ bá mi kí wọn dáadáa lọ́rẹ̀. Àwọn ohun bẹ́ èèyàn bá súnmọ́ wọn, èèyàn ò ní fẹ́ mọ́ lọlé ọdún dáadáa. Mo ṣeré lọ sétí odò náà ni mo tún pàdé àwọn ẹja kan. Ajá ni, àmọ́ inú odò ní ti ń ṣẹ̀ṣẹ̀ mí ẹ̀. Ajá lò náà, wọ́n ń pè ní ajádò. Ǹjẹ́ ẹ mọ̀ pé ajá tí mò ń sọ yìí, níbi tó náà tún ní agbára dé, tó bá fẹ́ bímọ, kì í bímọ sí inú odò, á bímọ sí orí ìtàkè bí ẹ̀gbẹ́ odò. Bó bá dé àsìkò odò báyìí, bóyá ó ṣeré lọ́wọ́ oúnjẹ lọ, tó òjò bá fẹ́ rọ̀, kò sì nílè rọ́mọ ìkó lọ, níbi tí agbára ọlọ́run mi dé.

àmọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí tá ń gbé nínú omi yìí kò sílẹ̀ yìí tí agbára Ọlọ́run ò wá ká nínú gbogbo wọn kábíyèsí Elédùmarè.

àwọn ní ọfẹ́ sọ̀rọ̀ nípa ẹranko tó jẹ́ pé ń gbé nínú omi ń gbé ní orílẹ̀ eléyìí tó ń gbé nínú omi la fẹ́ mú tẹ wá fún tèní kìí ṣe eléyìí tó ń gbé lórílẹ̀ àwọn náà máa rìn káàkiri kódà tí ẹ bá fẹ́ sin kinní yìí ní orílẹ̀ ẹ gbọ́dọ̀ bomi kalẹ̀ ẹ kó sínú omi ni inú omi lẹ́ẹ̀tì máa sìn àmọ́ eléyìí tó ń gbé lórílẹ̀ kò síbi tẹ́ ẹ̀ ti lè sí títí ẹ̀ ò la fi ní pé ń gbé nílé ń gbé lóko eléyìí tí ń gbé nílé tí ń gbé lóko òun náà làwọn méjèèjì àmọ́ tẹ bá fẹ́ sin tinú omi nínú ilé ẹ bomi sí o bẹ́ẹ̀ bá bomi sí kì í pẹ́ dòkú. ẹ jẹ́ kí n sáré pe nọ́mbà mi ká mọ́ lọ sókè odò bó kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lóhùn láròyé láfọ̀ṣẹ fún tèmi o mo kí yín o buhari ọ̀rẹ́ ẹ bá ń kí ìyá mi dáadáa ìyá lè kan ẹ káàlẹ́ tèmi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi èkó lẹ ti ń gbọ́ mi o ìbàdàn ni ọ̀sun ni o gbogbo ọ̀yọ́ ẹ káàlẹ́ o

Ọlọ́run ti tóbi rẹ ìbàyẹ fún tèní Ọlọ́run mi o. Adá ni wáyé ìbàyẹ fún tèní. A fẹ́ tún bẹ̀rẹ̀ bá a ṣe máa ń ṣe gbogbo ìgbà, má jẹ́ kélé yìí jẹ́ àṣemọ́. A fẹ́ sọ̀rọ̀ nípa ẹranko tí a pè ní abàmì, a mọ̀ lè pè lẹ́ranko. Torí kò lẹ́sẹ̀ o, kò lápá, kò lọ́wọ́. Bẹ́ẹ̀yìn ò bá fẹjú mọ dáadáa, kò lè rójú ẹ̀ gan. Inú odò sì ní ń gbé. Omi ò lè kún títí tí kẹ́rí komi gbé lọ. Ọlọ́run ìbà ẹ o. Eléyìí tí ń wà nílé tá a lè sìn nílé tá a tún bá pàdé, ó là ń pè ní ìgbín. Àwọn fámílì ìgbín ni. Ṣé mọ̀ pé ta bá fẹ́ dákọ fámílì ẹkùn, wọ́n pọ̀ dáadáa ìkokò, ajá oko, àwọn ẹta, kìnìún, ẹkùn. Wọ́n pọ̀ dáadáa ẹranko kan náà tún wà tá a ń pè ní sítà. À ń pè ní sítà. Ẹranko yìí ló lè yára jù nínú gbogbo nǹkan tọ́lọ́run dá sítà lórúkọ ẹ̀. À ń fọ̀rọ̀ jomi tororo níbi ọjọ́ bíi mélòó yìí. Àwa ń bì kan, ó sì sapá mi lórí. Mi ò tètè mo kọ ẹ̀. Àmọ́ bí mo ṣe délé, mo tún lọ rí gbèwé mi, mo tún kà á sítà lórúkọ ẹranko yìí. Àwọn fámílì kìnìún, fámílì ẹkùn ni gbogbo wọn. Ẹranko tí a ń pè ní sítà. Àmọ́ ibi tí mò ń lọ kọ́nu o. Àwọn fámílì ìgbín, ẹranko kọ̀ọ̀kan gbà míì, a máa tó bíi mẹ́ta sí mẹ́rin tí wọ́n jọra wọn pẹ̀lú ìwà, pẹ̀lú ìṣesí, wọ́n jọra wọn. Bí ìgbín ò ṣe lè wọnú omi, òun náà ni ẹranko tí à ń sọ yìí, tí ò ṣe lè gbé ní orí iyẹ̀pẹ̀. Kí ni orúkọ ẹran tí mò ń sọ yìí? Ẹranko yìí là ń pè ní ìsáwùrú. Ìsáwùrú dẹ̀ pé bí oríṣi méjì sí mẹ́ta o. Ìsáwùrú pé méjì sí bíi mẹ́ta. Ẹni bò ló ṣe ń rí. Ìsáwùrú kan wà. Dúdú ni. Dúdú ni. Ìsáwùrú kan wà. Òdúdú. Àwọ̀ bí àwọ̀ àwọ̀ bí àwọ̀ iyẹ̀pẹ̀ mọ́ nǹkan kan ni. Òdúdú ń titi ẹ̀ ní ìsáwùrú tá à ń sọ oríṣi kíní oríṣi kejì nu. Àwọn ìsáwùrú kan wà, wọn kì í tóbi. Ìsáwùrú kan wà, wọn a sì máa tóbi. Ìsáwùrú tó tó ẹ̀ṣẹ́ wà. Ìsáwùrú tó kù díẹ̀ kó tó ẹ̀ṣẹ́ wà. Àwọn kan náà wà kéékèèké tó jẹ́ pé wọ́n fi díẹ̀ ju àtàǹpàkò àgbàlagbà lọ.

ìṣáwùrá mọ tilẹ̀kùn lé ẹ̀. A máa ń jẹ ìṣáwùrú o. Atọ́kùnrin àtobìnrin ló lè jẹ ìṣáwùrú. O ti bàlágà o ò bàlágà o lè jẹ ìṣáwùrú o lè jẹ ìṣáwùrú. Ṣùgbọ́n tá a bá ṣí ẹ lójú inú tó bá mọ nǹkan tán fi ìṣáwùrú ṣe o ò tiẹ̀ ní bá wọn fẹnu kàn án. Ẹ máa bá mi ṣèwòsàn nìṣó ni ẹ máa sọ. Ẹ máa bá mi fi ṣèwòsàn. Kò sí nǹkan tí wọn à lè fi ìṣáwùrú ṣe. Èmi gan tí mo jẹ́ sí àmàánú gbogbo àwọn ọ̀gbẹ̀rì àgbáyé yìí. Kódà. Èèyàn kan ní pé kí ni ìtumọ̀ sí àmàánú? Àní àwọn tán gọ̀nà máa ń pè ní ọ̀gbẹ̀rì. Ọ̀gbẹ̀rì náà máa ń pè àwọn tó gọ̀. Èmi dẹ̀ ní sí àmàánú àwọn ọ̀gbẹ̀rì. Ní gbogbo local government bíi 98 local government ni mo ti nìkan sí control sí àmàánú àwọn ọ̀gbẹ̀rì. Má lọmọ ọmọ ọlọ́dẹ Ògúnbí yìí tó bá ṣe bí eré ká tún ṣe bí iṣẹ́. Bí àwàdà bí ìjà ni kì í jẹ́ kán tètè palẹ̀ mọ́ láwùjọ. Àmọ́ tẹ bá ṣàwàdà tẹ ṣiṣẹ́. Kì í pẹ́ tí èèyàn tètè fi máa ń roko dèdè ọ̀la. Ètò ìrìnkèrindò ọmọ bàbá ọlọ́dẹ Ògúnbí yìí lẹ̀ ti ń gbọ́ mi. Àyà àdìtì ìlú ọ̀rẹ́ ní ká ń yín rédíò sókè ní gbogbo ajégúnlẹ̀ lọ́hùn-ún.

ẹran tí a pè ní ìsáwùrú ìgbín inú odò. Ó náà ní ọ̀tá o, ó má ń ní ìdojúkọ dáadáa. Torí ìwọ ni ajá inú odò, àwọn tán fi máa ń pa ẹnu nù. Ìwọ ni kiní kan tó wà nú odò, àwọn ẹja ńláńlá tó wà nú odò, àwọn ìsáwùrú náà sábà máa fi ń pa ẹnu. Ni wọ́n fi máa ń pa ẹnu. Àmọ́ nígbà míì ẹ̀wẹ̀, tó bá jẹ ìsáwùrú yìí, wọ́n tún lè gbabẹ̀ lọ sọ́run alákejì o. Wọ́n tún lè gbabẹ̀ lọ sọ́run alákejì. À ń sọ̀rọ̀ nípa ìsáwùrú. Ìsáwùrú a máa tilẹ̀kùn ẹ̀ ní gbogbo ìgbà. A máa tilẹ̀kùn ẹ̀ nínú gbogbo ìgbà. Àwọn èèyàn sì jẹ́ kó yé wa pẹ̀lú ìwádìí. Wọ́n ní olúwẹ̀rí ni máa ń sìn. Ìgbín olúwẹ̀rí ní ìsáwùrú. Ìgbín olú igbó ní ìgbín òkè. Ẹ mọ̀ gbọ́ nínú àwọn asámú èdè Yorùbá. Wọ́n á ní lódidi lódidi. Ní olú igbó ni máa ń fìgbín tọrọ fún èèyàn lódidi lódidi. Ní olú igbó tó máa ń fìjàpá tọrọ fún èèyàn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ń tẹ́tí lẹ̀ púpọ̀. Ṣé mọ̀ pé nǹkan téèyàn ò bá ní ìkápá kò lè fi tọrọ fún èèyàn. Ìgbàgbọ́ àwọn àgbà ọdẹnu pé olú igbó ni máa ń sìn ìgbín. Olú odò ni máa ń sìn ìsáwùrú. Bẹ́ẹ̀ bá tiẹ̀ gbọ́ gbogbo nǹkan ẹ ṣáà gbọ́ yìí rí. Lódidi lódidi lolú igbó máa ń fìgbín tọrọ fẹ́rọ ọ̀nà. Lódidi lódidi ni olú igbó máa ń fìjàpá tọrọ fún èrò ọ̀nà. Odidi owó fún tèmi o. Odidi àlàáfíà. Odidi òkìkí. Odidi ìgbéga. Kí wọ́n máa fi tọrọ fún wa lọ́mọ ọmọlúọdẹ. Torí àtẹrú àtọmọ. Àtọmọdé àtàgbà ní gbọ́mọ tuntun dàgbà. Àtọ́bá àtìjòyè ni máa ń wá kókó tẹ́sìn jẹ. Bàbá Àbẹ́njà à ń sọ̀rọ̀ nípa ẹran tí a pè ní ìsáwùrú tí ń gbé nínú odò. Kí ni iṣẹ́ ẹ̀ gan? Ìwúlò ẹ̀ pọ̀. Ó ní mo fi sọ pé bàbá rẹni tó ń jẹ gan kò yẹ kan jẹ. Ẹ kàn máa tọ́jú ẹ̀ fún kéèyàn máa fi ṣara lóore. Bọ́n bá mọ àwọn tán bá mọṣẹ́ ẹ̀ dáadáa. Ìsáwùrú tó bá wà nú ilé. Ìsáwùrú tó wà nú ilé. Papọ̀ mórí olóògbò àtàwọn nǹkan kan míì. Tán bá papọ̀ tán ṣetán. Wọ́n ní ìtúsílẹ̀ fáwọn ẹlẹ́yẹ ni. Àtàwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí nǹkan tán máa fi ṣe bí nǹkan ajé nǹkan sólẹ̀ àtàwọn nǹkan kan bẹ́ẹ̀. Ẹ̀mí ò mọ́ o. Àwọn tán máa wọ́n mọ́ wọ́n mara wọn o. Olúọdẹ àwọn tán mọ́ nù. Ọdẹ tàwa ọdẹ ládìnẹ̀kì ni. Àwọn ń mọ́ dáadáa. Olúọdẹ mi ti gbogbo ìlú Ìgbẹ̀dẹ. Bàbá kẹ́ẹ̀pẹ́ o. Bàbá kẹ́ẹ̀pẹ́ o. Àwọn nǹkan tán fi ń ṣe pọ̀ dáadáa. Àwọn nǹkan tán fi ń ṣe pọ̀. Ó pọ̀ a sì fẹnu bà á ní èní kò ní dọ̀la. Nọ́mbà mi ẹ fẹ́ pè mí fún gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pè mí fún. Ní ti dáadáa ni o torí dáadáa ló wà nú abídí. Dáadáa náà làá sì máa bá lọ́dọ̀ gbogbo yín lágbára Ọlọ́run ọba. Ní pè mí ní pè ìjayà. Èmi náà ní pè mí kí n sọ pé ìṣòro kan ò jẹ́ ráyè wá. Àti ẹ̀ ní rí ẹ̀yin náà ò ní rí èmi náà ò ní rí. Lágbára Ọlọ́run 081 6 3 5 1 081 3 6 5 3 8 5 nọ́mbà tẹ́ mọ̀ ń pè mí sínú.

ẹranko ti ẹran odò ta pe ni ìṣàwòrò wọn a máa fi ṣe ẹbẹ àgbà wọn a máa fi ṣe ìyọnu ẹlẹyẹ wọn a sì máa fi ṣe ìyọnu àgbàlú. Àwọn tó mọ̀ ọ́ ló mọ̀ ọ́ àwọn àgbàná sì mọ̀ ọ́ tán bá tiẹ̀ rí orí akọ ológbò papọ̀ mọ́ àwọn nǹkan kan iṣẹ́ ti ṣe. Nọ́mbà tẹ́ mọ pè mí sí lẹ́yìn ètò ẹ̀gbọ́n mi Aṣíru èyíbọ́ ọlọ́kọ̀ ọmọ bíbí Ìbàdàn tí ń gbé ní Èkó ẹ ṣe o ẹ̀kọ́ alẹ́. Nọ́mbà tẹ́ mọ pè mí sí 081-635-1 nọ́mbà tẹ́ mọ pè mí sínú mo kí yín o ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi fún ta lẹ́yìn ní a nírìjà olúwa ẹ rí o a sì nírìjà odò a sọ̀rọ̀ nípa ẹran tí a pè ní ìgbín olúwa ẹ rí tí ń gbé nínú odò tó bá dọjọ́ mẹ́jọ a máa túṣu délẹ̀ kòkò lágbára ọlọ́run ọba 081-635-1 ó dọjọ́